àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run. Àti òfurufú fi ṣí ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn àti òru dé ń fi mọ̀. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wò rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.

0: nígbà tí Israeli jáde kúrò ní Egypti.
1: Good morning, guys.
0: Tí ara lé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn. Judah di bí mímọ́ rẹ̀, Israeli di ìjọba rẹ̀. Òkun rí ó sì sá Jordani padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá ìwọ Jordani tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wá rírì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

0: ani ninu rin ajo osu kesan yi loruko jesu e oni bo sowo ota loruko jesu aye yin oni bo sowo ika eniyan eyin abi ama to ngbon mi laaro yi Ọlọ́run ò ní fà wọn mọ yín sílẹ̀ fàráyé mú.
1: Ó ká ìgbà pẹ̀lú àkókò.
0: Àní lórúkọ Jésù, Ọlọ́run ò ní fi àwọn ọmọ yín sílẹ̀ fàráyé mú.
1: Mo kú ọjọ́ tábà lò nílé ayé.
0: Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ogun onílara lórúkọ Jésù kò ní borí yín. Ogun onílara ò borí Dáfídì. Lórúkọ Jésù ogun onílara ò ní borí yín. Ogun onílara ò borí Jósẹ́fù. Lórúkọ Jésù ogun onílara ò ní borí

a ṣe ìbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́. Ní ìkànnì kànga gbọ́mọgbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin ní Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bí. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo ẹbí. Kànga gbọ́mọgbẹ́ tó kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti òye.

ẹ jẹ́ ń fi àkókò ìkí ọlọ́jọ́ ìbí òní. Mo bá yín dúpẹ́, mo bá yín yan Ọlọ́run láàárọ̀ yìí. Lónìí ọjọ́ keje nínú oṣù kẹsàn-án. Happy birthday to Mrs. Adeniji Oluwatosin Ojuola. Happy birthday to you, my long life and prosperity in Jesus' name. Igba ọdún ọdún kan nínú owó nínú ọlá àti nínú àlàáfíà. Mo gbàdúrà fún yín láàárọ̀ ètò rere Ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ. Gbogbo ọjọ́ ayé yín lẹ́tì máa rí ire Ọlọ́run. Ẹ ti ṣe ọdún yìí lórúkọ Olúwa Ọlọ́run àmọ́gbọ́, ẹ ó ṣe ìmí. Ìwàláyé Ọlọ́run, oore ọ̀fẹ́ rẹ̀ a máa pọ̀ sí lórí ayé yín. I congratulate you this morning and I celebrate you, Mrs. Adeniji Oluwatosin Ojuola.

Ọlọ́run kúkú rí ọ. Bẹ́ẹ̀ àwọn ìṣòro kan wà, àwọn ìlàkọjá kan wà, kán fẹ́ máa ń kéré agbára Ọlọ́run nínú ayé ènìyàn. Ẹni a ti gbàdúrà, gbàdúrà yóò ti gbàwẹ̀ gbàwẹ̀, síbẹ̀ ogun

0: ẹni tó máa ń gbé ìrànlọ́wọ́ dìde nígbà táyé bá sọ pé kò ti tán.
1: Tí ó sì lọ̀rọ̀ rẹ̀ o, bàbá fi ipá rẹ̀ ta.
0: Màmá tó ń gbọ́ mi láàárọ̀ yẹn, mo fẹ́ kó yin ẹ̀mí àwọn wòlíì, ẹni tó lè bọ́ ọ̀sán gbèsè yẹn. A ní gbèsè iwájú ẹ̀yẹn tí ó jẹ́ kó lójú oorun yẹn. Ẹni tó lè bá ọ̀sán, òun náà ni Ọlọ́run ọ̀gá ògo ni tí òun náà mú ní kó yin láàárọ̀ yìí.

nítorí yóò fún ọlọmọ. Yóò fún ọlọmọ tí wọn náà ó pè ránṣẹ́. Torí bíbí la bí ìwọ náà gudọ̀ bí ọmọ. Yí ẹ̀mí àwọn wòlíì láàárọ̀ yìí. Ìyìn fún ìyanu ni tààrọ̀ yìí.

0: ẹ̀yin náà tẹ wà lórí àìkété àìsàn láàárọ̀ yìí.
1: Àṣẹ 1930.
0: Ẹ̀yin náà gbìyànjú láti yan Ọlọ́run yìí.
1: Àjẹmọ́ orí katakata dìde.
0: Ẹ̀yin Ọlọ́run láàárọ̀ yìí. Ilé ìwòsàn lẹ́yìn wà tẹ ti ń gbóhùn mi ni. Abẹ́yin lẹ́nìyàn nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin Ọlọ́run. Torí àìsàn yẹn kìí ṣe fún ikú. Ká lè fi ògo Ọlọ́run hàn ni. Torí náà ẹ̀yin arúgbó ọjọ́. Ẹ̀yin ẹ̀mí àwọn wòlíì láàárọ̀ yìí.

0: Not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
1: Your preferred wholesome radio.
2: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
3: Sọ̀rọ̀ bami fákẹ́yẹ sọ̀rọ̀ kagbọ́.
4: Lọ́dọ̀jọ́ Monday, májẹ̀mú ìbùkọ́rí ọ̀kẹ́ Jerusalem yóò jẹ́ ìpín ìwà àtọmọ rẹ̀. Ọba mi tó bùkún wọn láìfi kọ̀díjà sí ti dé. Ọba tó mọ bá ṣe ń jẹ bá ṣe ń mù. Ọba tó ṣẹnu wa ní bùbá tí òjẹ́ kẹ́bi ó pa wá. Ọwọ́ rẹ méjì lókè kó pariwo. Káàbọ̀ sí ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ pásọ fọ́kẹ́yẹ ọmọ ní bàbá lọ́bí ọmọ ni mò ń jẹ́. Ìbùkún ni fọ́ ní ìlú, ìbùkún ni fọ́ ní oko, ìbùkún ni fọ́ ọmọ inú rẹ, àti ọkọ̀ ẹ̀kọ́ àkàrà rẹ. Olúwa yóò fi ọ́ ṣe orí, ó kì yóò sì ṣe èrù, ó máa lékè ṣá. Ìwà láyé Ọlọ́run tó farahàn ní orí òkè Sioni yóò jẹ́ ti ìwà àti ọmọ rẹ. Ní orí òkè Olifi ni àdúrà ti gbàdúrà ìwà àti ọmọ rẹ yóò gbà o. Mo lọ bájẹ̀ mọ orí òkè Tàbórà mọ kéde títóbi Ọlọ́run yóò farahàn ní ayé ìwà àti ọmọ rẹ. Látorí òkè Amoni túrádé bá ìwà àtẹ́bí rẹ. Látorí òkè Gibua ò ní kó àkúrú tọmọtọmọ. Mo kéde látorí òkè Gíláàdì wá gbẹ tó rẹ lọ́wọ́ ayanijẹ. Bájẹ̀ mọ ìbùkún orí òkè Jerusalem yóò jẹ́ ti ìwà àti ọmọ rẹ. Mo lọ bájẹ̀ mọ orí òkè Arara tó ń ọ̀tún ohun rere ó bẹ̀rẹ̀ nínú ayé ìwà àti ọmọ rẹ láti èní lọ. Orí òkè Arebu ni mo ti mú àdúrà jáde náà mọ̀ ní ju ọ. Látorí òkè Kámẹ́lì mo kéde wá borí ọ̀tá tọmọtọmọ. Agáni gbẹ́mi gẹ̀gẹ́ ó dé orí òkè Nebo àyípadà rere yóò bá ìwà àti ọmọ rẹ. Mo lọ bájẹ̀ mọ orí òkè Pisgah mo kéde Abiyama yóò ní kàṣẹ dànù lórí ọmọ. Mo lọ bájẹ̀ mọ orí òkè Eba lórúkọ Jésù wà àtọmọ rẹ ní forí gbẹ̀gún o. Ọyẹ́mà Sàmí Abiyama òkùnkùn ní pakuru mọ́ ọmọ rẹ. Ọmọ rẹ ò ní jí àjẹrọrun lórúkọ Jésù. Ọmọ rẹ kò ní lo ìrìn àjò àlọ́ìdè. Ọmọ rẹ kò ní káríbọnú níbi tó yẹ kó ti máa náwó. Ọmọ rẹ ò ní wálé ayé wá wòran àwọn ọmọ ológo. Ọmọ wa ò ní dẹnu arinlẹ̀. Lọ́fẹ́ bó ti wù kó rí ayé ò ní fọmọ tó ọ láṣìírí. Ìjì ayé ò ní wọ́ ìjì ayọ̀ ọmọ rẹ lọ. Ìjì wọ ewé wọ́wé lórúkọ Jésù ò ní wọ́wé tọmọtọmọ. Bá bá fi lu gi àgbóyìngi ayé máa gbóhùn ọmọ rẹ nílẹ̀ alàyè. Bá sì fi rin lu irin ayé agbóhìnrin lórúkọ Jésù ohun ọmọ rẹ máa dókè. Ọ̀nà àti rówó kò ní dí mọ́ ọmọ rẹ. Òní rógun ó jáde kò wọlé o. Orí òní takùn ọlọ́jọ́ ayọ̀ rẹ o. Ọ̀rọ̀ bí ijó bí ijó kò ní dẹ́kun lọ́dẹ̀dẹ̀ yìí. Ọ̀rọ̀ bí ayọ̀ yóò kárí ilé fún gbogbo wa. Òní rógun kò lè dáwẹ̀ kò lè dá jẹun mọ́ tọmọtọmọ. Àfi àlàáfíà àti ẹ̀mí kíkùn dé ìwà àtọmọ rẹ lade. Ọmọ wa ò ní mọ̀ yà láéláé. Ayé òní sọ ọmọ wa dìdàkudà. Igi gọgọrọ kò ní kún wà àtọmọ rẹ lójú. Ọmọ wa ò ní wọṣọ ẹ̀gbìn. Nísà dáàtì ìbànújẹ́ kò ní kàn wà àtọmọ rẹ. O ní fi àkísà ṣe gbajúmọ̀ kẹ́yìn ọjọ́ ayé rẹ tọmọtọmọ. Bó ṣe wọ́n jẹ ọmọ lọ, òní tán òní tàn sọ́nà o. Ilá kì í jájú onírè lọ ọmọ rẹ, òní jájú sí olóore rẹ̀. Ayé òní gbókò ọmọ tẹ́lẹ̀ ọkọ̀ wá bá onílé. Abẹbẹlú bẹ́ẹ̀ ènìyàn kò ní ru ọmọ rẹ fáyé. Kò lápọ̀ lójú ayé ṣùgbọ́n ẹ̀rì kìnà ni lójú oorun lórúkọ jẹ́ kò ní fọmọ dá olóró. Kò ní rin ọmọ rẹ kó lù ràn lọ́wọ́ tó dé o. Ẹ̀mí àṣìṣe tí ń dàn kọ́rú kò ní pàlẹ́ wà tọmọ rẹ. Ayé òní bó aṣọ ọlà lára ọmọ rẹ. Lójijì ogún ọmọ rẹ òní wọ òkùnkùn. Lójijì ayé òní gbọmọ lọ́wọ́ rẹ. Òṣùpá ọmọ rẹ yọ tuntun láti òní lọ. Orú rẹ máa jẹ́ orú ìfọkànbalẹ̀ lórí ọmọ. Ọ̀sán máa sọ tọmọtọmọ. Adé orí rẹ da dé ògo. Aṣọ ìwà tọmọ rẹ di aṣọ ọlà. Ọ̀pá ọwọ́ ìwà tọmọ rẹ di ọ̀pá àṣẹ. Ìran àti àlárẹ̀rẹ̀ rẹ kò ní dàrú mọ́ lọ́wọ́. Ọlọ́run ayọ̀ kò ní kẹ́kẹ́ sunkún lórí ọmọ. Olúwa yóò wo ìwà tọmọ rẹ ṣe láàánú. Owó ni bátìrì ẹ̀mí ò ní wá owó tì. Bẹ́ẹ̀ bá jẹ lówó máa ní ògbádùn òyìnbó máa lórúkọ jẹ́ wàá lówó lọ́wọ́ tọmọtọmọ. Ayé ò ní dẹ́rù sí ọbẹ̀ ìwà tọmọ rẹ o. Ikú ò ní já ọmọ rẹ gbà lórí pẹpẹ. Ìṣòro tọ́lọ́run ò ní bọ́ ọdá sí ayé ò ní ta ṣẹ́gbàdà rẹ. Pọ́ọ̀lù sọmọnù ò ní sọmọnù. Rachelle dákẹ́ lọ́jọ́ ayọ̀ lórúkọ Jésù ò ní dákẹ́ lọ́jọ́ ayọ̀ rẹ. David pàdánù ọmọ ò ní pàdánù ọmọ rẹ. Ẹ̀sẹ̀yà 55:12 ayé ò ní gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ. Wàhálà kò ní rọ ọmọ rẹ lọ́rùn. Ó yà bí ọmọ ìfowó gbẹ́lẹ̀ nígbà mẹ́ta máa ṣàmì lórúkọ Jésù ọmọ rẹ. oni wole loye aye oni wole banuje fomo re ile oni mi omo re o omo re ma serere lori ile omo re ma pade olore lori ile ile oni bu omo re male epo kerasi ki sun oya ota omo re oni ni simi ogo eso ni rebeka fi tategu fu jacob loruko jesus aye oni gbogbo omo re felomi o je omo ko ni ju olenu o abi omo ise mi oni yan bi oni ya lodede re obirin ajoji ko ni bato omo re je papara do ru loruko je ko ni ru omo re maso omo re obirin omo re okunrin ko ni si leya ko ni siyan oko re ma rowo ke o bo se mbo ko jije yi wa ti bo ko joro omo re oni fowo mewe wa jeun eniyan bi orun atomo sogo loruko je ko ni dore omo re omo re oni di base je omo re okunrin ko ni de sinu iwe iji ko ni ja marriage yen o iji oda ni ja ni bi se iji oni je bujo ko wa atomo re omo re yo ni koko si san ore fun o abi ya ma igba eleyi gbo le ko ayo ma si fun wa tomo re omo to feyin re pa ko ni dagbere faye oge ile ise yi tete sami o ni so mo se gba o aye omo re oni yo idin aye omo wo ni polukuru musu baba mi o kokoko ki yo se olore gba ko bi lose yi o afuni lo je ma wo be ko ni je ko pe musu lose yi o lose yi ran lowo re towo oluwa wa lose yi eni mi ma yo falake o baba to fi so ba bora bi aso yo falabo olose yi to ba tomo o lose yi gba yanu ti eri re ki tan boro wa ni lo omo re mo gba original yo omo re o ma so yes lo ni opo ni royin ayo tomo tomo gbogbo ile pariwo emi ni re kan ta ni.

0: Oluwa. Engineer gbe wa dele agbara.
1: Mo ede church won join yen mo wa joko. Mo wa wo baba npe ah. Baba to ma nsoro abi amo to ma nse kin ah. Bi mo ye pada wale ni iya lenu Olorun. Ko sha ri pe laarin yen Olorun ra moto fun mi.
2: Moto.
3: Kalo ma ra moto mi.
2: Emi re.
3: Koko yi te npo gbe fun moto kan abi keji. Oluwa ko ra ti e.
2: Amen.
1: Mo ti ra moto pelu fu esi ni papa.
3: Yeah!
1: O ton si be o. Olorun tun se ile nla fun mi.
3: Da lo ba kole.
2: Emi re.
3: Ama mi ma bo wa bo mi lowo.
2: Congratulations. Moto ati le.
0: Ni program on la Tuesday. A pe ni baje mu ajeju ati ajeseku. Asa oto ni Kenya je nko yo. Oto ni Kenya je nko tu seku fun awon omo. Ọ̀tọ̀ tún ni kó má ti ẹ̀rí kankan jẹ rárá. Màmá ó yẹ kí wọn náà jẹun yọkọ tún máa fún àwọn ènìyàn. Àìsà tó bá ń gba gbogbo àdúrà gbàdúrà kọ má rogun ebi o. Nítorí tí ebi bá pọ̀ lápọ̀jù, ìwàásù lè má wọ etí. Bí ebi bá pọ̀ lápọ̀jù, ó lè mú kí aládùúgbò kọ máa kanra. Bí ebi bá pọ̀ lápọ̀jù, ó lè mú kí ara ìṣẹ̀dá máa gbóná sódì. Ó dàbí ọjọ́ kan mo rí bọ̀dá kan. Ó lóhun kan tí ẹ mọ ohun tó ń ṣohun. Ó ló ń ṣohun bí orí fífọ́ bí pé ń rẹ òun. Ó ní kí gbàdúrà fóun. Mo wá wò súsùsù mo ní ṣé o ti jẹun. Ó ní sà ìjẹta ni mo jẹun gbẹ̀yìn. Mo ní ọ̀rọ̀ rẹ ò tí ì nílò kí n gbọ́wọ́ lé ọlọ́rí. Mo ní gba owó yìí ná. Kọ́kọ́ lọ jẹun káwá padà wò. Àìsà nígbà tó jẹun tó dé. Ó ní àìsà ó dàbí pé ibi ló ń pa mí lẹ́ẹ̀kan sà. Ta ló ń gbọ́ mi débi òní bá fira? Olówó wo ló ń gbọ́ mi tí òní padà máa pé bi sùn? Mo sọ gẹ́gẹ́ bí ìpè tó wà lórí mi ò ní rí jẹ ibi o. Ebi ò ní bọ́mọ rẹ fira. Kò ní báwọ náà fira. O ní wo kíṣì rẹ níbi tó ń kó jẹ sí kò kò ṣe. Sò lọ́la tó bá ti ń bọ̀ mú nǹkan tí ẹnu ń jẹ wá. Ó lè jẹ́ swíìtì 5 naira. Èdìdí ni ojú mi náà ló ti máa jẹ. Bọ́ọ̀lẹ̀ ní Kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ yìí lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Bájẹ́ ń dá lórí dádì mọ́mì láà máa dá lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wálẹ̀ láéláé. Àìsàn ni wòye ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwọn abiyamọ tá ti dé sílùú Èkó wọn ti dé. Nítorí ìsọjí ọjọ́ mẹ́ta tó fẹ́ bẹ̀rẹ̀ ní Nẹ́sùkú ẹ̀sìn. Ìsọjí àgbáyé ni nílùú Agége. Jésù fẹ́ mi agbègbè Agége. Àwọn ìyanu tí ò ṣẹlẹ̀ rí nílùú Agége fẹ́ ṣẹlẹ̀. Ìgòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Tó o bá ti dé ilé pákó ní ìlú Agége, ìwọ kan bèrè àmọ́ playground.
4: Hello, hello, prophet. 090-60-57-1110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ́gbẹ́ gérégé laago mẹ́fà ìdájílù.
8: Just a no.

0: ìjẹsẹ́ wa lágbára lọ́wọ́ Elédùmarè. Bá a ṣe fi orí lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí, Ọlọ́run ọba Elédùmarè yóò kò kójú orí bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí, Henry Onílọ́wọ́ Bọ́tìnì fún ti àárọ̀ tòní ti àjọ láǹfààní láti pàbí àjọ dánámọ́rí ti ṣe ọ̀pọ̀lọ ni. Sọ̀rọ̀ náà máa ń pàbí àbìdún níkọ̀rọ̀ ẹnu rẹ̀ pé eléyìí gbáyàwó mo sì ti sọ fún ọjọ́ kan ọjọ́ kan yóò ṣe mí ṣọ́ tàn máìkì sí ìwà náà lẹ́nu ó gbẹnu sí máìkì ó mọ̀ bí ṣe mọ́ ń rí àbíwò wa ni. Adédàmọ́lá olóye jẹ́ ọmọ bàbá olómi ìlú kan tèmi ń jẹ́ èmi ni ọmọ bàbá olómi yìí mo kí n pe ẹkù ojú mi káàárọ̀ ọdẹ ọdún bí ara ò lè bí ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lówùrọ̀ tòní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ni ọjọ́ ajé bí èyí a ní àwọn ọ̀jọ̀gbọ́n tí moyún ọ̀gbẹ́ náà kara wọn tí wọ́n jẹ́ olóye tájọ pàbíyàbẹ̀dàn tájọ ṣiṣẹ́ wọn ti wà náà kolo pẹ̀lú mi láàárọ̀ tòní. Lọ́wọ́ iwájú mi náà làwọn méjèèjì wà wọ́n dojú kọ mí ni bí a ṣe máa sọ pé àpáàdé tó bá dojú kò gidi tó gidi ní ṣe àwọn olùyànà náà mi náà ti dojú kọ mí nínú kulu láàárọ̀ tèmi ni tí wọ́n ń tòótọ́ tí wọ́n ń tèmi ń tòótọ́. Alàgbà Olúsanya ẹ bá ń kí ọmọ Nàìjíríà ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹjọ́ wálẹ̀ ẹ kú ojúmọ́.
1: Ọlọ́run á dáwọ́ lè yín.
2: Àmì.
1: Mo kí gbogbo aráalé ẹ káàárọ̀ ṣe dáadáa lába yín ọdẹ odùn bí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìbùkún òun ni yóò jẹ́ fún gbogbo wa ọ̀sẹ̀ yìí á sùn wá á sì tù wá lára. Àríbá àti ń fẹ́.
0: Àmì àṣẹ Dùmọ̀lẹ́.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun púpọ̀. Diakoni Dan Ogunṣọlá ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ẹ bá ń ká ọmọ Nàìjíríà. Dígí náà ẹ ká ọmọ Nàìjíríà ẹ bá ń wo máìkì wọn ó dà pé máìkì ẹ̀ náà sọ̀rọ̀.
2: Tọ́ a kò ojúmọ́.
1: Ẹ má wo tiwa o.
2: Àní wo tiwa o.
0: Ṣé ẹ̀mí wa bá mi tẹ́lẹ̀ àwọn àlùfẹ́
2: akojumo aku ibẹrẹ ọsẹ tuntun ọsẹ àlàáfíà ọsẹ ìdùnnú ni o.
0: Mo bẹ ti karoyin abi.
2: Bàdà ṣe wọn nú campaign àti legova nísìnyí.
0: Èwo tún legova.
2: Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àwọn ọmọ Nàìjíríà ẹ ṣí etí yín sílẹ̀ kẹ ṣí ojú sílẹ̀ kẹ ṣí ọkọ̀ yín sílẹ̀.
0: Kọ́pọ̀ ọkọ̀ pọ̀ àbí.
2: Èyí tọkọ yín bá ti yàn láàyò.
1: Bẹ̀ẹ́nikẹ́lọ.
2: Ẹ má wọ legova o. Ẹ kojumo o.
0: Ẹ̀ṣẹ̀ púpọ̀ wọ́n ní kí ẹ má wọlé gova a ti bọ́ sí àsìkò campaign lọ́tún ló sì báyìí gbogbo ó gbìnàyá gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀ kẹ́bọ̀ àgbé abọ́ra tán lọ́tún bọ́ gbé abọ́ra bíi ti tẹ́lẹ̀ ẹ̀já jí o ká sì jara wa tọ́ láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pé jù ẹjọ́ mi ò sáré wọnú àwọn kókókókókókó tó súyọ fún ti àárọ̀ tòní kí n sáré hàn wọ́n bíi mélòó kan ká sì láǹfààní àti fojú lámẹ̀yìn tó wù wọ́n gẹ́gẹ́ bí ṣe wà láàárọ̀ tòní. Látinú ìwé ìròyìn punch tó wà bí lọ́wọ́ mi ìròyìn tí mò ń wò ń bẹ̀ ló ń ṣàlàyé wípé lórí àgbéyẹ̀wò àti àtúnṣe lórí owó oṣù àwọn ọmọlógún tí wọ́n rìvíù wọ́n pé owó àwọn tí wọ́n jẹ́ ọ̀gágun generals tó ní ṣe pẹ̀lú owó ìfẹ̀yìntì wọn ni pensionable salary wọn ló ti gbẹ̀rùn sókè síbi $2.5 million lóṣù. Àwọn tí ò bá wá gbé dépò ńkọ́ bó ní tiwọn iléeṣẹ́ ọlọ́pàá ńkọ́ alpha bó ní ọ̀dọ̀ tiwọn náà òṣèré ojú ìwé keje lẹ́tìrí ìròyìn ọláàárọ̀ tòde wọ́n páwọn ìpínlẹ̀ bíi 26 states wọ́n ní pé wọ́n rọ̀gbọ̀ kúlé fáàkì ìyún àpò àsùnwọ̀n àpapọ̀ ti ilẹ̀ wa Nàìjíríà wọn ni wọ́n rọ̀gbọ̀ kúnlé láti máa ṣe kíni o láti máa wo bí ohun gbogbo ó ṣe máa lọ gẹ́gẹ́ bí ẹ ti ṣe kọ̀wé rẹ̀. Wọ́n ní bí o ṣe jẹ́ wípé wage bills ó ti gbaṣọ lọ́rùn IGR ti kálukú wọn tí wọ́n rọ̀gbọ̀ kúnlé tẹ́lẹ̀ fáàkì wọ́n ní àwọn tẹ́ dìpẹ́ǹd ẹ̀ báyìí ó lágbára torí pé ìpínlẹ̀ bíi 73% ònìyàn pé wọ́n láǹfààní àti gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ìpínlẹ̀ mẹ́ta ni wọ́n pe wọ́n rekọ́ọ̀dù IGR decline bí ìdádúró wọn pé káwọn náà rẹ́sẹ̀ wálẹ̀ ó ṣapá kan jà mọ́ ojú ìwé kẹtàdínlógójì ònìyàn wà láàárọ̀ tòní asofe kare ni ipinle Bauchi tan pe o deny bandit pe owo lowo nu ki lo kan pelu bandit oni se ni gbogbo fun ti an gbe jade un a sakama je ni o eyi bi ya pe eyan kan tele le gova ni awon ti an ma nse ayederu sayederu awon ni an se ohun ko ohun o lowo ninu pe eh won a ma ba won esin okoku eni bi fa posun foko ri awon jo a ma oni olodum ma je olodum ma je o olodum ma je o ojo we kesan oni royin lo wa laaro toni won ni orisirisi aheso ati awon oro lotun lo si won ni pe o ti bere se ni fa ikan menu baye controversy ni won ni pe o ti hit waheke bi awon ti a pe on kowe fun mo wa se bi won se protest lori recruitment test se fe se test ni abi ki lo sele e lo soje we kejo e lo gba balance won nibe laaro toni nibe le ti ri iroyin to ni se pelu oro yun won ni again and again atiku oti di otu bu enu atelu eto atunse are Bola Tinubu lori bi owon gogo bo se nde ba ogora awon orilede Nigeria cost of living o ti fe pa living bayi living o ti fe gbe mimi lori cost of living ti olohun ko sanu oni royen be laaro toni won ni awon agbeban won yiban mo bossa now ti o si gbe mimi ni ipinle Zamfara eh olohun da kan ma sanu wa o ma sanu wa o won pe ipinle Eko ati san bi billion kan o le pesepese 1.13 billion naira 1.13 billion naira gege bi pension benefits fawon retiree tin lo bi 732 lawon pensioners tin lanfani ati san owo ebun ifeyinti won ni san fun lasiko ta wa ye won pe any country ti pe won ni o feyiti ti won pe won si bere sin wa leyin ti pe o meeti business associate kan ni ipinle Ogun e wa ri o e wa kan papapa legbere na nbi falana ati ajo serap ni ati pe fun iwadi ore kini win lori owo cash transfer ti pe on lo bi 33.75 billion naira awon oni egba cash transfer ta lo send e owo ta ni owo ti jade ta lo gbowo wa ta ni won gbowo fun e wa salaye bi e ti se nawo ye e ja mo awon ti won je beneficiaries e fun aloko won ojo ti won gba osu ti e sanwo fun won e ja mo e gbe nu paper e gbe nu punch e gbe nu Nigerian Tribune e gbe nu Vanguard e gbe nu The Nation ko da e wa magazine te le lo ke gbe si e ku nbe e ja lo Nigerian Tribune iwe iroyin punch mo ti jule baun ti mo di ewe iroyin Nigerian Tribune mo won ni quarter 2 odun 2026 awon ile ise olupese man won raise alarm lori wipe ah ibi ta de duro bayi olo nikan lo le gba wa iyen na wa fi sodo

0: pèsè nǹkan. Àwọn máa ní akẹ́gbàjáre tí wọ́n sì múrin bẹnu. Wọ́n nítorí wípé ibi táwọn dé dúró báyìí àwọn sọ́fà wọ́n ti suffocate lórí severe structural headwinds. Kí ni tó ṣẹlẹ̀? Ẹ lójú ewé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ní South East, ìyẹn ní apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wọ́n rìkọ́ọ̀dì lowest wípé àwọn ọmọ wa ò tó nǹkan nínú àwọn wo nínú àwọn tí wọ́n jẹ àǹfààní Nelfund lóònù bíi 319 tertiary institutions àti 1.8 million students ti ń benefit rẹ̀ ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kàlé ní èjì ẹ̀ta ẹ̀rin, wọ́n rí pé àwọn sáwọn ọmọ wa wà lọ skul ni àbí àwọn lówó táwọn fi rán wọn skul táwọn ò fi yáwó ọlọ́nìkan ló lè ṣàlàyé. Ojú ewé kọkànlá oníròyìn yẹn wà nínú Nigerian Tribune láàárọ̀ tòní. Wọ́n pé ìjọba àpapọ̀ nílò bílíọ̀nù mẹ́wàá dọ́là láti connect Nàìjíríà pẹ̀lú kíni o, pẹ̀lú rail system. Àwọn experts ni wọ́n ṣàlàyé tàwa ni ó bá wa ṣe tàbá rí $10 billion báyìí. Tàlá kò lé lọ́wọ́ pé lọ́ba wa ṣètò. Wọ́n pé lẹ́yìn ètò ìdìbò gbogbogbò ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun rádà àti ipò gómìnà Adeleke wọ́n ti lọ rí sinmi ẹni ẹlẹ́ni nígbà fẹ́ yọlé ayé lẹ́mi rẹ̀ nǹkan tó dìbò ọjọ́ ọ̀bù afẹ́ kàbù gbogbo ẹ̀ ó de wípé níbo la ó bàjá níbo la ó yọjú sí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn bàbá ni tọ́ lẹ́yìn àṣeyọrí yìí ẹjẹ́ ń lọ rí sinmi ẹjẹ́ kémi náà lọ gba fresh air. Ojú ewé kẹta níbo ló wá ń lọ? Ojú ewé kẹta lẹ́ẹ̀tì rí bó ṣe fẹ́ rìnrìn àjò láàárọ̀ tòní. Wọ́n ní 2 weeks after ti INEC ti approve, wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n tí ì ṣe kíni o, wọ́n tí ì inaugurate campaign council. Àwọn APC, PDP, ADC wọ́n ní ìdí tá a fi delay kí ló dì ẹ lọ sí ojú ewé kejì lè lógún àti 25 ìyẹn page 22 and 25 ibẹ̀ lẹ́ẹ̀tì rí ìdí. APC wá sọ wẹ́ àwa ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ sá. ADC ní ẹmọ expect inauguration láìpẹ́. APM náà ní àwọn inauguration àwọn ó ṣe campaign council àwọn inaugurate wọn lónìí. SDP àwọn náà unveil blueprint wọn ṣàlàyé bó a ṣe jẹ́ bóyá ní àbọ́là. LP àtàkọ́ọ̀dù àwọn wà ní tẹ̀slow motion lásìkò tá a wà yìí. Ẹ̀jẹ̀ máa bá bọ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ ìyún náà wà ń bẹ̀. Wọ́n pé láti àgbọn bẹ̀ Shehu Buba ó ti ṣàlàyé pé àwọn opponents wọ́n ń ṣe àmúlò àwọn fake bandit kingpins. Wọ́n fi àwọn fọ́nrán rẹ̀ wọ́n fi ń tánìṣì image mo ti mú ròyìn náà tó jọmọ́ nínú ìwé ìròyìn punch lẹ́ẹ̀kan. Ẹjẹ́ àsáré dé Daily Post wéré Daily Post kí ló ṣẹlẹ̀ kí ló wà ńbẹ̀. Wọ́n pé lórí Congo àti Russia wọ́n ní ìpínlẹ̀ Jos àwọn community níbi tí wọ́n ti ń ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí ọ̀fẹ́ tọ́ bí àwọn egbògi olóró ìjàkó akátá àti àwọn bẹ́ẹ̀ wọ́n ṣàṣàlàyé kí ni tán wá sọ níbẹ̀. Daily Post ló kọ́ òló sì sọ di ìròyìn lágbọ̀n tí a wà yìí. Donadoku sọ̀rọ̀ o kí ló wí? Donadoku sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Daily Post ó ní Nàìjíríà àti àwọn ọmọ Nàìjíríà kódà ara wọn ṣe dáadáa wọ́n gbádùn dáadáa lábẹ́ ìṣèjọba ológun gan-an. Ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ló ṣe rí? Donadoku ló sọ láàárọ̀ tòní sínú ìwé ìròyìn The Daily Post eléyìí tó jáde láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ náà bá fẹ́ wò ẹ lè lọ mú lágbọ̀n bẹ́ẹ̀. Ẹ jẹ́ ẹsẹ̀nu dédé síbí kó má bàa ṣàlàyé tó fẹ́mi àtẹ̀yìn. Ẹ̀yin náà lè lọ gba báláǹsì yín láti mọ̀ bí nǹkan ti ṣe jẹ́ lásìkò tá a wà yìí. Adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ òní wọ́n pe irú onítọ̀hún àti débíṣẹ́ náà nu ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ ká mọ̀ ṣe iṣẹ́ yìí lọ ní wẹ́rẹ́ dé wẹ́rẹ́ láì fi àkókò ṣòfò. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ wà náà kó lo pẹ̀lú mi olóyè Dikin Dan àti alàgbà Olúsanya ibiṣẹ́ làdé yìí o. Ẹ̀jẹ̀ àbọ̀ sójú iṣẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ti jẹ́ kó wá síwájú wa. Ẹ̀jẹ̀ ń ti bí bẹ̀rẹ̀ pé again and again láti àtẹ̀yìnwá náà ni wọ́n ti ń kẹ́gbàjáre tí wọ́n sì ń pariwo bí wọ́n sì ṣe ń pariwo náà ni wọ́n àdákẹ́ làwọn ọmọ Nàìjíríà náà ń fi time to time ni wọ́n fi ń repeat rẹ̀ wò pé nǹkan ò sánmọ́ná nǹkan ò sẹnure Atiku Junior, Atiku Tusoro, former vice president, igbakeji are teleri, lorile de Nigeria. Tosu je olu DJC ipware, labe gbeshu lorile DC, Atiku Abubakar. Onloti na ka lepo si are bola tinobu wepe, omu ki a yo nera fama Nigeria. Nipasẹ awọn economic policies eleyi ti pe o ti wa gba gbogbo agbara ati purchasing power koda o tun increase the cost of fuel o iyan owo epo owo onje owo igbokigbodo oko awọn business gan kaloku ni isin eni oriye o delay ni ninu atejade article to wa latowo senior special assistant lori public communication Frank Shaibu lojo Aiku Sunday Are shalaye wupe, o shalaye wupe, are ko tiye le wa fi ara pa man kakan sunu a wan kaka ati a wan kan mete la wan se se. To li bon ti wan se, ene la ba, on lo mo ba wama Nigeria, ne pase a wan ilana. Ti wan se, oni the president ku no longer hide behind economic figures when Nigerians were experiencing the painful consequences of his policies. Me bo ba wan ti wan se yo, ori a wama Nigeria. Wọ́n ni àbọ̀ rẹ̀ ń padà á sí àwọn ni wọ́n ń jẹ mòkúntùn ìyá abẹ̀ tó yẹ kán fi máa jẹ mòkúntùn ẹran tó yàtọ̀ sí egun tọ̀rítọ̀ wọ́n ní ṣùgbọ́n àsámé egun ẹlòmíì go tiẹ̀ láṣàmé egun omi sóróso òun ló fi ń gbọ́n ẹ̀bà mu láti bí ìjọ bíi méjì mẹ́ta láti àsìkò yìí wá wọ́n náà ka àlébù sí ìṣàkóso ààrẹ Bola Ahmed Tinubu pé àkọ́kọ́ wọ́n yọ fuel subsidy wọ́n ni èyí tí mú jẹ́ kí wàhálà àti làásìgbò ó ti àkóbá sórí epo tá ń sọ̀rọ̀ látòrí epo ó bọ́ sórí ọkọ̀ látòrí ọkọ̀ oúnjẹ tẹ́nu oúnjẹ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ. Nígbà tí mo wá ní kí n sáré jan eléyìí mọ̀ kí n mú mọ́ eléyìí tó wà wájú mi níbi tí ẹni tí ṣe former Cross River State Governor àti ẹni tí ṣe olùdíje lábẹ́gbẹ́ òṣèlú PRP fún ipò ààrẹ Donald Duke. Nígbà tó sọ̀rọ̀ tó sì jẹ́ kó ni wọ́n pe Nigerians wa yìí ẹ̀yin ọmọ Nigeria yìí ayé rọrùn fún wọn gbáà gan lábẹ́ ìṣèjọba ológun ju àwọn oníṣèjọba alágbádá eléyìí ta wà lásìkò yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nínú interview kan ní nǹkan òpin ọ̀sẹ̀ Duke ṣàlàyé pé despite pé 27 years tí àwọn alágbádá ti ń ṣèjọba ní Nàìjíríà tí wọ́n ti dá ìjọba padà lọ́dún 1999 wọ́n pe ìgbé ayé ọmọ Nàìjíríà kò tí ẹ̀ yàtọ̀ kọ̀ sánmọ́ná a kan move from fry pot to fryer on an election basis ni. Wọ́n pe àwọn èèyàn tá ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí nígbà tí àwọn ọmọ ológun sì ń ṣàkóso nǹkan ò le tó tó báyìí gẹ́gẹ́ bí Duke ṣe sọ ó ní bí ibà ṣe ń wo gbogbo nǹkan tó ń lọ yìí ìgbàyé gbádùn àwọn ọmọ aráàlú ó yẹ kó jẹ́ ara nǹkan tí yóò jẹ́ èrè ìṣèjọba àwọn àjẹmọ́nú ìjọba àwa ara wa eléyìí tí ẹ ká ti rí ṣùgbọ́n the other way round òun ni ọ̀rọ̀ ṣe kí ni òun ni ó ń gbà á lọ ẹ jẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí papọ̀ mọ ntí olùdíje sí ipò ààrẹ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ alàgbà olùsànyà ẹ kó ọ̀rọ̀ ìméjèèjì papọ̀ ẹ jẹ́ àjọ síra wọn wò.
1: Ṣẹ́rí ohun tí adíje dupò ààrẹ ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ṣé ADC
0: Atiku Abubakar
1: Alhaji Atiku Abubakar. Kò ṣẹ̀ṣẹ̀ nílò wípé gbogbo wa náà la mọ̀ wípé lápá abẹ yẹn òótọ́ ọ̀rọ̀ ni ohun tí Atiku Abubakar tí wọ́n sọ bó ṣe jẹ́ nìyẹn ṣebí gbogbo wa náà la ń fojú rí and ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó máa ń mo máa ń wò ṣé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn tó ń ṣèjọba ṣẹ́rí tẹ bá fẹ́ mọ ìjọba tí ó san aráàlú tí wọ́n bá fẹ́ mọ ìṣèjọba tó ṣe dáadáa aráàlú lẹ máa ti mọ. Kódà ẹni tó bá ń ṣe ìjọba lọ́wọ́ yẹ kó mọ̀ pé tíjọba òun tó máa fẹ́ sọ pé ìjọba yìí ó dùn ó tu aráàlú lára wípé ìjọba yẹn tura aráàlú lẹ máa ti mọ̀. So ìṣèjọba tó bá ti ń lọ tí aráàlú tó ń kígbe kì í ṣe pé a sọ pé bóyá àwọn nǹkan míì bóyá ìṣèjọba ò lè gùn lé láwọn àsìkò kan àmọ́ kò gbúdọ̀ jẹ́ nǹkan tó máa máa ni aráàlú lára tó bá ti ń ni aráàlú lára ìyẹn tí ó ti di nǹkan míì. So irú ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River Shidona Duke táwọn náà sọ yẹn kì í ṣe ohun tó yẹ ká kọ̀ máa kì í ṣe ohun tó yẹ ká máa sọ àbí máa rántí torí pé tẹ bá wò lóòótọ́ inú nǹkan tó sọ yẹn kókó gidi ó wà níbẹ̀ a nigbagbo pe asiko isejoba wa ra wa lo ye ko tura lo ye ko tu wa lara ju
0: hmm
1: amo eyi tan ri yi o ohun le ina so yen e soro ni awon kan bogo lon fi nje te yan ba ti lori ofe ati fi bogo sinu awo gan singan to e mo pe yin ha tin ni awon eran kikiki kan legbe to ma ma hoje amo ni bogo lo ti fe ku opolopo lo je pe e mo oko o je nkan to se ni lanu pe nkan ta awon mo Nigeria ri o je ni sejoba awara wa yi lati wa nri eh so ohun ti article so koko opolopo te ba wo dada koko wa nibe to ni itumo bo ti je pe gbogbo awon loselu a mo iti aba so pe a fe se kini bo te eyi tori e se dada wa ninu won gege bi oro ti dikin da nso bi amoran le kan pe awa ni ki amo nkan ta nse ka ma tele lego ba oselu
0: lati ko
1: ka
0: mo nkan ti
1: eh ka mo nkan ti ka mo bi ta fe ya si tori pe ka kan ma so pe agunle eto kan to ma mu ijoba kan na e ti gbagbe ijoba na na awon na so awon le ti le mo nigbati won gunle gbogbo awon nkan ton se gba yen won ni e ti le mo nkan ti won se fun yin nigbati ba ma fi to odun melo kan ba e le ma to a se okay ni mimo ta mo si ni pe ni apo odo temi mimo ti won so pe ma to mo ohun ti mo ri ni pe okay a ti mo pe nigba isejoba yen won ko wa sinu gbese won mu won wa oko Nigeria won mu won wa ri e pada seyin so nkan temi mo I pe won se niyan so iru eyi ti won ni atun ma mo na lowo lo ba ise kolon je ka mo yen na si bi to se kini tori gbogbo na la sha ri bo se nlo gbogbo ala ri bo se nlo so awon oro ti awon
0: olujije
1: mejeji so koko gidi o wa nibe ko afen to ba ko fe ta ba ko fe puro tan ra wa
0: ta ba fe gbe ra wa mo na de kindan onje egbo ijowo se ra won
2: o te laye awon military awon ologun e la orin po e lo ni dollar e lo nje awon so nipa oselu democracy nkan meji ni izi ise ijoba by the people ni ibi ti people ba ti lenu pe nkan bayi la fe ti won de ti ni impact nkan nigba ti won ba se ijoba te ke iwo to n determine nkan iwo ni eleran iwo lo lo reran iwo lo fe teran o wa fe teran tan even awon to ti e pe ke o soju wa ko lo reran iwo n jeran but awon to ti e ko lo se awon jegun iyan n se ijoba warawa mo eyi se ijoba warawa mo because ijoba warawa is by the people and for the people so to ba ti wa people oriented iyan n se ijoba warawa
0: ijoba yo wa people oriented enough
2: ah mi o mo ya kedo e nisin eke yin yo gbogbo oro yin se dede so ru eyin nisin eyin people neyin
1: abi
2: ijoba lawon ara won to nse ijoba awon ijoba leyin awa people ti to gogogo wa gan tin yo bayi awa la mo pe to awa ta re po ni 13 be ke 200 leyin re po eyin se dollar ni 200 awa ta se dollar ni 14
1: be ni
2: ta re po 13 awa la pe ati rice je gbogbo egan aise ma be olohun ni awa la mo pe boya
0: ijoba awon eto to se wa people oriented
2: but nisin awon na lo ndibo people na ni asiko ti wa to fun people to lagbara nisin ko wa fa agbara won pe looto lododo awon ni agbara because ta ba lo agbara ta ni bayi
1: to dey alenyin ojo odun merin
2: odun agbara ma nwa pada sojo awon people odun merin merin ni
0: ekan lodun merin
2: ekan lodun merin ni so awon ba let elego va ton gba rice ton gbe wa ton gba 10,000 ton gba 5,000 to awon lokusi because as it is, because we are not seeing ijoba fun awara wa, the people should be the first level of beneficiary. The people should be the first level of beneficiary. We should pay our money in the office of the wife of the presidency. They can allocate kinikon billions. Office of the kinikon billions. Or to an agency be a fake to register to exist kinikon billions. Jack Aloki are UK kinikon billions. Jack Alosu Kaji kinikon billions. Jack Ako transfer found and what you want exist, but they exist then in them.
0: So billions.
2: I can go pe bili. I don't fuck man. Aye kalo yawo owo tuto. Kini kan kini kan so subsidy billions. So she never fund billions.
1: Trillions
2: ikan trillion go tin lo ba. O ti tin kuro bili.
1: O tin gbe kuro bili gan. Opolopo na won tin gbe kuro.
0: So sey ideally o kin so pe stylishly e tin wo nu royin ti mo fe wo lo.
2: Emi o so stylishly. Reality kan so sa won eyan. Beeni. Oh, la to ku fin campaign pe looto the reality is e bi npa olododo
0: ta wa lo ta ni iso lododo
2: ah ire yin bayi te keyin yo
0: ni iso lododo
2: ami o so be o te keyin ba tin yo
0: ni bere o pe ta ni iso lododo eni ru mi bayi
2: ah eni to ko ba si bale nisin ah
0: to kan tin yo bale
2: inu olohun
1: ko lo nje kokan wa bayi o ti ki ta so ko le so nko ton so pe tebi ba tin po lododo awon oludibo lolododo so so kile to
0: fe awon oludibo ti won gbowo
1: ah so awon ton gbowo awon ti won gbowo yen awon yen eyin na ti shonso dododo yen ibi shonso
0: eyin le so e lo oludibo to awon oludibo
1: mon awon oludibo ni olododo ah so don nipa awon oludibo to gbowo kan to teka
0: e so pe gbogbo awon oludibo gbowo
1: ah lai lai gbogbo awon gbogbo oludibo se ma gbowo ibo te ba ti e wa ri gbogbo egan se be sha ri obinrin kan to jade ni
2: o se bi jade sha Nigeria so ma wa su a de wa so a ko
1: gbogbo ade ma wa ya didirin a wa ma gbowo a ma ni
0: to ta so awon to wa n gbowo le wa n pe didirin
1: won jo be
0: mi o like you
1: won jo loru awon eyan gidi da eyan gidi lo ma fe okay eyan gidi to fe tun lu se to fe ki lu ohun da
0: mi o fe ke lo awon gbolohun yen ni mi o ni ke ma so
1: o da mo lawo ki n se eyan gidi lodo tin se eyan gidi kan lo ma gba owo pe tori ke mo fe dibo fun omo baba olomi ye ma wa ni mo gbowo lowo omo baba olomi yun wa lo te ka tori pe
2: o fe fun mi ni ile omo baba olomi yo fun mi security ko fun mi lono ko fun mi lonjo
1: se owo to ba fun mi yen ni ma fi
2: se owo yen ni
1: ni ma fi da gbogbo ara mi ni ma fi ra
2: omo baba olomi ye sikere oni oni amo tangi to ba rin ba amo tangi lo mo lo ma tele
1: abi to ba fe gba to ba fe gba toju gan ko tun ni duro ni to
2: so ko duro duro ko si
1: a du fun
2: to ba fe rin o ma fun
1: ni wa ni o fun
2: to ba fe sun o ma fun
1: iyan ni wa lo 15000 naira ti ko to pe ti malaria ba nawo gan yan gan 50000 agba 50000 do ka
2: o ma bo lo mi ye te pe drug to kon ko wole ni si fake it ni ko to tun tun sise
1: tu ti olo e lo male e lo gun malaria ti olo eyan ro boya o ti lowo nkan mi nu ni
2: to
0: ta lo ko gun wole to je fake dikin da
1: anso
0: ta lo kogun
2: ogun to ogun to wa nta nisin ise to ye ko se
1: ko lo
0: se ogun wo le se ibi to ye ke ti gbogun le ti gbogun
2: ko le yin ti rogun ibi ki to ba ti ma ra ogun to ba ti ma ta ogun eh
0: ibo le yin ti rogun ti o sise
2: pharmacy le mi ti rogun o de lo ko de sise
1: to ba je pe yen le fe so o po kaakiri bayi o so to ba je pe boya
0: ogun ti o sise
2: owo na ti rogun
1: to ba je pe yin
2: se po ko akoko o sise o ti lo ra mi nibo mi so
1: wo la pe yin te se ijoba wa te se ijoba le wa lori e ba moju to amo nkan to je kini se elomi e won mama ni won kan ko ogun kan wo orilede te mi ara ilu joyin loju lo to
2: eni ba se daada so ni lati fo star pe ejo
1: adibo fun lara koda awon eyan gan lo ma
2: iso owo amamo pe because o ti se ijoba fun awon eyan
1: be ni
2: o ti se fun awon eyan fun awon ara ilu e gogo lo se ijoba le lori ologun
1: amo se yin ti mo jibo
2: ologun amo ye pe ko si alagbara lati dibo ase ni pase wa ni
1: a pase wa ijoba pase wa
2: but a tun wa lu agbara titi wa
0: seyin wa
2: a tun yan e wole a yan wole pe to wole o ko lo sa soju wa o to ba de betan wa ma se policy ti o favor
1: awa favor awa ara ilu
2: awa te pe atafagbara wa yan e de be awọn ta yun debe ah ni security details mo ma security details
1: mo
2: ma ni moto o ma gbe pu ofe o ma gba kuku ofe o ma gba gbogbo ofe
0: ni kukuru ede awọn reforms ti joba ise joba Bola Ahmed Tinubu se on lo fa rise of cost of living
1: tele wa nko ko nilo yin o nilo ka tu se ma bere se ba ti gba to ti bere
0: na mo gba ti pe awon kan wa nbe kan to ye pa awon ni won fe kiki ni ooru yanju
1: e ma be se ri awon kokan wa ti mo ma nfe ka ma wo ta awon kan ba wa nibi kan agbara wa lowo eni tara lo ba yan sipo yala o je asoju tabi are abi gomina bo ti le je pa awon agbara yen ti ye ofin gbele won lowo o gajura won lo now te ba so pe awon kan wa nbi kan te fe ma so ke bi awon sabotage effort
0: ijoba
1: ijoba e je ka wo ni bi odun melo kan seyin oto ni awon to wa ni ijoba to wa nbe e ri pe nigbati ni akoko takoko ti are o ba sinile gbugbun to man difficult to man dabi gba to le fun are yen lati se to ba fa se le igba keje lowo to lo laarin bi ose melo kan si osu kan
0: eyin
1: ki ri pe aye pada o le ma ju bi e ka bi meji meta e ma sare ra aye pada ki lo fa so o fi o tumo si eni to ba mo ti won ba mo pe digital mo nkan to nse
0: iyen ni pe to ba moju
1: digital ni fe nonsense digital lo ni fe nonsense o mo nkan to nse o won ni won ti mo pe ah ewo won tete ma so fun awon pe ewo arakunrin tin be le yen ko dabi kini o ba ton ba ti so nkan bai fun e o da ko tele ajebe ibi to ti ba de re se o ti ye yin sin so to ba tin di pe kini e je ka wo fi han wi pe te ba fi gbe ijoba le mi lowo ti mo so pe mi ni mo emi lara lu dibo yen ti won fi mi joyawo di ti mo ko ti mi o de le gbedi e ti mo wa nse die die abi kini ni be ti mo wa ni aoke mo ni irin ajo mo wa fa se le igba keji lo won wa igba keji yen o wa ri awon nkan temi o se ni kini yen to wa ni se so e ma je ka ma emi lopo igba mi o kin fe gba lo to
0: awon pe ti igba keji yen na ba doke to debe se yo ronun be yen
1: ti ko ba ni ronun koda asiko to rin ajo yen gan lo e ko worst ju tori pe e mo pe won mo pe ko si agbara lowo e gan lati
0: so won ni
1: lati se nko won iyen asiko yen gan ni ohun gan kan lo gan lo e ko ma gboro si lenu ju amo nigba ton ba ti ti gege bo fi se so ti are ba ti le fa ise le igba keji yen lowo ki lo fa ta yi pada o le ma ju bi e ka meji meta
0: kare to de re Muhammadu Buhari o kaju e nigba na
1: nigba no emi le ninu oye temi ko kaju e mo sese ma so yen koda leyin odun bi odun kan ta dibo fun iyen ni mo ti wo pe emi o da pe ati tele legun
0: mo opolopo
1: Nigeria o mo opolopo mo Nigeria o mo mi le gbagbe gba yen a so fa koda ko solution to le so ko bi akin mi o mo opolopo won mi o ti e mo won ri but mo so fun won gba yen nigba tan palo awon kan ni oni lori ilegbimo asofin agba ni ohun lo ni o fe ki ise opolopo ise to nse ko
0: je iyen Bukola Saraki
1: mo so fun won gba yen pe ma awon lohun bo se ye ki se joba se ri te ba fi dibo te gba Saraki bota e wo opolopo gbese ki lo pada sele so e ma awon kokon mo wa te pe ko ni lo ipe asese n gbewe an kawe le lori
0: dodo bi ijoba asiko yi ati ilegbimo asofin
1: se regiregi ilegbimo asofin tisin yi ilegbimo asofin wo lo di dobodi yesa to
0: ti ero
1: lo lowo
0: ilegbimo asofin
1: wo e so yi ti eyin eje ka so yi to duro dada
0: ewo ni an pe n dobodi yesa
1: oda eje ka wo so duro dada
0: dida ewo ni n je dobodi yesa ero
1: eje ka wo o ye eje ka wo to duro dada ju ninu awon ilegbimo asofin to tin 13 neri koda ti ijoba ti Buhari ta so yi ewo yi to duro ju ewo le
0: fi yan ju ni
1: emi ye ka jowo na ewo la le fi yan ganju ninu mejeji ta won ti gba yen gan even ti gba ti Buhari ta so gan won si tun se dada ju ti sin
0: won si dada ju ti sin
1: omo Nigeria ta ba laju sile
0: won ma mo se rorun fun ile ise are ko ma lo bo ti to ati bo ti
1: ko ma lo bo
0: ti ki ile ise
1: are lo oya ki lo wa lo bo ti to e so nkan ton mu rorun to fin lo ipa wo lo ni lara daalu
0: won je ki se o dile wo bo se
1: fere pe to ma ti gbo wa won fe lo yawo won nilo lati ti mo nkan to fe dokun
0: kan si ti an pe o fake ni se won se papa won ti yan committee o ya e lo se wadi
1: ona so won de ni pe eni ti won fesun kan yen awon na na de so pe won fesun kan lagbaja won ti yoru pe won ti so pe awon ti se wadi abajade wadi won so pe ko lo won be sebi o ye tu so e tu so mi now so se se joba fake agency na o ke la se ko gbogbo a to be 100 and kile ni ni
0: lajo ni
1: like wa to melo se to ri fake agency le se ran won lo sabi
0: ara se to ye kan se na ni won se
1: leyin yen wa npo ise mi wa
0: ko
1: wi pe kon gbowo wa won kon gbewe wa pon fe lo yawo kon ma sha gbe yewo kon ma se kon ma yewo ke fini fini ti won ni pe kon sha won ma ti gbede ewo ko ye in fact ilegbimo asofin ile mo ti ri ton paru on your mandate we shall stand le ti o ye even te ba ma stand on anybody's mandate gan ko ye ki o ye ke so jade gan so e mo pe ta ba mo
0: lawyer
1: si mo ba mo nkan ti mo nse rara ni ko ma lawyer si kin ti mo ba mo nkan ti mo nse ife araalu to dibo yan mi lo lati lo soju won lo ye ko kokko jogu lo ye ko mu mu ju lo kan mi un lo ye ko je mi logun ju
0: de kin dan
2: Eminja
0: eja ku nbe on fala na ati ajo surap won bere wadi pe e wadi cash transfer 33.75 billion naira human rights lawyer ati alaga alliance on surviving covid 19 and beyond Femi Falana San won ti pe ajo FCC in ajo tin gbogun ti sise wo ilu moku moku lati se iwadi orin kinewe lori bi en se tari owo kan allegedly ni ape o diversion of 33.75 billion naira billion meta le ni ogbon o le ti ape ye kan fi se cash transfers fun awon poor ati vulnerable Nigerians awon ti won o rowo hori lawujo wa bakan na ajo to na ri si oro eto akoyawo ati sise awon ise akase bo ti to ati bo ti ye sirap oni apin ati ru are Bola Tinubu lati pase ni kamankia immediate investigation lori another 78.8 billion naira to je public funds ti apin won ni wa allegedly diverted won to account fun owo ka so pe won irregularly won spent here unnecessarily labe federal government social protection programs eja wa won eto mejeje cash transfer to poor and vulnerable Nigerians Federal Government Social Protection Programs. Kí làwọn ètò yìí wà fún? Bẹ́ẹ̀ ṣe wo.
2: Àwọn ètò tí ìjọba yẹn gbé kalẹ̀. Pé kò àwọn tí wọn ọwọ́ họ rí o. Ẹ jẹ́ ká fún wọn lówó.
0: Ẹ já fi nǹkan ránṣẹ́ sí wọn.
2: Ká fi nǹkan ránṣẹ́ sí wọn. Ṣùgbọ́n lójú òye tèmi, ṣé nǹkan táwọn Nàìjíríà nílò nìyí? Àwọn tí wọn rowó họrí tẹ bá ṣe ètò tó wọn mú kí oúnjẹ kó wà affordable accessible wọn bá owó tó bá ń ṣe wọn rowó tẹ bá ṣe health care tó dúró orí wọn rowó tẹ bá ṣe agricultural system tó dúró orí wọn rowó tẹ bá ṣe policy tó bá kí ẹkọ àwọn ti sàn zo. They can easily at least to my help grow to borrow my transfer owo fun win yo okay ko si joba to kin se ko so rede ti won kin se that social protection procure o ma fun owo ni Canada won se na America won se be an se okay every month ya to do bi mo gba kan o ma nkan be ya gbeleyo ko si bi ti social protection or social programs when ti o si ṣùgbọ́n ta bá ń sọ nípa corruption kan ma nǹkan tó ẹkọ yẹn ṣe wádìí pọ̀ tí mo bá gbé kò nídìí kí ẹ bèrè pé ṣé po ni mo rù nígbà tí ẹni gbogbo aṣọ mi tí ẹ pé ó kún fún gbogbo epo ẹ bèrè pé ẹ ká ṣe ìwádìí kí nídìí tí aṣọ mi kún fún epo ṣé po ló rù ni kò nídìí ẹ kọ́kọ́ wọ aṣọ mi corruption case ti pọ̀ jù báwo ni fake agency ṣe exist. Báwo ni ọ̀tọ̀ ní ọ̀nà tẹ fi 50 trillion ṣe ọ̀nà tẹ alókè òfin léyìí tí ẹ pé ọdẹ bẹ̀rẹ̀ tí ó sẹ́ni tẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́rin So it's corruption, joba yi ati corruption, but of ofema the 5 and 6.
0: Ofema
2: ofema fegbe kegbe dede, o da bi eni o, o da be ni o, o da be ni pe ofema fegbe kegbe. So that on corruption awon bili bili awon se wo ta ko gbo pe kini kan. She is the chant he published a list one vulnerable to transfer we see and that he pay won.
0: That's confirm.
2: That's confirm.
0: Where will I fail?
2: She the corruption e ko so kene kan ni o. Kon le ni. Igba mi to ba le
0: kan. Kon le azao.
2: O ma kan mi kan le mi lo pin kene kan fun awon vulnerables. Won le kan so bi awon to pin fun. Ele mi an kan won Kazim Adekaz. Adekaz Kazim. Jamie,
1: I call
2: Koru Koto exist at a number to exist. You really will go out to my dip way. I have my Mukosha and to Mugilaro. So, what's even my dip? Because only I don't know what, okay. I won't go on Boguti.
0: Oh, Boguti, is it actually
2: by example? Can't see Boguti, but I'll say. Corruption, you go die for this country. Hey, everybody, my uncle, I just. But if you want to be a lot of people, you can't get a lot of after 1 year, then you can't get a lot of everybody move on.
0: So I believe ero pe ko si n to fe teyin oro ijade.
2: Okay, how many arm of government lani?
0: Meta pele na.
2: Meta lani ta no control meta.
0: Aba mo ba bo lo mi ye.
2: On ba ba lo mi ye lo control ti tan pa ija kuro be.
0: Cash transfers are not 33.75 billion naira. Social protection programs 78.8 billion naira. All together, that's over 100, over 110, 1 billion naira. So I agree, Abi. So I agree with be you know, it's a lot better.
2: So we.
0: Bikini.
2: What's the loan? Yes, $110 billion
0: naira.
2: How could she feel?
1: Emma binu no. She iti one story. She Emma binu. She iti an story. She owo tieti. Eh, iti one ton ni one. Tami ton be jade. She ni nu she joba inabi ito kodja lono one story.
0: 2024 ni mon wo ye.
1: 2024. She ti joba
0: inabi. Joba inabi. 2026 last
1: year. Ito wa she le ni ti ti ba yen kombole ba jade.
2: Yeti lo.
1: So, kiki la ave sonik pele.
2: Eji akobe ni di election osho. Koko lo gbogbo awon ton ha wo 20,000 ibo ni se account nisin BVN wa
1: be ni
2: ko se fe move owo jade
1: abi
2: to le sibuke bi won se jade le ba an o je limit se pe o le ma gba ba lo awon yen se n jade
1: ba o le jade ba o lo se ronun si fun be ni ba o lo se ronun
2: e koko lo se iwadi
1: iru owo ton ha ton pin
2: ha owo to ba si le mu awon ton ha owo pe ki lo se le o den but about to read the year, yo.
0: Eja wo iroyin eleyi ka ku nbe o ka ma ba pelu re awon ipinle merin den ni ogbon 26 states won ya pe won ro gbo ko le fak
2: yo na wa no
0: kilo sel a ta pa o wole loyo ni
2: ah e ka bi se makinde le re opin e to ti mi ju ni pe Abia state o sinu
0: Abia State.
2: Abia.
0: Alex Oti.
2: Oti.
0: Again, this mo ba dun yo.
2: Abia State o sinu. Abia o de ni nkan ti Oyo State ni.
1: Ti ni. Opolopo awon ipele
2: yen. So kilo wa sele ni ati Abia fi ni run. Je pe ko depend lori
1: owo ton wole, ton san wole lati
2: ko to di po versus salary. E wo, o wa me.
0: What you do be?
2: I'm a pay a co by a sound. We pull one. We have yelled on allocation. We pull. But Abia State. at Anambra State.
0: Anambra knows him, man.
2: Abia at Anambra. Ogun State knows him.
1: Ogun State was him.
2: Oyo State was him.
0: Oyo, Osun, Ondo.
2: One cow,
1: ìpínlẹ̀ ìjọ ni wọn a ní nǹkan jura wa
2: kò yẹ
0: ko àdìsebí ọyọ láàrin ọyọ ìsebí abẹnikọ
2: àdó àdìsebí ọyọ àrí mọ
0: ẹ má jà wà rọ yọ gbọ
2: ohun ìtìjú nígbà tí mo wò báyìí pa ọyọ state ṣẹṣẹ wá ń depend
1: lórí owó tó ṣọ̀bọ̀ láti
2: kí a tó lè san salary. So tíjọba àpapọ̀ sọ pé lóòótọ́ kò sówó mọ́ afusa ma bẹ̀rẹ̀ nìyẹn.
1: Ara àwọn ọ̀rọ̀ tá ń sọ nígbà tó ń sọ pé wọ́n máa wọ́n pé kán yọ
0: sọ́ọ̀sì.
1: Ohun tá ń sọ chẹ́tí understand nǹkan tí mo last week kọ́lá ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní kíni máa affect because ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà gan ti ya ọ̀lẹ́ báyìí. Wọ́n ti dúró lórí owó tó ń ṣọ̀bọ̀ láti Abuja so wọ́n wulẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ gan mọ́ nǹkan tí ìpínlẹ̀ gan ní gan láti fi mówó wọlé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ́.
2: So
1: ohun tí wọ́n mọ̀ ní pé owó ń bọ̀ láti Abuja káwọn gbà káwọn bá
2: yín ṣe ọ̀nà. Kò ṣe kòkó ní ìkọlù Ondo State ti ń ṣe. Ìwọ ni pé kí kán máa lè.
0: Ọ̀yọ́ ṣá adẹ̀ ní nǹkan tó tó bẹ̀rẹ̀ ṣá tó lè àbíkílẹ̀ fún.
2: Tọ́wọ́ ká àwọn stéètì mẹ́fà tó nílẹ̀ tó pọ̀ jù ní
0: orílẹ̀-èdè yìí
2: Ọ̀yọ́ state wà mẹ́.
0: 4-6 states.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó nílẹ̀.
2: Lẹ́yìn Niger state. Àtàwọn mélòó kan kọ́ tó ka mẹ́ta mẹ́rin Ọ̀yọ́ state wà mẹ́.
0: Tó nílẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ta lè lo.
2: Ẹnilẹ̀ ohun àlùmọ́nì ilẹ̀ ẹni. Closer to border fún transfer ẹni. Ṣé wọ́n border tó ń yí Bàjá? Láti gbogbo ọ̀nà kìṣì lọ ìsẹ́yìn gbogbo bẹ́ẹ̀ tí a máa jáde báyìí bẹ̀rẹ̀ lè máa jáde sí. Ẹ̀sùn mọ́ Èkó importation wà exportation wà èzì fún yín. Kí ló wá kò tọ́yọ̀ state tí kí ló kò tọ́yọ̀ state ń fẹ́? Once the capital of the western region. The only scratch part won call ni 1960 something won no she exist doni
0: no point na
1: ah she me
2: kilo ade
0: ko ye kan won apele europe ko le joba papo ṣugbọn tan ba yọ subsidy ta ba da subsidy pada ta be sin san
1: o je be o ta so ni e
2: to ba da pada so ma da dollar no
1: dollar no pada
2: opolopo ko so article ni o ma dollar o ma da pada
1: nigba ta so elomi ro boya
2: fe kon da pada o ma da pada nepa you know o ma da ba ba da gbogbo e pada to
0: dollar rate
2: bí akọ̀dà padà rí náà ká òwòye
1: máa ká máa ọ́sùkọ̀ mẹ́. Òun mo ṣe sọ fáwọn èèyàn pé nǹkan tó lè yọ wá kúrò nínú àwọn nǹkan tí tóun lérò tí àti kúrò pé ìjọba ti kó wá sí nǹkan tó lè mú rọrùn tó máa mú ta máa lè ra máa yọ díẹ̀díẹ̀ kúrò níbẹ̀ ló yẹ kó sọ kí n ṣe pé kò sọ pé wàá ṣàwọn
2: nǹkan. Accountability of the government gangan la need.
1: Òun ni.
2: Tọ́málẹ̀ wà accountable.
1: Ṣé náà owó tó ń rí yẹn?
2: Kóhun náà fọyọ̀ kó fọwọ́ sọ àpé lóòótọ́. I will be accountable.
1: Wí pé máa fight corruption máa dẹ̀ wípé gbogbo nǹkan tó bá gbogbo owó tẹ ẹ máa mọ bí iye owó tí ó ń jáde àbí ti ibi tó ń lọ sí gbogbo ẹ̀
2: pátápátá ní aráàlú
1: máa mọ̀. Bó ṣe wọlé ẹ máa mọ̀. Wípé ta bá ti ṣe báyìí ẹ̀hẹ́ ta bá ṣe ń jẹ́kẹ̀ mọ̀ pé iye báyìí ni ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ ìjọba kí n ló ti rí gbà o á jẹ́kẹ̀ mọ iye tí ó lọ síbẹ̀ àti ẹ̀dẹ̀ gbúdọ̀ mọ́ bọ́ ṣe ná. Ìgbà yẹn la máa tó mọ̀ pé wọ́n serious kì í ṣe pé ó mọ́ fi sọ fáwọn yẹn pọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ campaign lásán ni gbogbo yẹn pé ọlọ́run pé wà dá nǹkan kan padà pé kíní.
2: Climate change affect other countries. Tá a bá maximize kọ́ta nínú ní country. Agric ni kan lásán. Ní Southwest
1: yìí. Oníbi tó máa ó máa gbé.
2: Ẹ̀kọ́ lọ sí àrí commodities lásán. Báyé sọ nísìnyí kòkó tí wọ́n mọ́ 8 million.
1: Kódà wọn ò rí ọ̀rọ̀ àgbẹ̀
2: kòkó tí wọ́n mọ́ 8 million. Okay, listen. Ewa imagine pe states iru Ondo state anything o wa export to process cocoa of over 100,000 tons. Shemo billions of that imagine.
0: Ti o pa wole sapo ara.
1: Ah ah.
2: Se wa joko dekete, joko.
1: So opolopon won.
2: Come on, she be 700,000 tons. Kan joko dekete. I look at 100 the so listen, 26 states in this
0: 26 states.
2: IGR, 100 day. Tu was to buy IGR. Afu salomadi.
0: So I'm very fuck it, but that's
2: because salary. So this 24 time bonus in. I'm going
0: to put a everybody don't buy salary on time.
1: Only. Nkan to gbogbo nkan because iru ita so nsin awon elomi o ni fe gbo pe te ba tin to ba tin de pe emenu ba ijoba ipinle emenu ijoba emenu ba pe awon ipinle kan no no la so yi mu no polopo kin fe gbo o to oro de ni
0: be ka di ijoba papo mo
1: ijoba o ni ijoba ijoba papo ni kan la ma ma paru
0: ka di won mu se
1: se ipinle se ma wo susun ti e ni le te ni ni nkan ona te fi ngba pawo wole ona ton fi ngba pa owo le te ni take serious to fi je pe owo to nbo lati bi kan le se se ma ma rogbo kule gege bi eni tu ijoba ipinle en ipinle ki to ma ti mo nkan ti won se o ye ki yen gan ko kokko je kini afikun ni eyi to nbo lati abuja yen ye ko ko ma je
0: eja doke lohun ba won kan ba nse koko ta won kan ni koko a osu ye kan won na kan won mi na le mo se awon kan mi ni Nigeria Henry Jadoke lohun baba ti pada de ate wo waju a se ma mu epe leyo kokejeji ambo no ma Nigeria eku kala.

0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú òní wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì ìkànga agbọ́mọ̀gbẹ 89.3 FM ọ̀nà àlójú ìkànnì tá ẹ wáyé lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ. Ojú òpó tilẹ̀ ti ń ṣẹ́jú lásán gan ká tó bẹ̀rẹ̀ ní gẹ̀gẹ̀dẹ̀ fín lásìkò tá a wáyé. Ẹ jẹ́ àmọ́ mú lálàáfíà bọ̀ nígbà náà 0916-893-1000 lójú òpó tó wọlé tàbí 0915-333-4893. 0911-3-4-893 náà wà nínú ojú òpó tó wọlé sínú kòló. Hello, ẹ kò jùmọ̀ ẹ káàárọ̀ sá.
1: Ọmọ àbó lómi yìí.
0: Sá.
1: Onígbèsè.
0: Gbèsè bíi dìbò.
1: Kìkì ń dá òun gbèsè. Mísà.
0: Olúsọ̀yà.
1: Olúsọ̀yà ń gbèsè. Láti gbogbo yín yáwó. Ìwọ̀pá níbẹ̀ yìí wà
0: ìwọ̀pá. Ọ̀nọ́rẹ́bù.
1: Ọ̀nọ́rẹ́bù ẹ ó pèsè náà lè tàbí ẹbí tí máṣí ní passport nigeria ó pèsè náà sì ní mí
0: ìwọ
1: ní yáwó dubai
0: ìwọ
1: fi ń yáwó tán ni
0: ìwọ
1: ìwọfà yín lágbára ẹyáwó dubai tí kẹ ti yáwó ètò ṣe yín ni kọlọ máa kábàámọ ẹgbẹ òkun ní ọrọ
2: àti japan àti japan
0: ẹ máa calm
1: down.
2: Mo ní dé Japan
1: gan ṣe ń yá kiri. Mo ní kí ló máa ń pè mí ní àsọsìtìmọ̀.
2: Àmọ́
1: mo ní ṣé kọ́lọ́nù kábàámọ̀ ibi tó wà.
0: Ọkùnrin
1: bitumen, ọkùnrin limestone, ọkùnrin uranium,
2: ọkùnrin lithium,
1: ọkùnrin gold. Kò sí nǹkan tọ́lọ́hún òjò ńdá fún yín tán. Ẹkùn ọkùnrin jì ẹ̀ ń fi kọ́lé ẹbí ń ṣàgbá. Ẹ ti wá ń yáwó gbèsè yóò pa ọ̀tá wa o. Gbèsè yìí pọ̀ o.

0: You know, Dana, Sherry Zobayi, Mutima saw Zobayi PhD, you know, manipulation as he propaganda.
1: Comrade Bola, calm down.
2: Agbe ta ba de gbe akepo Olorun awon mo leyin na ke pe Olorun gba yin pe Oluwa gba wa
1: ade sokale ade wa da yin lo
2: Nigeria o da no e se propaganda awala understand better yes sir
0: Ruko to mi ade lati yua ni Dubai
2: yes sir
0: je ma binu ni ka ti pe re ni to yo kan ma ka ma so o to e ni mi na de tun fe so laro yi so e ma binu lori akole meta mi fe soro se ri awon oro ko wa ta awon lolufe ijoba e ma nso
2: okay
0: ona ni eh un le ni kan so lara yin nuba yen pe ka lo bi governor ikeji de se ba bi olo en te gwa ko du yen so so la so so se bayi wa gbe ni kan jade wa ni ori kan ti bayi sabi ko la bi se se omo Nigeria igbo la nlo o wa ti ma defend ijoba to nlo yi ekini ni je bi en do wa lo pe ka lo bi governor nigba ti oba so jo lo si state kan tó ní ẹnìyẹn pa ọgbọ àpótì ọba jẹ ọmọdé ó lọ orí tẹlẹ tó ń parọ fún ṣé ó ní kára èkìtì lọ máa mú gómìnà ṣé ara èkìtì yẹn dé gọọmẹnt àwọn ṣé sójà orí yìnbọn lùyàn gómìnà kan ní túnmúra bí obìnrin ó sáà kúrò ní nàìjíríà nígbà tó ọba ṣojọ kẹẹtì kówó jẹ ọba ṣojọ yìí ní ká àwọn ará àbàyẹsà lọ máa mú ṣé ọba ṣojọ dé ètò kalẹ tẹ so ìjọba tó jáde lórí rédíò pé òun yọ sọsídì pé òun fẹ́ sí rìfáínárì tó wá lọ ń pín owó fún àwọn gómìnà tó fi ra suv tó òun náà bá fi tó bá jókòó déédéé tí ò máa kówó jẹ tí ò máa tó bá náwó rẹ̀ sọ̀rọ̀ tó ga òun wá lè ní ẹ̀sìn mú àwọn gómìnà ṣùgbọ́n tó bá ń ra suv fáwọn èèyàn tíyàwó rẹ̀ ń lọ sí kọ́mọ̀ ẹ̀gùn láti dédé ọjọ́ tọ́mọ̀ rẹ̀ tí èyí tí èyí tí àmú tó bá jòkó déédé mákindé lè náwó yẹn mọ ṣe ẹsáàpù ni o ẹyin náà wo gómìnà bí ẹdẹ tútọ ọkan ẹ má sọ pé báwo ni wọn ṣe máa ń sálárì àwọn táàsì kan wà síjọba orílẹ̀-èdè ti gbé kalẹ̀ báyìí sọ pé bẹ́yìn wọn sún tàǹsẹ̀rẹ̀ owó bá fún àwọn gómìnà yóò wà lẹ̀ tẹ bá ṣe tàǹsà bàbá wọn kí lẹ́yà ẹ lọ sí báàkì ìṣòro tó fi ń ṣàdéwò láti ṣe ìjọba lẹ́kọ̀ọ́ ẹ̀kẹ́ ní bvn international passport ẹ̀mọ̀ ìtàn gbà báyìí bẹ́yẹn owó wà nílẹ̀ fún ìjọba tó wà ń ta yìí ṣùgbọ́n ẹgbẹ́ wá ẹsẹ̀ ọ̀kan lẹ́ẹ̀kan ní tí ẹnìkan wá ti wà ń bẹ atẹ́gùn máa bẹ́ta wà lù ú àwọn ẹyẹ ní òsínbàjọ lẹ́ńkọ yẹn tí ó dà lọ múrú àwọn afáṣọ náà tó dà lọ so ibi tí ọ̀rọ̀ wa ti wọ́n àwọn aráàlú ẹ̀ sábà sí lọ ń dìfẹ́ǹsì ìwé tọ́pẹ́ àwọn ọ̀fẹ́ lọ mú gómìnà tí ọmọ ìdá gbogbo ẹ̀ṣẹ́ ọlọ́pàá ní mímú tí ẹ̀mí ní ẹ̀rù ìjọba ọjọ́ gbé kalẹ̀ tó ẹgbẹ́ ẹbí tí mo fẹ́ ká dúró sí nìyẹn sábà ti tọ́kọ́ ilẹ̀ ìgbé à ẹ̀jẹ̀ká máa bá wọn
2: bá
0: wọn àdìgbà tó sọ àní buhari tó nẹ́fà bí sókè torú
2: abi
1: ohun ti a so ni pe seri pe awon eyan kin fe ki a soro nipa
2: awon governor
1: I asise awon gomina ipinle won lohun ta nso niyan ko si eni ti e ma ri pe to ba ye ko ta ba ri pa ibi bayi ni o da pe ijoba apapo le bi e wa e ja so ti to ba wa ni ti orun ijoba ipinle e ja so ohun ta nso niyan ki se pe boya yes a le pariwo pe gomina bayi a le pariwo sita se o ti ye yin se a le pariwo sita pe gomina bayi nko bayi to nse ko ti e jumaran awon ara lunu ko se kini yes atun se de ma awon na de wo pa okay o to ba je gomina ti o je leti gbongba loye pelu awon ara ipinle a tete wo pa o da pa awon ara bi won mo bi kini se nlo e wo e ja wa na ka sa tun se nkan tá n sọ nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ pé gbogbo ẹ̀bí náà ká ṣàmà máa dì lórí kí wọ́n ti ń pè ìjọba àpapọ̀ ẹ̀yin náà ò ṣe bí ìpínlẹ̀ kan la sọ̀rọ̀ nípa yìí ṣe abiakọ ni òtí ṣé ó ti yẹ yín sìn náà wípé a ṣàrí ipa tó ṣàá ń ṣe kínní a lè fi ipa tó ń kó ní ìpínlẹ̀ ká fi wé ti ìjọba àpapọ̀ so ti yin ehn o ta so niyan so yi to ba je ti te to ba ye pe ka so bi pe ijoba ipinle yi o se won
2: nkan kan na ba se bi ijoba o ke se npin si odo kaluku
1: ehn
2: apere ni ti alex o ti
1: e o ti yin
3: atanambra
2: atanambra
1: a de ri pe o lo to won de awon ti en se ipelupelu pe won ni
2: awon nkan
1: to le fi pawo wole to be to awon ipinle itoku so won de ipa yin awon eyan de ri ohun ta nso niye pe a ma so
2: koda awon eyan kan so pe
1: a mo pe a o ni agbara gege bi ara
2: ni polongo idibo ta ku alex oti
1: o ma mura
2: ni abia nisin yo san soko
1: oni to ma mura
2: to bi re
1: tori pe bo se wa yin gan ma ko joko o ko ma ma relax ni a ma wi pe
2: won ba ise owo re ni o
1: campaign o tin campaign fun already
3: gbogbo awon ti won fe jade against oti nisin bo lon shone so sita
1: opolopo won kan mama wi kan won
3: le so ro gidi pe ti soludo ni anambra she ma soludo she oni pin kan she won le jade sita
2: tori pe awon gomina yen se ise
1: to ba ti sise
3: nkan ta so lele
2: ti won ba fun won ni nkan
1: gbogbo na ko la kan ma so pe joba
3: se bi gbogbo gomina lo fun ni fak ko si gbogbo pe won fun gomina gbogbo lo fun ni fak
1: ko si gomina to le so pe won gba
3: nisin awa ko la se survey awa ko lo sha analysis last 2023 this is 2026 okay, listen, survey at the company, budget loge, but you punch, only go okay, you can buy no more. Jagby.
2: Hello.
0: Hey, Carlo.
2: Echo, you want, sir?
0: Okay, go back. What's our studio on them?
1: Echo, sir.
0: Looking down, okay?
3: Bam, Mojo.
0: Moki,
2: sir. I'm not here, Kitty. Hello.
0: Hello.
2: Yes, sir.
0: Mr. Tony Lato.
2: Mr. Tony, ever cool let me read you.
0: Eko ato Tony Lato.
1: Yes, sir.
0: Gaji en shiwa le tinu mendo. Niko te kan tibo kwa ne bile woyin. Tene la di ma ba wase kan woyin. Kan jadi, kan dibo. Kan woyin ba dibo. Kwa sin kwe joba kan wwa ben. Kwe an fi joba yin joba non. Ijọba ti o ba se dada e da dibo pa kokuro ta ba tun gbe ni wole ti o ba tun se dada a fi dibo pa kuro merin merin se o go si chicken be so tin ti ba fi kan be yen
2: e seun sir Mr. Tony lati odo ona 0916893 1000 0911333893 hello yes sir ma
4: apolo yin ni
2: joba ame
4: Mariam
2: lo sọrọ lati ọdẹ
3: jẹ. O tọjọ mẹta fa. O ṣe dio, o ṣe le.
4: Ọlọ́run ma fun yin ṣe o.
2: Amen. Yes.
4: Kẹ́lì ilé òkú ẹ̀ mú ká sí APC fẹ́ campaign fún wa ní 2027. Torí gbogbo ẹ lọ fọkàn balẹ̀ wọ́n 2023 ẹ̀wọ̀n tó bá wa dé lásìkò yìí. Ṣé ọ̀rọ̀ epo náà fẹ́ fi campaign ni tí gbogbo wa mọ pé po ti dé rí? Àbọ̀rọ̀ ètò ààbò tẹ́kọ̀ wọ́n sì ń yíyàn gbèdó ní. Àbí tẹ ẹkọ́nọ́mì wa tó ti ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ náà? Kí náà fẹ́ fi campaign jẹ? Economic policy tá a dúró pé yóò tún sojú rẹ̀ òun náà gbogbo ẹgbẹ́jídé yìí tí wá náà fẹ́ lò gangan. Kí wọ́n wá láti wá fi fún ìyàwó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni àbí wọ́n wá láti wá láwà kúrò ń lò. Ẹ̀rọ ìrìnà kan ọ̀rọ̀ gbogbo àwọn olùdìbò 2027 yìí. Káwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé jáde kí wọ́n fìbò wọn sọ̀rọ̀ kí gbogbo wa náà wò gẹ́gẹ́ bí àwòkọ́ ká jáde 2027. Ká tẹ̀ fún ẹni tá a mọ̀ pé yóò mú wa dé bùkú ògo àti gbọdọ̀ sí ẹsẹ̀ dé mọ́ òyìn nira ọdún mẹ́rin yìí tó ọlọ́ọ̀la gbogbo wa ń bẹ̀ ọ́.
2: Ẹ ṣe wọn. 0916893 1000 0915333 4893 Àwọn ojú òpó tó wọlé sínú kulu yìí náà nìyẹn sí àmúlẹ̀yọkọ̀ kejì.
1: Bàbá yẹn sọ̀rọ̀ nípa pé ààrẹ igbákejì ààrẹ àná pé àbí wọ́n sọ̀rọ̀ pa Akínwùmí Adésínà pé ara àwọn tó yẹ ká tì síta ká ṣe kiri ṣebí nígbà tí ó jáde nígbà yẹn kò ní nǹkan táwọn èèyàn ń sọ. Àwọn kan ní ìka ni ọ̀dàlẹ̀ ní igbá kan ni ló fi fẹ́
2: gbénáwójú.
1: Àwọn òbí tó yẹ ká fọkàn sí nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ ní gbogbogbà yẹn tó bá yẹ pọ̀ ọmọ Nàìjíríà bá yẹ kí ó yẹ ká mọ̀ pé ẹni yìí tó bá jẹ́ pé lóòótọ́ àwa ló kàn lápá bíbí ẹni tó yẹ ká tì síwájú ká jẹ́ torí pé níbi ẹ̀ẹ̀mejì láti rí pé pẹ̀lú pé kì í ṣe òun ní ààrẹ gangan tá a dìbò yàn àti ó ti prove ara ẹ̀ lẹ́ẹ̀mejì fún wa pé òun tó bẹ́ẹ̀
2: bọ̀
1: síbẹ̀ agbójú kúrò bẹ́ẹ̀.
2: Hello.
5: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ kú ojúmọ́ sá.
5: Ẹni tó lọ ọmọ ni.
2: Òkè láti àbíká fàdúgbò ẹ̀já fàdúgbò yìí náà lẹ.
5: Ẹ tó lọ ọmọ ni.
2: Ọ̀dà sá.
5: Ẹ jọ ọ̀rọ̀ tí èmi kò fẹ́ sọ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Nǹkan tó wà lórí ọwọ́ wa ni bíbí ta méjì ní agbára wa. Àwọn olóṣèlú kan tó ń wọlé tí wọ́n ní fáwọn òṣèlú àwọn òṣìṣọ́ tó ṣe máa ń sọ náà nìyẹn.
2: Ìpèyìn ti rè o, ẹ pè wá padà. Ẹ̀ńtọ́lọ́mọ̀, ẹ pè wá padà. Ìpèyìn ti rè 0916893 1000 Hello. Ẹ kú ojúmọ́ sá.
6: Sanyolú Adéyẹmọ lorúkọ.
2: Musa Sanyo tó jẹ́ mẹ́ta fa.
6: Kò lè dá náà ni.
2: Yóò dá agbára ọlọ́run.
6: Mo dá ẹ̀kọ́ orúkọ ẹni tí ẹ dálẹ̀ kan yẹn Akin Adésínà. He went to Rockefeller University. Ṣé bá mọ̀ sí Rockefeller fún un ṣe lágbàáyé?
2: Ojú òpó yẹn kí ló ṣẹlẹ̀?
6: Ṣé bá mọ̀ sí Rockefeller ń ṣe lágbàáyé? Nǹkan ní Tanzania ti ṣe mistake yóò. Irú àwọn yẹn ló yẹ ká gbé wá àti presidential candidate láti 2023 láti wá rú Nàìjíríà. Ó nìkan ní Buhari sí wọn ẹ̀lì yọ́ọ́lẹ̀ àní àtò bá Jonathan Silva. Ó dẹ̀ ní
2: ìwọ.
6: Irú ta wá ta.
2: Ojú òpó yẹn ò jẹ́ kárí bí gbọ́ yín dáadáa. Ká má wàá padà wíìsì káàdì lọ́nà méjì. Tí ẹ bá lè pè ó á sí ojú òpó mi.
7: Ọmọ wúlò mi yìí.
2: Sáà.
7: Mo fẹ́ rọ àwọn èèyàn dáadáa.
2: Okay.
7: Kẹ́ntẹ́sẹ́ǹtò ń bọ̀ iná rẹ̀, mo fẹ́ rọ àwọn èèyàn. Ipe Jésù tá à ń sọ yìí, kíná fi lóyún ẹ̀, olómiyè.
2: Sà.
7: Kíná fi lóyún Jésù gbọ̀ngàn táwọn yọ̀fin fọ́lọ́ ẹ̀.
2: Iṣẹ́ rere ni.
7: Àwọn Mùsùlùmí náà gbàlẹ́ mìíràn sọ̀rọ̀ náà kíná fi lóyún ẹ̀ tó bá ìwárí náà fi lóyún ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
7: Ọ̀run mi là tá à ń sọ yìí náà ìwárí náà fi lóyún ẹ̀. Kama èèyàn lè máa ṣẹ̀sìn kó máa pààyàn.
2: Kéèyàn máa ṣẹ̀sìn kó máa pààyàn.
7: Ó dẹ̀ máa pààyàn. Èèyàn lè máa ṣe Mùsùlùmí kó máa pààyàn, lè máa ṣe ké nígbà kó máa ṣe 419. Bọ̀ ìwà gangan ni ká wò ká fi dìbò. Mo fọlọ́run bá bí àwọn èèyàn.
2: Ẹ ṣeun sá. Ṣé ẹ gbọ́? Dikinda, wọ́n ní pé ìwà ni ká wò. Àwọn ikan náà pariwo wọn ní ìwà lẹ́sìn.
3: Ó kọ́ tó ní pé gbogbo àwọn tó wà ń ta nísìnyí. ẹka ọgbà àwọn ẹka ní pátì mi wà tó yọrantí tó lè jáde nísì dátì sọ̀rọ̀ kankan ní
2: interview kan
3: ṣe ẹka
2: mọ́nbọ́yìn
3: nígbà tí wọ́n ní kó sọ̀rọ̀ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn òbí àti tinubu dátì gan tó jẹ́ tó ṣe vice òbí kò support òbí.
2: Ẹ̀bẹ́yà torí pé wọ́n jọ sí mọ́.
1: Ó máa sọ ìyẹn máa ṣẹlẹ̀ torí pé wọ́n jọ òṣèkí so ọ̀rọ̀ tó bá jẹ́ pé.
3: So nísìnyí we need it shows that our political system ó wà fragile ó wà fragmented because kò sí bí àwọn èèyàn rẹ̀ bí àwọn tó níwà èrè bí ọlẹ́bù gbọ́dọ̀ ṣe sọ yẹn tó lè bọ̀ sí forefront.
2: Kò sí. Àwọn èèyàn rẹ tó lè bọ̀ sí forefront.
3: Kò sí party tó bá pé ok nísì ṣé ní ADC kò sí ẹlòmíì ní ADC ni. NDC ṣèbí ìyàn kan kọ̀dé gbúrú ní NDC wọ́n dẹ̀ kò láàṣù gbó structure wọn.
2: Wọ́n dẹ̀ gbé lọ.
3: So àwọn tó
2: ti ní movement tó bọ̀.
3: Movement tó kó bọ̀.
1: Ìyẹn ló dẹ̀ wà
3: fọ́ jù ní movement. So àwọn tó ti wà party yẹn. All this while tó ti ń build ẹ̀ pọ̀. Wọn ni movement wọn la idea wọn ni kankan so movement yẹn gbúrú nísìnyí ó kọjẹ báyìí wọn dẹ short gbogbo wọn down.
2: Ẹ káàárọ̀ ẹ kó ètò lágbára ọlọ́run ẹ̀ ní sọ́tán Sir Sulaiman Sheriff wọ́n ní election nearing season ó ti dé. This is the season of promise upon promise because you can cast your vote for anyone. Please learn from their past promise. Do they fulfill them? Be wise this time around. This is the words of wisdom. Some years back, one of them promised Efi Okanbalẹ a máa gbé owó epo wálẹ̀ and also provide stable electricity within 2 years in office. We are tired of -- promises. Governor Makinde has a point. Àti ẹ̀wá lọ́bẹ̀ yẹn láàárọ̀ yìí. Ẹ má bínú Mr. Amadé Adékúnlé. Àlọ́bẹ̀. A máa sọ yín bóyá lọ́la tọ́lẹ̀ máa fún aláàyè. A kú ojúmọ́ Mr. Adéwùmí Kazeem lórí ọ̀rọ̀. It's all right. Ẹja àpọn lọlé oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹyin tẹ bá wà fífẹ́ jẹ ẹkọ àìbínú. Àwọn àtẹ̀jíṣẹ́ yẹn kò jọmọ́ bí tá a lọ sọ kò ní ṣe pẹ̀lú pé kàkà. Ọlàgbà Olúsanya ẹ ṣeun púpọ̀
1: tó ẹ ṣe
2: amọ̀rẹ̀ yín bá láṣẹ tó ẹ ṣeun gan ni. Dikin Dan veni dókítà how come.
3: Lásìkò náà ẹ pé ẹsọ dókítà Dikin Dan.
1: Wọ́n lè ti wà lójú ọ̀nà wọ́n ti máa kàwé.
2: Ẹ kíyèsí ọ̀rọ̀ olúwa lẹ́nu mi o.
3: Mo ti ń kíyèsí náà mo ti ń gba iṣẹ́ ìránṣẹ́ láti ẹnu bàbọ̀ olómi iye èmi náà fẹ́ máa mú omi iye ní ìsìn.
2: Ẹ kíyèsí ọ̀rọ̀ olúwa
3: lẹ́nu. Olómi iye rẹ o omi iye.
1: Ẹ
2: ṣe
3: rẹ.
2: Oníyànjú ọlọ́bẹ̀ ṣe ẹdẹ́bà àfihàn jẹ́ kó ìbínú. Nàìjíríà da yóò dùgbẹ́ gbọ́ kan sí ìbàdàn tó dùn tó àtẹ̀yìntà wa. Wọ́n ní fẹ́ ní kẹ́rin wa ṣàwátì làgbà olóyèdè mìíràn. Adédàmọ́ lọ olóyèdè ọmọ bàbá olómi ló kọ tẹ́mi jẹ́. Ìyọ́n business news ti délé ní o. Jẹ́jọ́ láàrin wọn ṣùgbọ́n ìgẹ́ta sí bí. Ẹ ṣe púpọ̀ ọmọ Nàìjíríà
8: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

Ẹ kásán, àsìkò ọwọ́ ṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mọ́ fún yín lọ́sàn-án tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM ta kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò tí a pin wọ́n ṣàmójútó ibi ìwakùsà ni a pin wọ́n mọ láǹfààní àti gbẹpẹrẹgì kaná lásìkò yìí nígbà tí wọ́n sì ń lagbo ìkìlọ̀ sí ti àwọn tí ó ń ṣiṣẹ́ lọ́nà tí òbó fi mú. INEC, àjọ tí ń ṣètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà, òní ẹ ti dúnkòokò owó mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn tàbí ẹ̀wọ̀n oṣù 12 fún ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìpolongo tó mú ìtàbùkù sí ẹnikẹ́ni lọ́wọ́.

Èèyàn márùn-ún gbẹ̀mí mi níbi tí ọkọ̀ ilé-ìtìṣẹ́ ọkọ̀ agbérò ojú òfurufú níbi tí apẹ̀rẹ̀ ti ṣe àṣemáṣe ní pápákọ̀ òfurufú ti Miami. Nílẹ̀ Cape Verde, wọ́n ti kéde ọjọ́ méjì láti ṣe ìdárò àwọn èèyàn bíi 25, eléyìí tí a pín wọn pọ̀ wá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan. Nínú ìròyìn eré ìdárayá Osimhen tó ń ti Onacho, wọ́n ni wọ́n pe pẹ̀lú àpapọ̀ wọn ni wọn kò ní láǹfààní láti wà níbi àwọn ìkópa ìdíje AFCON látàrí bí wọ́n ṣe fara ṣeṣe. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé-iṣẹ́ torí sí ọ̀rọ̀ ètò ààbò abúárẹ́nilà bòlú lórílẹ̀-èdè Nàìjíríà, NSADC, àwọn ẹ̀ka tí ń ṣàkóso ohun tó ní ṣe pẹ̀lú ìwakùsà, wọ́n ní wọ́n pe wọ́n ti jáwé sóbì lórí iṣẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ wọn láti rí pé wọ́n fọ ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ ìwakùsà àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àlùmọ́nì ilẹ̀ yìí kí wọ́n lè fọ mọ́ àti láti lè mú kí àwọn èèyàn máa tẹ̀lé àṣẹ àti òfin tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀. Ètò yìí ò ní apẹ́ wọn ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn aláṣẹ tọ̀rọ̀ kan pàápàá jùlọ ní apá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ àwọn àtẹ̀wájú nínú iṣẹ́ tí wọ́n ṣe lágbà àwọn tí apẹ́ wọn ni wọ́n wakùsà, eléyìí tí apẹ́ wọn ni ó sì tàpá sí àwọn òfin àti ìlànà à ń tẹ̀lé, eléyìí tí apẹ́ wọn ni ó ń ṣe àkóbá fún ìfarajìn ìjọba àpapọ̀ láti wà gbẹdẹ́kun ìwakùsà lọ́nà tí ò tọ́ àti láti dáàbò bo àwọn nǹkan àlùmọ́nì ìjọba ilẹ̀ yìí. Wọ́n pe àwọn alákòóso ètò ààbò lórí ọ̀rọ̀ náà, wọ́n ni wọ́n pe wọ́n ni wọ́n ṣe ìdásílẹ̀ wọn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn ètò àtúnṣe, eléyìí tí wọ́n pe wọ́n ni wọ́n ṣe lẹ́ẹ̀ka ètò ọ̀rọ̀ ìwakùsà lórílẹ̀-èdè Nàìjíríà àti láti gbójú agan ti ìṣẹ̀lẹ̀ ọ̀hún lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹni tí ṣe ọ̀gá àgbọn lágbọn ètò yìí, ẹni tí ṣe olùrànlọ́wọ́ ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ náà, John Onoja Atta, òun ló lágbo ìkìlọ̀, eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń tàpá sí àṣẹ àti òfin tó ní ṣe pẹ̀lú ìwakùsà nígbà tó ń ṣe ìtẹnumọ́ wípé àìmọ̀ṣe ìtẹ̀lé sí ọ̀rọ̀ òfin wọ́n ni wọ́n pe yóò mú kí àwọn tí ọwọ́ bá tẹ̀ kí wọ́n máa fi iná wọ ojú òfin lẹ́nu lọ́lọ́ yìí. Àjọ tó ń bójú tó ìdíje ètò àwọn oníbàárà ní orílẹ̀-èdè Nàìjíríà tó ti ẹ̀tọ́ wọn FCCPC, ó ní wọ́n ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kínníwé lórí ibi ilé-iṣẹ́ ọkọ̀ Uber bó ti ṣe kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lójijì pàápàá jùlọ lórí bí ilé-iṣẹ́ náà ṣe ṣe àwọn iṣẹ́ tí àwọn oníbàárà ti sanwó fún eléyìí tí wọ́n kọ̀ láti ṣe kí wọ́n tó lọ. Ọ̀pọ̀ àwọn oníbàárà ló ti kàmínú tí wọ́n sì ṣàròyé lẹ́yìn tí ilé-iṣẹ́ ọ̀hún ìrùn Uber kéde ìdáwọ́ iṣẹ́ rẹ̀ dúró lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbọ́kànlé àwọn arìnrìn-àjò àti àwọn awakọ̀ tí wọ́n lojú òpó wọn. Nígbà tó ń bá Bloomberg sọ̀rọ̀ lọ́jọ́ Àìkú, alákòóso gbogbogbò fún ilé-iṣẹ́ tọ̀rọ̀ kan tún jí Bello ló ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ àjọ náà wọn ni wọ́n ṣe ìwádìí lórí bí ilé-iṣẹ́ Uber ṣe kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wọ̀ ilé-iṣẹ́ tó ń bójútó pápákọ̀ òfurufú nílẹ̀ yìí FAN, wọ́n ni wọ́n ti kọ ìròyìn kan tó ń jáde pé ìpinnu Uber láti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ní ṣe pẹ̀lú iṣẹ́ rẹ̀ láwọn pápákọ̀ òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀ FAN tó wá ṣàlàyé ẹ̀síwájú pé ilé-iṣẹ́ Uber yìí, ó ni wọ́n ti ń bèrò tí wọ́n sì ń ronú láti kúrò lọ́jà ilẹ̀ Nàìjíríà fúngbà díẹ̀ ṣáájú àsìkò tàwa yìí, nígbà tí ẹni tí ṣe olùdarí FAN Olúbùnmi Kúkú sọ èyí níparí ọ̀sẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ọkọ̀ òfurufú. Gẹ́gẹ́ bí Kúkú ṣe sọ, ìpinnu Uber dá lórí àwọn ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti àwọn ìlànà tó kan ilé-iṣẹ́ náà tí kò sì ní ohun kankan ṣe pẹ̀lú ilé-iṣẹ́ FAN. Ṣíwájú ètò ìdìbò gbogbo ọdún 2027, eléyìí tí ó wáyé, àjọ tí ń ṣètò ìdìbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà INEC ni wọ́n ti lágbo ìkìlọ̀ síta àwọn olóṣèlú tó fi máwọn ẹgbẹ́ alátakò nípa mímọ ìlú àwọn ọ̀rọ̀ àlùfànṣá, ọ̀rọ̀ kòbákùngbé àti àwọn ọ̀rọ̀ eléyìí tó lè dá yanpanyanrin sílẹ̀ lásìkò ìpolongo. Ẹ ti ṣe akọ̀wé ètò ìròyìn fún ilé-iṣẹ́ tọ̀rọ̀ kan, ìyẹn òfin jíṣẹ́ ọ̀gá àgbà àjọ elétò ìdìbò ilẹ̀ yìí Adédayọ̀ Òkétọ́lá
Àwọn ló ṣàlàyé pé àwọn tọ́wọ́ bá tẹ̀ òní wọn pé ó ṣeéṣe kí wọ́n rugi oyin o tàbí kí wọ́n fi mú wọn kàtà òfin látàrí àwọn ìlànà òfin eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ sí ọ̀rọ̀ ètò ìdìbò tọdún 2026. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ilé iṣẹ́ ìròyìn ti Vanguard lánàá, Òkétọ́lá Jẹkudé mímọ̀ pé ètò ìgbólóngo ìbò àti àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi òun ló ṣe kókó ṣe pàtàkì eléyìí tó sì jẹ́ pé báwọn èèyàn ò bá ṣọ́ra ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti àwọn ohun tí wọn yóò máa lò ó ṣeéṣe kó máa da omi àlàáfíà kó sì fa ètò àkùdé kọ̀ọ̀kan sí ọkàn àwọn olùdìbò lórílẹ̀‐èdè yìí bákan náà ló tún lágbo ìkìlọ̀ wípé àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ò bá máa sọ wọn ni wọn kò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tí yóò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yà ẹ̀sìn tàbí àwọn nǹkan míì eléyìí tó sì jẹ́ kó di mọ́ pé ètò ìpolongo òun ni wọ́n gbọ́dọ̀ fààyè gbà láti lè mú kí ó jẹ́ ohun tí yóò mú kí ọ̀pọ̀ àwọn olùdìbò kí ó mú kí orí wọn wú láti kópa kí wọ́n jẹ́ eléyìí tí yóò mú kí wọ́n máa sá sẹ́yìn lásìkò tí ìdìbò náà bá dé. Nínú ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Cape Verde òun ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdárò ọlọ́jọ́ méjì láti àná fáwọn èèyàn kan eléyìí tí a pe wọn wà nínú ọkọ̀ kan eléyìí tí a pe lọ́ọ̀rì forí sọ́pọ́n níbi tí èèyàn bíi 25 ti gbẹ́mímì tí ọ̀pọ̀ àwọn tọ́rọ̀ náà sì kàn jẹ́ àwọn ọmọdé àti àwọn òkòwẹ̀rẹ̀ àwọn olùdárò náà ni a kórajọpọ̀ níbi ètò ẹyẹ ìkẹyìn fún 18 nínú àwọn tọ́rọ̀ kan ní nǹkan ọjọ́ Àìkú àná òde yìí nígbà tí àwọn méje míì ni a pe wọn ní a ti tètè fi ilẹ̀ bò ní àṣírí ní Kamọ̀kíá mọ̀lẹ́bí àti àwọn olùgbé káàkiri ìjádò àgbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ òun ni wọ́n pe ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀ òun ni wọ́n pe wọ́n tẹ̀lé àwọn òkú àwọn ọmọ náà lọ sí ibi tí wọ́n ti ṣeṣe ìtẹ̀wọ̀n sí awakọ̀ náà wà lára àwọn tí a pe wọ́n ní ó gbẹ̀mí mì nígbà tí àwọn tí a pe wọ́n ṣètò ìrìn àjò fáwọn akẹ́kọ̀ọ́ náà òun ni wọ́n pe kálukú wà ní ìtoríkọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kàbámọ̀ lórí ìgbésẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ náà. Ọkọ̀ òfurufú ìkẹ́rù Amazon kan eléyìí tí a pe ó kọjá ojú pópó ìbalẹ̀ ní pápá òfurufú àgbáyé ti Miami nígbà tó ń gbìyànjú láti balẹ̀ tó sì ti gba ẹ̀mí èèyàn márùn-ún nígbà tí àwọn márùn-ún míì sì farapa yànnàyànnà. Ọkọ̀ òfurufú Boeing 767-300 náà já sílẹ̀ kí aago méjì ọ̀sán tó lù lẹ́yìn tó gbéra ní pápá òfurufú àgbáyé ti Los Monos Marin ìyẹn ní San Juan ní Puerto Rico. Ọkọ̀ òfurufú náà nàpẹ́ tó lọ rèé kọlu àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan eléyìí tí a pè wọ́n ní a gbé sí túbẹ̀ ní àyíká náà. Iléeṣẹ́ Amazon ló ti wá ṣàlàyé pé àwọn ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláṣẹ àti àwọn agbófinró láti lè mọ ohun tó ṣẹlẹ̀ èyí tó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yìí. Àjọ tó bójútó ọkọ̀ òfurufú FAA pàṣẹ pé kí gbogbo ọkọ̀ òfurufú dáwọ́ dúró ná bí àwọn panápaná ṣe yára lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà gbé ṣẹlẹ̀ níbi tó ti já sílẹ̀ tí èéfín sì bẹ̀rẹ̀ sí ní tú jáde. Ìjàm̀bá náà ló wáyé ní nǹkan parí ọ̀sẹ̀ ayẹyẹ ti Labor Day èyí tó jẹ́ ọ̀kan lára àwọn àkókò tí ìrìn àjò ọkọ̀ òfurufú máa ń pọ̀ jùlọ lọ́dún. Ẹgbẹ́ òṣèlú Alternative for Germany eléyìí tí a mọ̀ sí AfD tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tó le gan nílẹ̀ Germany ti ṣàṣeyọrí ńlá ní ìpínlẹ̀ ìlà oòrùn orílẹ̀-èdè náà èèyàn Sachsen-Anhalt lẹ́yìn tó borí àwọn ẹgbẹ́ òṣèlú pàtàkì mìíràn pẹ̀lú àlàfo alágbára eléyìí tó fi là wọ́n sọ́wọ́ ẹ̀yìn. Àbájáde ìdìbò àkọ́kọ́ fi hàn pé AfD ní orí ìdá 43 ó lé mẹ́jọ nínú ìdìbò náà nígbà tí CDU yórí ìdá 17.2% bí ó tilẹ̀ jẹ́ pé AfD borí pẹ̀lú ààyè tó pọ̀ ṣùgbọ́n kò rí ìdíwọ̀n ìdìbò tó tó láti dá ìjọba sílẹ̀ láìsí ìrànlọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn. Olórí AfD ní Sachsen-Anhalt Ulrich Segmont tó ṣàpèjúwe àbájáde náà gẹ́gẹ́ bí ìjáwé olúborí tó yanilẹ́nu púpọ̀ tó sì ṣàlàyé pé àwọn olùdìbò ti fún ẹgbẹ́ náà ní àṣẹ láti ṣe ìjọba síbẹ̀ ó lè ṣòro fún AfD láti dá ìjọba sílẹ̀ nítorí pé kò sí ẹgbẹ́ òṣèlú tó le gan tó ti ṣàkóso ìpínlẹ̀ kankan ní Germany láti ìgbà ogun àgbáyé kejì eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àkójọpọ̀ ìròyìn àgbáyé òun náà ló sì ń dé sétí ìgbọ́yín láti ìkànnì kọ̀ǹgàd mọ́mọ́gbẹ́ 89.3 FM ní báyìí ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè Nàìjíríà ni a pé ó ṣeéṣe kí wọ́n lọ rí kópa láìsí agbábọ́ọ̀lù ọwọ́ iwájú Victor Osimhen àti Paul Onuachu níbi ìdíje eléyìí tí wọ́n ti kópa níbi ìdíje AFCON tọdún 2027 eléyìí tí wọ́n ti máa wákò pẹ̀lú Madagascar àti ilẹ̀ Guinea-Bissau látàrí pé àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí òun ni ẹ̀sìn ní ìfarapa
Osimhen ni a pe won ni o ni farapa leyin ti an pe won ni ikọ Galatasaray ti an fi iyaje ikọ Istanbul Başakşehir pẹlu ami ayo meta si meji nigba ti ona achu eleyi ti an pe won ni won lanfani ati yo leyin ti an pe won ni omi awon meji ninu idije bi ti ikọ Trabzonspor ti gba ami ayo marun sodo pẹlu ikọ Gençler Birliği won pe ifaraṣeṣe naa won ni a pe o se afikun si bi en ti se akoni ma gba orilede Nigeria yin Eric Tell bo se n kaminu pẹlu bi Fisayo Dele Bashiru Sadiq Umar Tochukwu Nnadi ati Zaidu Sanusi ti awon naa si wa nibi ti an ti n gba itoju latari ifarapa lowo ti a waye. Akojọpọ iroyin agbaye fun ti ọsan atoni ko ni ju bayi lo ṣugbọn ki a tun ma lọ jẹ ka buju awọn koko to wa ninu iroyin naa. Nínú ìròyìn ọ̀hún láti wọ́n fún yín pé ilé iṣẹ́ ààbò ara ẹni làbò lórí ilẹ̀ yìí NSCDC ẹ̀ka ti ń sún àwọn ibi tí wọ́n ti ń ṣe ìwakùsà. Wọ́n ni wọ́n ti jáwé sóbì lórí iṣẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti ṣètò lójú ètò ìlanilọ́yẹ̀ lẹ́ka àwọn tó ń pín ṣe ìwakùsà lórílẹ̀-èdè Nàìjíríà àti láti ṣe àgbérò ìlànà tẹ̀lé òfin lórílẹ̀-èdè yìí. Bákan náà la mọ̀ fún ìpè àjọ FCCPC ti sọ̀rọ̀ lórí ìtanáwádé lórí bí ilé iṣẹ́ Uber ṣe kúrò lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ bí wọ́n pe wọ́n ṣe láǹfààní àti jáwọn oníbàárà àti àwọn tí wọ́n ń ṣàmúlò ojú òpó wọn níta mọ́ lásìkò yìí. Síwájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027, àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ní àti lágbo ìkìlọ̀ sí ti àwọn olóṣèlú àti àwọn ẹgbẹ́ òṣèlú láti mọ́ṣe lo àwọn ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ tó lè dá yanpan yanrìn sílẹ̀ lásìkò tí wọn yóò máa ṣe ìpolongo. Bákan náà la mọ àfihàn ìpè ilẹ̀ KVAT ni a pé wọ́n ti bẹ̀rẹ̀ ìdárò ọlọ́jọ́ méjì bẹ̀rẹ̀ láti àná látàrí àwọn ọmọ kan eléyìí tí ọpọ wọn ni wà nínú ìjàmbá ọkọ̀ kan eléyìí tó gbẹ̀mí èèyàn 25 tí ọ̀pọ̀ wọn sì jẹ́ ọmọdé àti àwọn òkúwẹ̀ rẹ̀. Nílẹ̀ òkèrè náà bákan náà la tún mọ àfihàn ìpè ọkọ̀ òfurufú kan eléyìí tó ń gbìyànjú láti balẹ̀ ní a pé ó sáré kọjá àlà níbi tí a pé ó ti ń gbìyànjú àti balẹ̀ ní pápákọ̀ òfurufú ti Miami eléyìí tó sì gbẹ̀mí èèyàn 5 táwọn 5 míì sì fara ṣẹṣẹ. Nínú ìròyìn eré ìdárayá láti mọ àfihàn ìpè orílẹ̀-èdè Nàìjíríà ni a pé wọ́n máa láǹfààní àti kópa láìsí Victor Osimhen. Paul Onuachio níbi ìdíje tani ó lọ rí kópa níbi ìdíje AFCON ọdún 2027 sako ilẹ̀ Madagascar àti Guinea-Bissau látàrí ìfaraṣẹṣẹ. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà láti wọ kúnlẹ̀ olówó. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ láwọn ojú òpó ìlújára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ìlújára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fan page. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóró ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtúba ṣojú ẹni. Adédàmọ́lá olóèdè lómòrì náà wá sí ti gbọ̀nyìn ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ọlọ́run yóò bùkún fún yín ẹ máa yáṣẹ́.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: gbọ̀ngàn wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM gbọ̀ngàn àgbẹ̀mágbẹ̀.
1: Olúwa ti ṣe èyí náà ó, West Radio ti dókè ó, ẹ máa gbọ́ gbogbo Olúwa lè.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ máa bọ̀ o àfetiwà gbé ti yín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ wò ẹ tọ́ wò jọ gbàtọ́ ga ni master kí lẹ tún dúó ṣe náà ẹ má ṣe tàbí ṣùgbọ́n o ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì ilé funfun pẹ̀lú àwọ̀ búlù west broadcasting house ní aláàfin avenue olúyọ̀lé estate ìbàdàn ọ̀yọ́ state nigeria ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394 west radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́.

0: eh iya debo
1: e o
0: e bi oro de do bayi se tori mo ti ero latana mo sun o le gba mi gbo pe mi oro sun
1: kilo de
0: o kojo meta
1: orun okun yin ni
0: ah ara ta mo wire o ara ta mo wire o eh kemi re jo wa lori ibusun kan na o deri pe n osu ti mo n sa yi so tun yi o si o ye ko mo na
1: emi wo pe boya orun lodun to be te si wa n fara gba mi
0: olomo dari bi o ti se da sori bi emi se je oluso ti e ni wona gbodo je oluso tebi abi o ri kanu bi o ke pastor ma so fun wa church pe ka je oluso ara wa abomo
1: o ti ye
0: ibi so wa ri ibi ti mo n ba gbogbo na si abebo na ni wi pe sori o to bi ijo meta eh awon owo kan be ti mo reti o le gba mi gbo po owo yen o wole to ba wo dada o ri ko ju mi ore rin
1: o ma se o
0: wo kan je nikan ti o je pe ki fe fi ti e ko fi bad iyawo ninu je
1: ah e se
0: won mo je nikan ti mi o nkara ti wona ba de wo mi dada o ri pe adamo o da po o da po wo gan gbadun mi
1: gbogbo lo wa si
0: gbadun mi gbadun mi gbadun mi sori gbogbo na si aye bi to nlo ni pe so mo pa won mo ti fe wole iwe bayi
1: o to ni o to ni o to ni o to ni
0: eh ya de bombi oro de duo yi sori won ni ke ku ko mo pe de kan mo ni o eh ni o ba si ku mo ni na la ba jaye eh sori o da bi pe iwo lo fe ran lowo lo te lori oro awon omo
1: ko ye mi
0: eh so mo pe ti fe wole so
1: se mo jolo ni
0: eh no in so po jolo ta ba tun wa wo na o tun jolo na ni sorry ke sorry baba wa ti nbe lorun oto oto ni aye baba wa ti nbe laye oto tun la wa na ta tinu baba na jade ta wa na so wa ri iwo na bo se je olorun temi le mi na jo olorun re e tun ba si da wa jo jo lura lowo ara
1: olorun po se ki le ori be
0: eh so wa ri awon omo ti fe wole iwe bayi gbogbo bi mo wa foju si o da bi pe ona fe gba be lo o de mo pe ko sibo mi ti mo le lo ju odo re na ni kin fasiri mi pa mo sodo re o da ju ko tu lodo ko tu sara ta lowo o sori ajo to fe gba un ah oro ti bele mo ko je rin won ni boro e ni ba du kini lo sori ma je to so kan mi sori ajo mo fe ko fi bo mi lasiri
1: lona wo ju eh ti soro
0: to ba ti gba ajo yen owo le wi awon omo mo fe ka fi san so mo pe gbogbo aso school awon omo yen na to ba wo dada se o ki wo de bo
1: ni baba de bo
0: je nsoro na je nsoro iji pe mi ninu ni mo so fun
1: ewo ina mo baba ti doro owo ara mi o nlele o ewo se ri nigba te ti koko bere wa si te nro yi mo ti mo pe oni kini kan ba kini bo ni nigba te ti koko bere te koko se me ba te re soro e ba tun wa se yun te wa mo bere si ni igba wo mo bere si ni jo lohun yin igba omo jọlọ yin o doro owo se tori pe egbon ko mo fe gba ajo tori pe egbon ko mo fe gba ajo e wa nbe mi so pe gbogbo owo te gba bi ra ti te ti ewo bi tin gbe ti kan wole ni gba ke jade in gbon kankan te nso
0: boya bi won ni bi obaje mi oso mo in si mo wo ran ko so ti
1: lona wo
0: tori pe nisin se o ti olorun ko wa gbo pe olodi oko re o wa ronu o nkan wa mu o wa jo ejeru se oru owo o se so o le toju e pe o fe lo fun kan mi
1: baba debo se ri ti mo so kan la se edumare ko si ti o se yin
0: sugbo
1: lori oro to wa nle yi emi o fe ba un
0: in
1: fe be ti mo se
0: wa farabale o wa gbo un ohun mo fe so fun
1: oda
0: sori kiru nkan mo ko mo ba wa sele
1: oda
0: kọwọ mẹrin ma di meji
1: ni kini
0: so ma
1: lori oro wo lewe
0: ma de bi mo se so o
1: ki le nde
0: ma de o kọwọ mẹrin ma di meji gbọgbọ nkan ti mo so sori owo o fi bo lasiri in pe ni fun o
1: ba de bo
0: sori e won to fe fun mi lowo yen na
1: in ti e fe
0: awon na n du so tun
1: in fe gbo
0: o du so si
1: ba de bo in fe gbo n te gbogbo n te n so se ani o ta leti temi bo ba ti doro owo bayi tabi te fe gba kan lowo eyan ohun yo wa lole e wa mo wa se pepe si o e mo mi kanle be ti nfo oke le mo jule iwon o si fe ba ko mo dabi pe mo nbu yin won si le bu agba nigba ti mo so e gbo lori phone nigba ti mo bo re mi soro pe ajo yi o mo fe gba ninu nigba ti mo bo re mi soro e gbo awon kan ta san pa fe fowo un si lala koko ba de bo se mo pe shobu mi mo ni mo pe mo fe ra oja sinu e eyin edele ni o elekeji se ranti ya fusa to lohun fe se graduation omo re se ranti ngba o lohun o si ma so gbogbo igba tan ba ma so won ba won ra so o wa to gba ti ki n gbadọ ki n fowo ti mo ti gbe gege ati takada le pe mo fe fi se nkan ki n wa fi se n to wu mi e wa so fun mi pe koso e ma mo be mi so hun o e si mo fa omo yi won se gbolude o ose tin bo yi na wole iwe mo si ti ko gbon tan ni lo fun yin e da kun toro lo e ma ba mi so owo ajo ye gboju nbe osin to jo
0: so gbo temi ni
1: emi o gbo o
0: abi ti e to so lo fe gbo
1: o da
0: sori eh mo ti mo tele eh iya gbogbo kari ile ya adugbo abolode fe loju bi oro ti e o ba wa je abolode fe loju sori awon kan bi iru ti e bi iru ti e jo kini ana ti won fi omo le ti won oto awon mo npada je won le ti je loju ale
1: so so fun yin pe won otoju omo gbogbo bi mo tin ji la ro dana nu le se won otoju omo eyin gan papa se won otoju yin
0: se o se ka je ni abi ka ton mo lewe
1: Karodi ma so ra so mo di ebi kidi mo ti gbo fo na
0: okay oda bo temi igba wo ba so pe e tori pepese o iwo ji la ro o ra mo la fun won o ji lo so se rice fun won o wa se lo fun won won wa fi dagba won o ni se won o kawe won o ko se won o kawe won ka da bi aluki nba nu yara
1: ba ba debo
0: sori o je bi o
1: awon mo temi n kawe
0: sori o je bi
1: onawo
0: o je bi
1: onawo
0: igba je pe nba ti n fi o na o ni se lowo
1: ba debo
0: a kawe
1: ba debo oro le so si mi to du mi to bayi tori olodun ba debo
0: o ni se
1: nebi mo ni mo fe lo lewe eyin le fi fe fon lori tebi ni mo bo lode eyin mo tu wa dode eyin tan owo ti mo fe fi sowo e tu wa mu e tu so pe ki mo ko wa fa won omo gbogbo leri te se fun mi nigba so on le nse e be so pe ni mo gbowo lo mi ni be na le gbowo lojo ti te da pada e wo in ti e ke mo n o gba eleyi te so ko tale ti mi
0: eh ko ni ja wi ko ni ja wi se mo pe to ba je gba won ran lo lewe olo ni to na ba won egbe pe
1: bakawe
0: die se mo pe yoye
1: ba de bo se mo pe tin to lori pe mo ni pe owo n ba de bo won o fe be o
0: je n bo so toro sori
1: oju olorun oju eleda yin to oju eleda yin to pe won o fe fe o ode olode loju o awon oro se ke mi nikan wa yo legbe ni
0: farabale farabale sori mo fe ko wo sura awon te jo rin
1: awon wo
0: awon te jo rin
1: awon ore mi awon alalubarika eyan
0: awon abolode fe mi farabale je n bo soro sori awon eda kan wa to je pe ti e ba toro bo won lopolo ki ye won iya ti bi to ore re timotimo o to je pe dojumo lo n bora ki farabale
1: iwon o fe be o lori oro owo le wa tin ta sore mi ba e le bu emi e mo mo re mi wo re mi e mo je ko ro re mi e mo jo wo ro wa mu o fe be o
0: je n bo soro
1: o da
0: je n bo soro
1: o da
0: sori bi bo se n bo soro ara si n tu mi
1: bo na wo lo fi
0: mi ma pe oro fe jade ni sori ore re un o ri pe gbogbo gbadi o se kan na sobolo bayi
1: ba de bo
0: farabalẹ
1: olowo se ni oko re n toju re ni atomo re
0: oko re n toju
1: re ore mi te si san oko re ni san wo lewe awon omo
0: farabalẹ so mo pe omo re ni amujo ni
1: lona wo
0: ti won ni wo ka ẹrù ẹlẹrù mọ lọwọ tí wọn lù bí fi.
1: Wọ́n parọ́ mọ ní báàdì ẹ̀yìn náà wà lára àwọn tí ń sá ìròyìn èké mọ̀ nù báàdì bò. Sẹ́ẹ̀rì ẹ mọ̀ wulẹ̀ mọ̀rọ̀ ẹ̀mí lọ́rọ̀ sẹ́ẹ̀rì ẹ mọ̀ jà mọ̀rọ̀ ọ̀rẹ́ mi mọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ lè wa ní báàdì bò. Lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí sẹ́ o èmi o owó àjọ torí pé ẹ ti gbọ́n pé mo lówó àjọ tí ẹ bá gbọ́n pé owó àjọ kan bẹ nílẹ̀ ṣé ẹ mọ̀ san pé kí wàá mọ̀ sanwó iléèwé àwọn ọmọ àbówó owó aṣọ tó fẹ́ rà ṣé ẹ sọ yún lẹ́nu bá dìbò.
0: Ẹ wo farabalẹ̀ jẹ́ ń bọ̀ sọ̀rọ̀ sọ́rí Yorùbá máa ń sọ pé fọ̀rẹ́ rẹ̀ hàn mí
1: ilé
0: sọ̀rọ̀ èèyàn tó jẹ́
1: kí lọ́rẹ́ mi wá débi ọ̀rọ̀ yìí
0: wá farabalẹ̀ sọ ma pé ọmọ rẹ̀ kéjì un ètí yóò fẹ́ jọ ìyá rẹ̀ ń sọ ma pé níjọ́ òní ni a sọ pé ọmọkùnrin kan wọ́n rí bí ẹsẹ̀ gan-an
1: èmi ò fẹ́
0: yàn fi tọ́lọ́kọ́bọ̀ kan tán
1: bàdébo ẹ mọ̀ gbọ́rọ̀ ọmọ rẹ̀ mi wá ilé wa la wà yìí
0: ìkúnyọ
1: bàdébo ilé wa la wà yìí
0: ilé
1: wa la wà yìí ẹ mọ̀ mọ̀ rẹ̀ mi mọ̀ ẹ dákun torí ọlọ́run ẹ̀yin ni kẹ́ ẹ wọ ẹ wò mo gbàdúrà ọlọ́run sànù yín ẹ tètè ẹ wọ ọrùn kírun ẹsẹ̀ yín kẹ́ ẹ rẹ̀ owó ọmọléèwé wa mu ò fẹ́ bá wọn o ẹ wà bóyá káwọn èèyàn bá wa dá sí torí wọn tẹ̀sí ń pè wọlé bẹ bá fẹ́ dá a dá sí tó wà lẹ́yìn èmi ò lè fowó àjọ tèmi tí mo ti sọ pé wọn ò fi ran àwọn yín fi ra nǹkan sọ́jà rẹ̀ sí ṣọ́ọ̀bù mi yín sì fi ra sọ tí mo fẹ́ rà látijọ́ yín lè fowó rẹ̀
0: yín lè fi tọ́pẹ́
1: ẹ ṣeun ẹ ló ẹ kúrọ̀ lẹ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni o láti kó ọ láàpáta.
1: Ẹ ṣeun dáre bàbá wa.
2: Mama Debo.
1: Eyo.
2: Se ti baba Debo ba ya wo lowo yin se ko ma nfun yin pada ni
1: papa. Yo da fun yin o e wo bi pe rinu mi won da pada idun ta e on da pada. Emi na mo so won olewe. Won da pada e ba n ba won so awon na ngbo mi yi.
2: Se wa ri to ba ti wa ri be. Se bi ti se pe e lo si e bi ye ko gba lowo yin. O lo fi ra aso abogba lowo yin o lo fi ba ore se inawo kan emi mo ipe lagba olorun isu omo ajina fun yin je se ngbo lagbara olorun amadebo gbo mi sori looto ko ye ko ma raja si shop raja si shop sori to fe fi ba won ra aso ode yen e se koko lo fi yen deposit fun owo school omo yen so ti gbo ba chan to ba de injere lori oja to ba ra wa ma da ajo
1: ah ewo
2: to ma fi se ma ma toju
1: la ti
2: iya de botuwo duro o ke to ba ni ko won mo si baba de bo lowo to pa ko le fun owo school bai se e wa si yen e wa si pa yi omo je abi to omo to won e je awon omo ba ti ya won koja ma ti ya won koja ma ni yen jo mo fi yanu olorun te ba je ki baba debo ko ti e lati se be da omo lomo duro olorun a ran e lowo baba debo
0: yes sir
2: baba debo
0: yes
2: sir ta ba ni ko lo pe bo ti ri wa ase le la bo aba se eyan ba ya wo lowo won mama wa yi ko lo ran wa lowo e je ma da pada o la ma se ri mi igba
1: e seun
0: e ba mo da loko wo
1: e je igba gbe wa je gbarun ke wa je gbarun
2: o ni te ba tun ya e ke nda pada
0: emi mo da loko wo
2: igba ke da loko wo nkan si ye ni ke je gbarun ni
0: ke ba mi da soro jenu le
2: ke ba da loko wo ke ba da loko wo ke ba gba nu e e tun da pada e mo ni te ba da pada e tun ma gba boye mama a ma ja pada na ni ki se ko ye ka wa
1: ti ba wi fun wa o nkan lo nje ngbo o
2: olorun asani
1: ami o ko lo nje ngbo o
2: e ma da pada
1: ti don ta nbe nbe ami o ami e seun jare e seun sa e wo ti no ni ba je ba de bo se ri lori oro yi ko sa oro wa ton le pa fun mi e je mu pe leyi hello e kuro le oruko yin ati je ti pe wa
3: e kuro le
1: o
3: Eku ti okolo yin oni joba o e ma sati o.
0: Ami sa.
3: Ogun agba lo gogo fi ko ni e fi ko wa logan ni ile kinu oni daru.
0: Ami sa. Ami sa.
3: Abi yo lu jagun lo ko mi mo pe la taye gun le yo. Iya debo.
1: Eyin
3: ni ka be, eyin ni ro gege bi alaye te.
1: Ah.
3: Te ji baba. Ti baba debo ba gbo lowo yin pin e da pada.
1: Won da pada.
3: Ile yo wa ni ri be.
1: Ah.
3: Se ri. Owo ajo te fe gba yen. Se ngbo mi e finu e raja ke wa fi ina le jojeri awon mo ye
1: ami
3: eyin mejeji na le jojeri e se ri aso teyin fe ra o omo ti ore yin fe se graduation ni omo ti na nba ba fe se graduation ko tabi ngba te ba fi owo yen kan owo school omo yin
0: ko
3: la mo ti se fe se graduation eyin fe fẹ́fẹ́ kó gbí bá tẹni ẹlẹ́ni
1: ẹ̀rọ
3: ẹbí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀fọwọ́ yẹn sanwó sún àwọn ọmọ kẹ fi bu àṣírí bàbá àdèbò tí bàbá àdèbò náà bá ti rówó gbà wọn ò dá padà fún yí ẹjọ ni
1: àwọn
3: ọmọ yẹn ni bàbá àdèbò bàbá àdèbò ẹjọ kún tẹ bá ti rówó yẹn gbà ẹ dá padà fún wọn àmọ yẹn ẹ jọ jèrè wọn o ilé yìí ò dé dàrú o
0: àbúrò ètò
1: ẹ ṣeun bàdébò ẹ ṣe ẹ mọ pé gbogbo yìí lówó lọ́wọ́ mo mọ pé ìgbìdọ̀ bọ sọ́pọ̀kọ̀ mi ń parọ́ ni ní ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí mo mọ ṣe ẹ mọ ibi tí mo ti ka yín mọ́ níbi tí ẹ ti ń ṣe bàbá dáadáa bàbá rèé bàbá dáadáa rè ẹ wá délé wá ń sọ fún mi pé ẹ̀rọ oorun sùn kí owó ń bẹ lọ́wọ́ yín jàre ẹ parọ́ ni.
0: Etí mo mọ̀ pé ń ṣe ọ ni pé ṣe rí téèyàn bá ti ń bá àwọn ọ̀rẹ́ tí ọmọ wọn ò kàwé rìn ṣe rí òun náà tẹ̀ ń wò.
1: Àwọn ọmọ ọ̀rẹ́ mi kàwé.
0: Agídí ló fi ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
1: Àwọn ọmọ ọ̀rẹ́ mi kàwé.
0: So de class two iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
1: Mo parí ẹ̀.
0: Ọ̀ kàwé.
1: Mo ní school sat. Ẹ jẹ́ ń pe nọ́mbà tàjà lè kọ́ba ọ̀dá sí.
0: Ojú àánú ni mo fi ọ.
1: Ẹ jẹ́ ń pe nọ́mbà tẹ àwọn àyìn àtàwọn wo 0916 0916-893-1000. 0916-893-1000. Tabi 0915-3334-893. 0915-3334-893. Tabi 0911-3-Lọ́nà-Mẹ́rin-893. 0911. Ẹjẹ́ ẹ̀mú pè lé ìbáde bó èmi ò gbà sí ní lẹ́nu èmi. Èmi ní school sati. Hello, ẹ kúrọ̀ lé orúkọ yín àti ti ẹ̀ tí ń pè wá.
2: Ẹ ǹlẹ́ lẹ́ẹ̀kan sí o.
1: Ẹ ṣeun.
2: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé náà ni.
1: Ẹ ṣeun bàbá wa.
2: Bàbá Dèbó.
0: Yes, sir.
2: Tẹ́ ariwo pé ẹ èkó eléyìí alákọ̀ọ́bẹ̀rẹ̀ nìkan ló lọ. Kò tọ́ sí ẹ lẹ́nu.
1: Ẹ ṣeun.
2: Ṣé orí kò tó gbé sílé ni?
0: Mo fà á lóhun mọ́ ara ni.
2: Ààrẹ ni tí ò lọ sílé ìwé rárá. Ó wà ní France tọ́kọ ẹ̀. Tọ́kọ ẹ̀ tó jẹ́ graduate tó gbé lọ sí France.
1: Ẹ mọ̀ ṣe ohun o.
2: Ó dẹ̀ ti là mí lákà.
1: Bóyá kẹ́ẹ̀dẹ̀.
2: Tó ti kàwé.
1: Ẹ jẹ́ mọ orú àwọn èèyàn bá àwọn ẹ dákun.
2: Ṣé o máa ma fi pariwo ẹ olóléèwé ẹ mo òun náà olóléèwé òun lòun ìwọ́dún fẹ́fẹ́.
1: Ẹ ṣe ohun.
2: Ìṣòro ẹ̀ náà ló ṣe bí ìṣẹ́ tó ní sí.
1: Ẹ ṣe ohun o.
2: Máma ma yẹyẹ ìyàwó ẹ lójú gbogbo ìyàwó.
1: Ẹ ṣe ohun o.
0: Ọyẹ yẹyẹ rẹ bàbá wa.
1: Yẹyẹ ìpọ̀ lórí owó.
0: Ọyẹ yẹyẹ rẹ.
1: Bádebo.
0: Ṣé rí tọ́ba jẹ́ pé ó ti ẹ̀ kàwé díẹ̀.
1: Ọkùnrin ẹgbẹ́ yín ló pè
0: wọ́n. Báwọn jẹ́ ń pè ní
1: wù. Àwọn ọkùnrin tán mọ ìyàwó
0: wọn ló pè. Kẹ́yìn wà tọ́dẹ̀ fẹ́ ọkọ tó jẹ́ gbajúmọ̀ bí irú tèmi.
1: Gbajúmọ̀ lẹ ló jẹ́ kẹ́ mọ̀ fowó
0: tẹ. Tiwárẹ̀ ń rìn pẹ̀lú àwọn kan tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n bí jàǹdùkú ọmọ sọ̀kúta kí ládùúgbò.
1: Ẹ ní sùúrù ẹjẹ́ gbé pèlè yìí ẹ kúrọ̀ lé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wo oje. Ẹ dákun ẹ mọ́ bínú ẹ pè wá padà 0916-893-1000 tàbí 0911-3-Lọ́nà-Mẹ́rin-893. Ẹ tún lè pè sórí eléyìí náà 0915-3334-893. Ebọ́kùnrin ẹgbẹ́ yín náà pé.
0: Ìyá fẹ́ ìyàwó tí èmi fẹ́ nu ilé. Tí mo kọ́ sunkún àmàlà lọ́bẹ̀.
1: Bí nbà fẹ́ fẹ́ ẹ kàn mọ ọ̀tọ̀rọ̀ sólú ẹ lẹ́nu
0: ni. Jẹ́ bọ́ sọ̀tọ̀rọ̀.
1: Ọ̀ tọ̀rọ̀ gan wọ́n ń bá yín sọ sẹ́ ń gbọ́.
0: Tí mo sanwó orí ẹ̀. Ṣé mo pé irú rẹ̀ tí mo tún dá lóko owó.
1: Owó ló wá ní kẹ́ ẹ jẹ
0: gbàrún. Ṣé ò gbé wá lé wọn.
1: Ẹni sùn bẹ́ẹ̀ mi ò bá máa fọgbọ́n
0: Báwa máa sọ pé kò sí bóun ò ṣe jẹ́.
1: Láàárín èmi àti yín, bẹ́ẹ̀ni ò bá máa fi ọgbọ́n Ọlọ́run ṣe. Ṣé ẹ rò pé okòwò tẹ́ẹ̀tẹ́ẹ̀ ń pariwo pẹ́ dá mi yìí? Ṣé ẹ rò pé yóò sì wà láàyè ṣá? Ojoojúmọ́ ṣe mọ̀ pé táàmù tó lọ, èmi mo sanwó iléèwé. Ṣé ẹ rántí? Bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bóun yín ṣe lọlẹ̀ nígbà tá a fẹ́ tọ́fẹ́ wọlé ni pé mọ́ bínú aya mi. Bẹ́ẹ̀ tí ẹ lògùn fún mi tí mo fi kó lẹ̀ ni kò yé mi. Bóyógùn gan lẹ mọ́ ń lò ní gbogbo ìgbà tí mo ń kó lẹ̀.
0: Ó ní ìwọ sanwó iléèwé.
1: Èmi sanwó iléèwé.
0: Ok, ìwọ sanwó iléèwé. Èló lọ bá mi san nú
1: ẹ. Gbogbo ẹ ni
0: mo
1: ń lọ. Àwọn èèyàn fẹ́ gbà
2: ọ Èmi ìwọ lè mi rí bá lò.
1: Ẹ ṣeun jàre ẹ bá ń bá wọn wí.
2: Ìgbà tó dá lóko ò sọ pé kò jẹ gbárùn.
1: Ẹ mọ̀ ṣeun.
2: Ìgbà tó bá jẹ ohun. Kí ni ìfọ́nà ìgbà ni wọ́n.
0: Ṣé ibi òfin yẹ káwọn ọmọ lọ léèwé?
2: Ẹ á rẹ ìyá Dèbó.
1: Ẹ ò bá mi.
2: Kí ni mo fi wà sọ fún wọn náà? Tọ́ bá jẹ́ pé lórí ọ̀rọ̀ iléèwé ọmọ ni. Kódà bọ́bá lè kọ́ ọ náà nítorí lè ga gan o lè yá o. Torí gbogbo àgbogbo sẹ́tà ń ṣe ní ìsìn, à ń ṣe torí ọmọ ni o.
1: Bó ti mọ sọ náà ni.
2: Mélòó lẹ́nu lọ́pọ̀ ọwọ́ jẹ́ mẹ́kọ̀ọ́ jáde lórí ìgbà. Ọmọ ẹni lọ́lá ẹni o. Ọlọ́run ní ìjọ bá jẹ́.
0: Bàbá Dèbó.
2: Ìwọ náà ìyá Dèbó ni o. Àwọn tó bá sì ń yá lọ́wọ́ ẹ̀ ìwọ náà máa san.
0: Èmi mọ̀ ń bọ̀ ọkọ̀ bá mi dá sójà ẹrú lèmi mọ̀ ń bọ̀.
1: Ẹ̀yìn bọ̀ mi ǹjẹ́ lé tí mo ti ń bọ̀.
2: Èyí ẹ ṣe bàárí àyíyí ẹ ṣe tuntun. Inú àtẹ́tẹ́ ní ọlọ́run àtẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ ọ̀gbẹ́ láàbọ̀ àwọn wà. Inú ìgbàmù gan ìgbàmù gan sọ pé kíyàwó gbé kọkọ ó gbé.
0: Sọ wá
1: ọkọ ló yẹ kó gbé.
2: Ọkọ ló yẹ kó ṣe. Bọ́n bá tiẹ̀ wà á Ànábì ní àdìsọ́ ó ní kí ẹsẹ̀ pé ká pé àtijẹ́ àtimú ká pé ọbẹ̀ abẹ́ ìyàwó ni ó wà ọlọ́mọdé àríwẹ̀.
1: Ẹ mọ̀ ṣe ohun o.
0: Sọ wá dá
2: ẹ̀rọ ẹ
1: ṣe ohun jàre.
2: Ìyá Dèbó.
1: Ẹ ò bá mi.
2: Ẹyin náà ẹ bá ń bò láti rí.
1: Ẹ wo
2: ọlọ́run bẹ̀rẹ̀ náà láti
1: rí.
2: Àṣírí ò lè tú.
1: Àmì ó ti dojoojúmọ́.
0: Àmì
4: Daddy Debo.
0: Yes.
4: Ẹni mo fẹ bá sọ. Ẹ bí bẹ́ẹ̀ náà sọ ikú ọkùnrin lórí àjà. Onídìí
0: ẹ máa gbé. Ẹ lọ́kùnrin làdá.
1: Bẹ́ẹ̀ni.
4: Bẹ́ẹ̀ ni gan.
0: Mò ń gbọ́ yìí. Gbogbo
4: ìṣẹ̀ṣẹ̀ ẹyin náà yẹ kẹ́ ẹ máa ṣe.
0: Kí lọ fò gan náà?
1: Ẹ ṣeun o.
4: Náà kò rí bẹ́ẹ̀ ní sùúrù. Tó bá fẹ́ di kànán dídá, ó wà lórí ọ̀fẹ́ láti yí pé kí yàgò mọ́ ẹ̀yìn lọ́wọ́.
0: Àsìkò rẹ̀ la wà yìí o.
4: Kẹ́ wá máa gbé gbogbo bùkátà lé lórí.
0: Kọ̀ bá mi mọ̀ nípa oúnjẹ inú ilé, èmi mọ́ra sọ́ sí lọ́rùn.
1: Kó
0: bò láṣì rí lórí àwọn ọmọ tí lọ lè wé.
4: Kọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ gbọ́ra gidi ló yín máa ń lò. Agidi ni a máa ń lò. Ẹni sùn sẹ́yìn tí ìyàwó bá máa ń da ẹ máa kí ẹ máa gẹ̀. Kódà ẹlẹ́ ìkìlò pé yẹn ẹ ṣe pẹ́pẹ́ fúrú ìyàwó ò ní sọ̀rọ̀. Irú okòwò tẹ ẹ dẹ́yàwó yìí yẹn ẹ dáyà àdèbò. Láàárín oṣù mẹ́ta ṣá jẹ́ ilé fẹ́sùn. Ẹlẹ́nìkan ọmọ fẹ́ kọ̀dọ̀ wọn kó rí bẹ́ẹ̀. Kò tó ọ̀tá ni àwọn ọmọ. Ó yẹ ẹ báyẹn má bì ìdèbò ẹ ilé mi rí báyìí ṣọ́ ìnú. Ọlọ́mọ ẹ lọ́kọ́. Wọ́n ti inú ayé yín. Ẹ mọ ìyàjú bọ́lọ̀ bá ti rẹ̀ ń lọ́kọ́.
1: Mo ti gbọ́ o, ẹ wo, ìyànjú gan-an, ó ti fẹ́ mi olú rẹ̀ lọ́kàn.
4: Fi ìdájọ́ pọ̀ yàn lọ́rùn ni. Ọmọ owó ìdánwò ni kí wọ́n sàn ní ọba bá dègbò. Ẹ sojú ṣe yín.
1: Ẹ ṣeun, ẹ bá sọ fún wọn.
4: Ìjà ó ṣe jẹ́ o.
1: Ẹ ṣeun jàre ìyá mi àǹtí mi dáadáa. Yóò dà fún yín lágbára Ọlọ́run. Yóò yẹ yín kò ní yẹ lẹ́ ṣeun ṣe ti rí bá. Ẹ mọ̀ sọ pé àṣejù yáde púpọ̀ tẹ̀ ti gbọ́ ojoojúmọ́
0: sórí èmi àbọ̀ sọ tí njò tọrọ.
1: Mo tọrọ wo ní bẹ lẹ́nu yín oje.
0: Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń bá wa dá sí. Ìpẹ́ bá rí ìyá àdèbò tèmítèmí sọ yìí. Tẹ́ bá rí bí mo ṣe tọ́jú ẹ̀ bó ó rí bọ̀bọ̀rọ̀ báyìí.
1: Kí ni ṣé èmi tí mo ti pọ̀ láwá láti má bá mi ti pọ̀ láwá sí sára mi láti ilé wa.
0: Bá rẹ̀ wo lọ pọ̀ lásì
1: ọ́. Tó bá ti di pé kọ́ kówó lẹ̀ náà mọ̀ràn ti ìta ọdún 1960
0: kìíní kan. Ìgbà mọ̀ fí ọ.
1: Wọ́n ti ní ẹ̀mọ́ ìrọ̀ sọ bẹ́ẹ̀ mọ́.
0: Ẹ yàtọ̀ sí gbò.
1: Wọ́n ní ẹyẹ sọ bẹ́ẹ̀ mọ́.
0: Máa
1: tọ́jú ẹ̀ ẹ dáhùn bàbá àdèbò tó kọ̀ mí náà ń jẹ́.
0: Tí ẹ wà ní sùúrù náà. Torí tó bá ti fẹ́ ṣe jìbìtì lọ́mọdà gbogbo ẹ̀rù.
1: Èmi jìbìtì. Ẹ
0: jẹun abọ̀ sọ̀rọ̀. Jẹ́ ń bọ̀ sọ̀rọ̀. Sórí tí ò yí ọ, ọ̀pọ̀ ju tó yí ọ.
1: Lọ́nà wo ẹjẹ́
0: ń bọ̀. Sọ ma pé ìwọ ló ń fẹ́ ní ìdílé ìta.
1: Èmi bẹ̀, èmi kẹ̀, ẹjẹ̀ mú pè léyìí. Èmi o ti re Mr. Tony ẹ̀dọ́kun ẹ pè padà ẹ̀gbọ́n sẹ ságídí ni olú òsì gbúdọ̀ sọ̀rọ̀ ṣe ẹ̀rùn olú ẹ̀ ń bú yín
0: ságídí ni fi gbowó sórí tí ẹni máa yí o
1: lọ́nà wo
0: tí ẹni máa yí o sórí tí èmi ọ̀bá gbìn kí ni ìwọ ọmọ ká.
1: Gbígbìn tẹ ẹgbẹ́ bí gbogbo ẹ̀ náà gbogbo ebè tẹ ẹkọ ti yẹ ẹ lẹ.
0: Jẹ́ wá bọ̀ sọ̀rọ̀ sọ́mọ pé lábẹ́ òrùlé yìí ọmọ yìí ọdún tó gbà mí tó kọ́lé yìí.
1: Bámi náà kọ́lé.
0: Ìwọ tí mo á torí ẹ jìyà yìí. Tí mo torí ẹ jìyà.
1: Ajọ́ jìyà ni.
0: Àmọ́ bó o ti rí kí n tó fi ọ.
1: Ajọ́ jìyà ni ajọ́
0: jìyà. Máa tọ́jú ẹ̀ tọmọ sọdé
1: yẹn kan. Ajọ́ jìyà ni èèyàn ni mí. Ẹ kúrò lẹ́jà rẹ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ lọ ẹ kúrò lẹ ti wọlé o.
5: Adékúnlé ni látàpẹ̀kẹ.
0: Yes sir.
5: Ìyá àdìbò.
1: Yóò bá mi.
5: Oyé ọ̀gá fún yín.
1: Àmì.
5: Ọkọ̀ sọ̀kalẹ̀.
1: Àmì.
5: Ṣíkàfẹ́tì.
1: Àmì.
5: Ṣé ẹ rí ẹ̀yẹ kó owó kó àwọn ọmọ lẹ̀?
1: Ẹ jẹ́ ìyàwó. Ntẹ́yin náà ó sọnu. N ò fẹ́ bẹ́ẹ̀.
5: Ẹ ní sùúrù. Ẹ kó owó sọ àwọn ọmọ lẹ̀. Ẹ jẹ́ ìyàwó ọmọ.
0: Àmì.
5: Ṣé ẹ rí ìgbà tí sọ ọmọ yẹn bá jí tán? Wọn ò ní pẹ̀lú mí ìsìn yín.
1: Àmì.
5: Ṣé wàá ní ìrèkú lórí àwọn ọmọ ojú ọkọ yín sọ?
1: ni o
0: ma fọkan si o
1: se ti gbọ se ti gbọ o e we ni te n gbeja te n ti tori e bebe
0: yes sir
5: baba adibo
0: yes sir
5: baba adibo
0: yes sir
5: ko e te san wo su omo mo ka yin mo bi te ti mo bi ni je se bi ti kan le so nibe
0: Esi to buru nbe. Esi to buru nbe.
1: O lo le nisin.
0: E mo pe
5: o ti ba ese wa n so lu ti ese so lu sku awo.
0: O kunu la n gbe tode. O kunu la fi n gbe tode.
5: Eni?
0: O kunu la fi n gbe tode.
5: Lo obi ate lo mu.
1: Ah, eseun.
0: So that you
5: can check out.
1: Ewo, won tun tu asire yin. Eyin ti mo eleyi o. Won tin tu asire.
5: Mo ri yin. Asiri yobo.
0: Amen.
5: Asiri yobo. Oda.
1: Oda.
0: Esigo. Esigo sa.
1: Pekele, pekele. Lo ba
0: to. Sorry.
1: E ma wule foro bo nto so mo yi o. E ma foro bo mo le.
0: Eni
1: o so wo lowo yin. Ni bo le 350,000. Ibi to fi so pe se mo pe mo nso fun mo ke fi na. Ah ah o leda leda mo mo sun o. Mo sa n ke fi. Ni bo le 350,000. Eyin rowo 50,000 nu leyi.
0: Eleda wo ni
1: o. Se ri bag awon mo won o ti ra. Bata bata won ta awon mo mi ti wo lati bi odun meji seyin gbogbo e bayi lo ti si lo ti je. Ebi mo si ra fun won won o ti ra yun eyin lowo ere ra bi abi kina so npe ra ah ba de bo ebe ru olohun
0: je bo so toro
1: o ti to ba ti je pe mo te so le mo so je bo so toro ebe ru olohun
0: o toro temi o bo so lile sori gbo bo se ho bi gba ti ero agbade ero ba pariwo
1: emi o o toro mu so
0: fun yin
1: awon okunrin egbe yin no nba yin so re egbo
0: oro ti won le so ni pe bo yo ba temi sori ore re ti simo le ole oko to wa lo mu
1: ko simo lo ni oko o omo lo be se graduate je ko ti wa na wu o kawe gboye ni e lo e kuro le jare oruko yin ati bi ti e ti
0: pe wa na ka kankan
5: hello
0: yes sir
1: kuro le
5: mama debo
1: e o baba mi o
5: olorun se ko rashiri lo se je ko iki lo ye je te ni tori
1: e mo se o
5: ori eni to ma seri e ko wa to seri fun
1: e
5: iyen lo fi ye ko tete ya fade mo won mo e ma duro de oko baba baba gugu aye mi o
1: oruko baba won na nje
5: se ori duro se ori lati ko ti won ko ri eyin iya na na omo koko ma mo yes se ori iwo file je o ma se ma se omo ma sojo fun omo
1: ewo
5: to teni iya debo awon omo laju fi se pon riran won sojo olorun go amu kon sojo fun e won to ba di foto nu se so that is it ile je o ma mu ko ti je o ma mu green pot
1: ki
0: o la fi
5: ma mu
0: o la fi lagbara
1: e se turo won lagbara si eri pe won tun kisi ni e ju e ji o lo ya ni ko de ni
0: je won bo so toro je won bo soro je won bo soro
5: je o ma mu green pot ki kiri
1: emi o le gowo yi le o
5: ba ta kuku ah o da mo se gbo so ba si le awon omo e won wa ri pe omo e ma so ani mommy e lowo e de se bayi fun wa e de lo kowo raso a so fun de ma du
0: won ma je leti je kan ni
1: emi
0: ma je leti je kan
1: emi eyin kan eyin kan baba baba rere baba ke
0: nipa to tele o lara didi
1: se ri gbogbo bo ti baba adebo
0: gbogbo bo
1: ti nkan fun yin le npa re e je
0: gbo soro awon ore ti won tele ki o so fun mi melo nu won lomo won kawe
1: se bi kan la fe lo se graduation lomo re ta fe ra so
0: ba fi yobo se eti omo odun 12 ti ku re ti yo bayi
1: rara iyun nko e mo yun omo ya ro fi ani mo pe e mo yun
0: o re ebi ti won na fe fa won mo re se
1: awon omo mi o graduate eyin le si sanwo re be fe be ko
0: ta so yi
1: eyin le sanwo e ojo ti e gboro si
0: won omo odun melo mo fe wo gan
1: ba de bo e gboro e mo ba se ri pe si mo ti tu le bayi e ti sale mo ran lu e lo sile
0: ni
1: de mo se na nu
0: o wo
1: le ke dowo le
0: awon mo le bi editor baba de to ba le toju e wa fun oni mo mu nko
1: Ni suru.
0: Ka so pe o ti
1: igba mo ba ya yin gba o le da pada ejo e so ka wo yan gbo
0: sori to ma sele ni pe to ba ti ko wo nfun me eh a ma wo bi osupa me osupa me jo
1: kini osupa
0: osupa me jo
1: ah si la yo osupa calendar ni e we wo ri phone ni
0: na wa bi ose bi meta
1: ose bi meta
0: eh owo yan ti de awon customer mi kan je lowo
1: o
0: ni mo nireti
1: igbe ba lowo lowo iyun mo ba bi o ba si ni gbogbo araye mo mo
0: iba mo ni lona mo to
1: ti e e so yo ose meta ti wa o ti pe ju ehun fe mo
0: gbegbegbegbe
1: ko o fe mo mo tun fe ya yin e tun lo se mo osupa meta e se wo run si e lo e kuro le jare
5: hello
1: oruko ya bi ti e ti pe wa
5: emi na ni
0: yes sir
1: jare
5: e mo ko wo fun baba adibo
1: e seun o ti tan nu
5: e lo san wo school ke de gbari chiki sowo
1: tun ni san wo school ah
0: ele yo omo we ko mo kankan
1: mo ro bon fe so
5: pe ni baba de bo lo so wo
0: ah awa ta le lo so wo le awa ti da mo awa gba
5: je
1: o le se o da le se o
0: a ja lo ma lele iko ni su a ja get ni o le ile nke
1: mo sa mo bo se bi n ba le stamp mo mo bo tin te ka ni bank e ja mo ro kro
0: mbe lo ro waju ile iwe awon mo
1: lori oro yi
0: so le da koja nbe
1: emi mo ajaro
0: bo so lori maruwa omo le ko lese
1: ba de ba e mo wori
0: ibi oro de duwo yi
1: e mo wori yi ti se nbe enu mi
0: ibi oro de duwo yi
1: ti se nbe enu mi
0: wale ko kowo ye fun mi ke to da siro fun po ba da sita ni se
1: ti se nbe enu mi
0: o je ti se nbe
1: enu mi
0: kowo ye fun mi o a je be ma lo fo
1: kowo ni edisi e ni suru e je kan bodu wo lo wa
0: ma je ko mo.

0: ó dàbí eré kì í ṣe
1: eré
0: o bẹ́ẹ̀ ni ó dàbí àwàdà kì í ṣàwàdà ń ta ọ̀rọ̀ sọ yìí lásán kódà ẹlòmíì inú ilé wọn wọn ti bára wọn fà gidi ni
1: kódà ó kò ní fífà gan ọ̀rọ̀ wọn gan ti di fíìmù
0: ó ti di fíìmù
1: ọgbọ́n bàbá mi kan á ní fíìmù bẹ̀rẹ̀
0: season film
1: tí wọ́n ti bẹ̀ sórí àsìkò táwọn ọmọ bá wà nù ọlùdé yẹn gbogbo wọn jọ ọmọ ẹjọ inú wọn máa dùn ọmọ ṣe mùkúlùmù kẹkẹ tó bá ti dìgbà táwọn ọmọ fẹ wọlé ìrònú wa sórí àgbà kò dùn ṣùgbọ́n béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ṣé lásìkò tí ọba sáfẹ́rẹ́ fọkọ lórí ọ̀rọ̀ iléèwé àwọn ọmọ sọ yẹ kí ìyàwó ràn lọ́wọ́ ni àbí kò yẹ kó ràn lọ́wọ́ àbí ọkọ nìkan lọ yẹ kó dágbé ó ní ìdí kan tí mo fi bèrè bèrè láàrin yẹn o
0: ṣẹ́ẹ̀rì ní
1: ìwọ gẹ́gẹ́ bí obìnrin
0: olùrànlọ́wọ́ la jẹ́ fún ọkọ wa ẹ̀yìn bó bá dàbí pé ó fẹ́ kù díẹ̀ káàtó tọkọ ń gbé tó fẹ́ fì síbì kan kò yẹ ká jẹ́ kó jábọ́ kó tó lè pa jọ gbé ó yẹ ká jọ gbé náà ni gẹ́gẹ́ bí obìnrin tó sì mọ̀ tán tó sì ní lọ́wọ́ ṣe mọ̀ pé àwọn obìnrin míì wà tó ṣe pé ní tilẹ̀ tán náà wọn ò ní lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n mọ̀ pé ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n nítorí ìwà ọwọ́ ọkọ wọn náà fífẹ́ ṣe ẹ má wọkọ bẹ́yìn lẹ lọ mọ
1: ìkankan tí mo tiẹ̀ wá fẹ́ fi kọ́rọ̀ tó sọ ni pé ṣe rí obìnrin tí ń bá ń wo ìwà tọkọ rẹ̀ ń wù tọkọ yìí sáwọn ọmọ ẹ̀ ọlọ́run má jòjì ìyàwó alẹ́
0: o bẹ́ẹ̀ ni o
1: ìdí àtitumọ̀ ni pé kẹ́ni kan ṣáàti ṣe ni ìgbà míì wà téèyàn ó rò pé baálé mi yìí o abádigbẹ́rù ni o tí ó sì tí á wà wọnú ìgbéyàwó tán tí ó di ojú mi ìgbà míì wà tó sì jẹ́ pé ìyàwó wa tá a wò yìí o abádigbẹ́rù olùrànlọ́wọ́ mi ní ọ̀jẹ́ o tí á wà wọnú ìgbéyàwó tán tí ó tún di nǹkan míì ṣùgbọ́n ni ọlọ́run bá ti fi sí lọ́wọ́
0: wọ́n
1: gbárùkù táwọn ọmọ o
0: ṣe é rí ọjọ́ ọ̀la wa làwọn ọmọ yìí jẹ́jẹ́ jẹ́jẹ́ kú làwọn ọmọ yẹn wà lóde ọ̀run àwa la pè wọ́n sálẹ̀ ayé and àwa gangan ló yẹ ká mọ tó yẹ ká bá a bá ṣẹ̀tọ́ lórí àwọn ọmọ ẹlẹ́dàá bí wá.
1: Sọ wá rí ẹlẹ́dàá nìkan tó wá kọ̀. Ọjọ́ iwájú gangan ọlọ́run má jọ mẹ́hẹ fúrù dílé
0: bẹ́ẹ̀.
1: Ìdí tó fi máa mẹ́hẹ ni pé àwọn tó ń kó owó lọ bára sọ. Sọrí ibi tí ọ̀rọ̀ ẹlòmíì tó rí bákan dé jẹ́ ká sọ pé ó rí bákan. Bí ewúrẹ́ ọ̀rẹ́ rẹ̀ bá bímọ. Tí a bá sọ pé àwọn máa sọ o, àkàrà làwọn mú o, yóò lọ rà.
0: Tí a
1: bá láti ẹ̀ wọ́n pamọ́ o, àwọn fẹ́ máa sọ o,
0: ìlọrin
1: rà. Afẹ́fẹ́ yẹyẹ ni ó sì ní gbèdéke. Àkókò ń bọ̀ tí ò ní ságbára mọ́, òun ti ń gba yìí lásìkò ìgbà yẹn. Ipò bá dàrin kan kò ní sísàwáwù rẹ̀ mọ́, ó gbọ́ ò ní gba yìí mọ́.
0: Kò tiẹ̀ sí yìí nínú pé ọmọ rẹ̀ ò tọ́jú ẹ̀, ó wá ń ṣe kí ni òun ṣafẹ́fẹ́ yẹyẹ níta.
1: Ọmọ tí ó wà tọ́jú rẹ̀ lọ́jọ́ iwájú.
0: Ó wá fi ilẹ̀ ńlé kò tiẹ̀ rí tiẹ̀ rò. Kò sí yìí tó wà mẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká tún sọ báyìí lọ́nà míì. Àwọn bàbá kan wà tó ṣe pé tó bá ti jẹ́ pé kán dánwọ́ sí ìyàwó wọn tàbí tó bá ti dọ̀rọ̀ ọmọ wọn sàsẹ́yìn wọ́n sún kìíní. Èmi ti gbọ́ tọkùnrin kan sọ pé wo bó bá kú dọjú alẹ́ ìwọ làwọn ọmọ yóò tọ́jú wọn ń bóbìnrin sọ bẹ́ẹ̀.
1: Ìwọ náà ṣàkíyèsí pé irú bàbá tí ń ronú èrò yẹn elérò kúkúrú ni. Bàbá tí bá sọ wípé ẹ̀yin obìnrin kúkú ń jèrè ọmọ. Èrò tó kù díẹ̀ káàtó ni. Ta ló sọ pọ́kùnrin ò lè jèrè ọmọ.
0: Jèrè ọmọ bẹ́ẹ̀ ni.
1: Àjọ jèrè rẹ̀ ni. Ká bá jọ tọ́jú ẹ̀ àjọ jèrè ọmọ ni. Ṣùgbọ́n kankan tèmi máa ń sọ ni pé ìhà tó bá kọ sọmọ lọmọ kan sí ọ.
0: Téèyàn
1: bá bímọ márùn-ún kì í ṣe gbogbo wọn náà ni ó fi kórira yàn. A sì rí mélòó kan tó jẹ pé wọn mọ pé bàbá wa ó sì gbìyànjú fún wa mọmọ wa ó sì gbìyànjú fún wa kí ló dé tá a ṣe dókoòwò lórí àwọn ọmọ yìí ká lè jèrè wọn lọjọ iwájú gbogbo àwọn bàbá tó jẹ pé fìgò kan jẹlẹ ẹ jẹ máa rò dáadáa o ṣe rí gbogbo tá a mú kí lénìí yìí èmi ò sọ pé kò dáa o mi ò sì tabùkù yín sọ pé kò dáa sọ pé kò dáa ṣùgbọn ẹ já tọjú àwọn ọmọ yìí o nítorí ọjọ alẹ wa àwọn ọmọ yìí ó ní àpẹẹrẹ wa fọjọ iwájú káwọn èèyàn mọ sọ pé ọmọ lágbájá ń bọ
0: iyì tí ẹ ní ebi iyì ní kó bìrì ọmọ rẹ kó mọ bọ kó mọ ní ọmọ mi rè ẹ wo ní tó ti gbé ṣe nílé ayé rè é iyì ní inú òbí gan yóò dùn ọlọmọdé àbímọ àríbanújẹ àwọn ọmọ àrídunú ló yẹ ká máa bí ká sì máa tọ bàbá sì fẹ ká máa rí wọn kí ni wá máa dùn ọwọ àwọ òbí ló wà.
1: n bọ̀ bá tiẹ̀ ti di pé wá pé bàbá lágbájá ṣe ẹ̀gbọ́ kan ti mọ ọmọ yín bẹ́ẹ̀ ìlúkulù wọn lù ú báwo ló ṣe máa ń rí lọ́kàn wa báwo ló ṣe máa rí ṣe rí ọmọ tá a kọ́ tá a tọ́
0: yóò
1: gbélé tá a kọ́ tà ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa ẹ jẹ́ ká fọwọ́ sowọ́pọ̀ ẹ jẹ́ ká tú àwọn ọmọ yìí nítorí ọjọ́ iwájú wa ni o kì í ṣe torí táwọn ọmọ yìí nìkan
0: o
1: nítorí tiwa gangan
0: ni
1: àsìkò iléèwé àwọn ọmọ yìí ti fẹ́ bẹ̀rẹ̀ bàbá ẹ̀yin bàbá wa àtìyá wa ẹ jájọ fi mọ̀ sokan a jo fi mo sokan ibi owo ba wa ja wa jade laarin ara wa ta wa momo pe e mo fe lo fun raja kilo de ta kuku fi owo oja yen ka fi tojo waju awon mo yin
0: ka che gege bi abi amo to to lokunrin ati lobirin emi amo yan dada lokunrin na abi amo na ni gogo wa
1: oko re mu fi gojele iyan oko bawo ni awon mo yo se pada si lewe bawo ni won se fe pada
0: be ni
1: ta awon mo yo fi ni deru eyin
0: ara bagi ara so ara elomi omo mi bayi ipele mi to tun lo owo tu gasi o ko bo isi ele to ba ti e ma kokko ra nbe e kan ti e fi kokko wole lo se ti bo e dakun tori olo e je afowo we wo ka do fowo so wo po ni kokko
1: o ti e je dare kan po mba ri ore mi kan ore mi ko o ore mi ko sugbe je so po ore mi na ni wa nsoro kan o di e wo a je ti laye ka wo mo se faji lo ta won ni yen o ka wo mo se faji omo kan soso lo le ran lewe
0: ah
1: awon omo yoku
0: laye ta wa
1: bi omo dun mewa omo dun mejo awon yen o lo lewe kankan awon yen wa npe sakiyesi ah o ni kiloku ta won olo lomo laye omo 50 years o ni kiloku ta won to ba le mi ohun o ni gun to mo ba wa lo se lele mi gugun bawo ni o ti se loju ale okanu elekeji ni pe awon omo yi ti won o kawe yi ti won o kose so fun mi to ba iruse kiloro pa awon yen le da lojo wa
0: won lomo ta ko o le gbele ta ko ta olomo je on dida kuda
1: baba wa lawon kan da gboro oru bawo lo se ma ri lokan re e da po e ja fowo
0: e wo e tete so ka mo role
1: nitori ijoba akoko wa
0: nitori ijoba akoko e ba pin ba da ko yin le kan si
1: so eyin ara le awo mo fe yi se lodun lagbara olorun awo to pade lose to n ba bibo to ni
0: be ni o do se tin bo
1: o me ekiti
0: o mo gbo mo so
1: e ma wo ri awo gba o a ti gba o a ti gba o to patapata se ka ko su lo be
0: o mo gbo mo so ajile tin ni
1: ka to gba ko su lo be
0: e mo wo tin ba da ko mi ba da ko adugbo mi won mo
1: e mo la adugbo re won ti e da ko
0: so fun yin da ba ti
1: leye to lawo eyan ara lebi lo dan do sejo mo dejo bi loruko temi a ma pade lo se to nbo
0: so ope pataki lo gbogbo eyin ti e pe wa atawon to je pe nigba ta tu da ipe duro won si tun pe gbogbo e la ri o adupe lowo yin e dakun e darapo mo wa ni ose ti nbo fun akotun eto ebi alayo lori ikanni kanga gbomogbe wells radio 89.3 fm ope pataki lo lowo boti bi fun sa ti awayi e baba henry jeje awon na gbe otike awon na gbe oke gbe nle e o ko temi oyipada o temi tope akin ko le aya akin omomo logbomoso ajile to dogun bi to tin jeka to tun mu ko yogan lo so pe lase edumo e titi ose tin bo won ni fi wa sawati o dabo

Eka lo, aseku shela taro, ako jo po yiro yin lewa, la mwa funye, la le to ne, la ti kone kongad bomodbe, 89.3 FM, ele iti akale si yo popuna la fin avenyu, olu yo li estate in le badan. Ade da mola, olu ide, lo nuro yin shaju, edba won koko to wa, neno yiro yin no. Ijoba apapo orile de Nigeria ti sa iroyin to ni se pelu mimo gba owo oto fa omo ile Nigeria ti an fe gba iwe irinna lati le gese. Ajo eleto idibo ile wa Nigeria INEC sise loju awon eto oro tun siwaju eto idibo gbogbogbo odun 2027. Eruvai lo ti lagbe ikilo si ti en sise minister for eto abo lele de Nigeria Christopher Musa. Ile iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣiṣẹ́ lójú àwọn ẹni bíi fàpùsùn kan ilé tí a pe wọn ni a ń ṣe ìfàyàwọ́ àwọn ọmọ kéékèèké tí a sì dóòlà àwọn ọmọ bíi 17 lọ́wọ́ wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Makinde ti kọ ìdápadà owó ìrànwọ́ orí epo tó sì dábàá àwọn ìgbésẹ̀ míì látàrí àwọn tó ní ṣe pẹ̀lú epo rọ̀bì ńlẹ̀ yìí. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sá ìròyìn tó ní ṣe pẹ̀lú gbígba àfikún owó lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.

eléyìí tí wọ́n fẹ́ gba ìwé ìrìnnà àgbáyé nílẹ̀ gẹ̀ẹ́sì lábẹ́ ètò ìrànwọ́ pàtàkì ilé ìtúnlọ lọ́wọ́. ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn ìkànnínú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípa ìdádúró àti ìṣòro tí wọ́n kojú láwọn ilé iṣẹ́ tí wọ́n ti ń pèsè fún ètò ìrànwọ́ náà nílẹ̀ gẹ̀ẹ́sì àti ilẹ̀ manchester. mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé olúbùnmi túnjí òjò kànmínú lórí ọ̀rọ̀ náà tó wá fi dá àwọn ènìyàn náà lójú pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti yanjú àwọn ìṣòro tó ní ṣe pẹ̀lú ètò gbogbo ọ̀hún. nínú àtẹ̀jáde kan tí ẹni tí ṣe aláwọ̀ Babátúndé tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún mínísítà ọ̀hún gbé jáde lónìí, wọn ni mínísítà ṣàlàyé pé wọ́n ṣe ètò ìrànwọ́ náà láti fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì láǹfààní púpọ̀ láti bèrè fún àwọn ìwé ìrìnnà wọn lẹ́yẹ-ò-sọ́ka. iléeṣẹ́ náà wá ṣàlàyé pé àwọn ètò ni wọ́n ti bẹ̀rẹ̀ fún ìwé ìrìnnà náà, wọn ni wọ́n gbọ́dọ̀ san àwọn owó tó jẹ́ ti ìjọba nìkan, èyí tó sì jẹ́ $50 péré fún àwọn ìwé ìrìnnà ọlọ́dún márùn-ún àti $120 fún ìwé ìrìnnà ọlọ́dún mẹ́wàá, yàtọ̀ sí owó tí àwọn ilé ìfowópamọ́ yóò yọ gẹ́gẹ́ bí owó iṣẹ́ tiwọn.

Orílẹ̀-èdè wa Nàìjíríà ti darapọ̀ láti mú kí àmójútó àwọn alákòóso ìjọba àti bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso owó ìjọba túbọ̀ lágbára sí ní gbogbo ilẹ̀ adúláwọ̀ nípasẹ̀ ètò ìdàgbàsókè aṣáájú fún àwọn òṣìṣẹ́ ìjọba gíga tó ń kópa nínú àtúnṣe ètò ìṣàkóso ìnáwó àti ìṣúná fún àwọn ìjọba lórílẹ̀-èdè gbogbo tọ̀rọ̀ kan. Àjọ tí wọ́n pè ní African Capacity Building tó ń ṣe ètò náà pẹ̀lú àtìlẹ́yìn Gates Foundation wọ́n ló wá láti mú agbára ìṣàkóso àwọn òṣìṣẹ́ ìjọba pọ̀ sí kí wọ́n sì lè máa pín ìmọ̀ àti ìrírí láàrin ara wọn gẹ́gẹ́ bí àwọn aṣáájú nínú ìṣàkóso ètò ìṣúná ìjọba nílẹ̀ adúláwọ̀. Nàìjíríà àti orílẹ̀-èdè Tanzania darapọ̀ mọ́ ẹgbẹ́ kejì nínú ètò ọ̀hún nígbà tí ilẹ̀ Ethiopia tó di orílẹ̀-èdè kẹsàn-án tí yóò láǹfààní àti kópa nínú ìṣíkẹta àwọn ètò yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí àwọn oníròyìn rí gbà akọ̀wé fún àjọ ti ACBF Mahmadou Bété wọn ló ṣàlàyé pé ètò náà ó ní kò dá lórí ẹ̀kọ́ ìmọ̀ iṣẹ́ lásán tó ní ó tún ní àyẹ̀wò ara ẹni ètò ìdàgbàsókè ẹlẹ́nìkọ̀ọ̀kan ìtọ́sọ́nà àti fún àwọn tó níṣe pẹ̀lú kálukú àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pípé ètò ìmọ̀ láàrin àwọn alákòóso ìrànlọ́wọ́ ìmọ̀ iṣẹ́ àti lílo àwọn àpẹẹrẹ gidi láti wọ ojútùú sí àwọn ìṣòro tó wà nínú ètò ìṣàkóso ìnáwó ìjọba lórílẹ̀-èdè kò wà. Àjọ elétò ìdìbò olómìnira lẹwa INEC ló ti gbé ètò iṣẹ́ tuntun kan kalẹ̀ láti ṣètò ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà àti láti lè mọ àwọn ìṣòro eléyìí tó ṣeéṣe kó wáyé lásìkò ìdìbò náà kó tó dé. Ètò tuntun náà dá lórí ètò àbójútó tó ń ṣiṣẹ́ ojú ọjọ́ èyí tí yóò jẹ́ kí àwọn olú ilé iṣẹ́ àìjọ náà kí wọ́n lè máa tọpinpin bí àwọn ọ́fíìsì rẹ̀ ṣe múra sílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ 36 àti olúlu lẹwa Abuja. Alága àjọ tọ̀rọ̀ kan jẹ́ Àjàmú Pìtàn ló kéde ètò náà lásìkò tó ń ṣe ìpàdé ọlọ́jọ́ méjì kan fáwọn akọ̀wé ìṣàkóso àjọ INEC ní ìlú Èkó. Àlẹ́ṣẹ́ náà tún ṣe àgbékalẹ̀ ohun èlò fún ètò iṣẹ́ àwọn akọ̀wé náà eléyìí tó dá lórí àkọọ́lẹ̀ tí yóò máa pèsè ìròyìn kánmọ́nkíá nípa bí àwọn ọ́fíìsì wọn ṣe ń múra sílẹ̀ ní gbogbo agbègbè àti ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ètò náà ni yóò sì sopọ̀ mọ́ àwọn ibùdó àmójútó àti àtìlẹ́yìn ètò ìbò ilé-iṣẹ́ náà kí ẹ̀ka náà lè máa bójútó àwọn ààyè pàtàkì nínú ìmúrasílẹ̀ fún ìdìbò títí kan pínpín àwọn ohun èlò ìdìbò àti ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ wọn. Àwọn òbí tán ṣàlàyé pé ètò náà ó ní láti mú kí àjọ náà gbaradì fún ìṣàkóso ìdìbò eléyìí tí yóò máa ṣàkíyèsí àwọn ìṣòro kíákíá kí wọ́n sì lè yanjú àwọn ìṣòro náà kí ó tó di ohun tí yóò farúkè rúdò lásìkò ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2027.

ẹni tó ti gbà kàrí jẹ gómìnà ní ìpínlẹ̀ kaduna malam nasir el-rufai ó ní apẹ́ òtí ń dúnkòkò nípasẹ̀ ìgbẹ́jọ́ tako ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà ọgágun fẹ̀yìntì christopher musa lórí àwọn ọ̀rọ̀ kan ilé ìtàpíọ̀sọ lásìkò tó ń kópa lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lẹ́nu lọ́lọ́yé ẹnu lẹ́tà kan ilé ìtàpíọ̀ni ọdígbà látọwọ́ àwọn tó jẹ́ aṣojú fọ́rọ̀ ilé ẹjọ́ ìyọ̀n tí el-rufai tẹ̀tí ń pè fún kíkó ọ̀rọ̀ ẹni jẹ àti mímọ tọrọ àforíjì tó ń ti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àtọ́jú àìrímọ jẹ́mìíṣó ilé ìtàn gbọ́dọ̀ dáàbò bò wọ́n ní lẹ́tà ọ̀hún ilé ìtàn fi nǹkan ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun ló wá láti gbọ̀ngàn ibi ìgbẹ́jọ́ ti hupongapan ló kọ ẹni tí í ṣe olùpẹ̀jọ́ náà ìyọ̀n el-rufai wọ́n pé àwọn agbẹjọ́rò el-rufai wọ́n ní apẹ́ kanminú lórí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi eléyìí tí a pé wọ́n ní ọ̀gágun fẹ̀yìntì náà sọ nígbà tí ó ń kópa lórí ètò kan lọ́jọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 níbi tó ti ṣe àmẹ́nuba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésùmọ̀mí ìpànìyàn wíwọlé àti sísan àwọn owó ìtúnisílẹ̀ eléyìí tó sì jẹ́ wípé ọ̀dà el-rufai nínú àwọn tí a pín láǹfààní àti wà nínú ìgbọ́nà ìṣàkóso ètò náà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ kaduna wọ́n pé àwọn agbẹjọ́rò náà ló ṣàkàwé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ eléyìí tí a pín wọ́n sì mọ̀ọ́mọ̀ láti fi tapo sí aṣọ àlà ẹni tí í ṣe oníbàárà wọn àwọn agbẹjọ́rò náà òní apẹ́ wọn ti wá fún ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ ètò ààbò náà àti àwọn aṣojú rẹ̀ ní wákàtí 24 láti jẹ́wọ́ wípé àwọn ti láǹfààní àti tẹ ọgbà lẹ́tà àti fi ránṣẹ́ nígbà tí wọ́n sì fún wọn ní gbèdéke ọjọ́ méje láti ṣe àkọọ́lẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tí ń ṣe èsì pàápàá jùlọ títọrọ àforíjì lórí ọ̀rọ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ oníyàpíyàn ti ṣiṣẹ́ lójú ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ẹni bí fàkùnsùn kan eléyìí tí a ń lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti mẹ́ran fi ẹ̀yìn pọn àwọn ọmọ ọlọ́mọ eléyìí tí a yóò sì tawọ́ kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan. Wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé lórí àwọn ìwádìí ọ̀nà kìnìún eléyìí tí a ṣe eléyìí tí a pe ó sì bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí ń láǹfààní àti tàwọn lólobó èyí tí a sì láǹfààní àti kẹ́fín lórí ìṣọwọ́ṣiṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan eléyìí tó tayọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a wà nínú rẹ̀ yìí ìwádìí ọ̀nà kìnìún ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti láǹfààní àti dóòlà àwọn ọmọ bíi 17 tí wọ́n sì fọwọ́ òfin gbé àwọn afurasí méje níbi tí wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ bíi 6 òní pé wọ́n ti jẹ́lọ̀ nípè lákàtà àwọn ẹni ajínigbé wọ̀nyí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Abimbola Olúgbenga òun ló ṣàlàyé pé ìwádìí ọ̀nà kìnìún tí wọ́n ṣe òun lọ pé ó ṣe àpàtẹnujẹ́wọ́ láti mọ bí àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe ń ṣọwọ́ ṣiṣẹ́ ìjọ sì ṣe ìdánimọ̀ ọ̀rọ̀ títà àti ríra àwọn ọmọ ọlọ́mọ àti àwọn ìgbésẹ̀ ọ̀daràn míì eléyìí tí wọ́n pè àwọn ẹni ibi náà tí wọ́n ń wò. Ẹtí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement ìyẹn APM tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló ti kọ àbá kan tó ní ṣe pẹ̀lú ìdápadà sísan owó ìrànwọ́ lórí epo nígbà tó sì ń pè fún àwọn ọ̀nà àbáyọ míì nípa èso tó ní ṣe pẹ̀lú bí wọn yóò ṣe máa sọ̀rọ̀ àwọn epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà àti nípa ṣíṣe àdínkù fún bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa rí epo pẹtiró rà. Mákindé tó sọ̀rọ̀ yìí lónìí lásìkò tó sọ̀rọ̀ níbi ètò ìṣiṣẹ́ lójú àwọn ọ́fíìsì ibi ìpolongo sí ipò ààrẹ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APM ti ń bẹ nílùú Àbújá. Ó ṣàlàyé wípé àbá náà òní pé ó jẹ́ ìpè lásán láti mú ìdápadà àwọn ìgbésẹ̀ àti ètò ìṣàkóso tí a ti ń ṣe láti ọ̀pọ̀ ọdún wá lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n eléyìí tí wọ́n ní kò ṣe àǹfààní kankan fáwọn ọmọ ilẹ̀ yìí ṣùgbọ́n tó jẹ́ kó di mímọ̀ wípé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ ẹbu ìfọpo lábẹ́lé òun ló ṣe kókó ṣe pàtàkì láti ṣe àmúlò àgbéǹde fún láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tayọ ipò tó wà. Ó ṣàlàyé pé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ni ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu òun ló kéde yíyọ owó ìrànwọ́ orí epo lásìkò ètò ìtẹ́wọ́gbà ọ̀pá àṣẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó sì ń ṣe àmúṣẹ ètò ìpolongo àti ìlérí tó ṣe lásìkò ìpolongo ìbò rẹ̀. Wọ́n pe ìlànà yìí èyí tó ti wá ṣe àkóbá lóríṣiríṣi fáwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan rírà àti títà fáwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ẹni tí í ṣe ẹgbẹ́ òṣèlú ìjọba tí ó ń bẹ lóde lásìkò yìí tí ẹgbẹ́ òṣèlú APC ń darí rẹ̀ òní ń tẹ̀síwájú láti máa ṣe àgbékalẹ̀ àwọn nǹkan kan ilé tó ní ṣe pẹ̀lú àwọn àǹfààní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń láǹfààní àti sọ ládùn ọ̀rọ̀ yìí.

Ilé ẹjọ́ tí ó gba awuyewuye lẹ́yìn ètò ìdìbò tó wáyé sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Oníyanpiyan ti ṣe àkójáde àwọn ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Eléyìí tó wá látọwọ́ ẹgbẹ́ òṣèlú Progressives Congress APC àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Eléyìí tí wọ́n pinyan péjọ tako àtúndì ìbò. Eléyìí tó gbé gómìnà Adémọlá Adeleke wọlé gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n pé àwọn ẹ̀sùn yìí, eléyìí tí wọ́n tẹ̀ jáde sí ojú pátákó ní olú iléeṣẹ́ àjọ tí yọ́pẹ́ yóò gbọ́ awuyewuye náà nílùú Ọ̀ṣọ́gbó lónìí. Òní a pe wọ́n ní ìgbésẹ̀ yìí, òun ló ti wá ṣe àlàkalẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìgbẹ́jọ́ tí ó tẹ̀lé ètò ìdìbò tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ìgbésẹ̀ yìí òun ló wá ṣe ìfìdímúlẹ̀ látàrí ọ̀rọ̀ tó ti jáde látẹni tí ṣe akọ̀wé fún ìgbìmọ̀ ìgbẹ́jọ́ náà Pefe Belmore nígbà tó jẹ́ kó dìímọ̀ pé gbogbo àwọn ìpẹ̀jọ́ tí ẹ pè yìí òun ló wáyé látàrí gbogbo bí àwọn kọ̀ọ̀kan bí wọ́n ti ṣe ń fi àìdùnnú wọn hàn lórí ètò ìdìbò náà. Belmore ló ti ṣàlàyé tẹ́lẹ̀ fáwọn oníròyìn wípé gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìpẹ̀jọ́ ọ̀hún òun ni wọ́n láǹfààní àti gbé sójú pátákó kó tó di pé ọ̀sán òní yóò dé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC àti PDP òun ni wọ́n láǹfààní àti péjọ tó ako ohun tó ní ṣe pẹ̀lú àtún ìdìbò eléyìí tí èsì rẹ̀ ṣe àfilọ́lẹ̀ àti ìdápadà Adeleke gẹ́gẹ́ bí gómìnà láti ṣe sáà kan sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ̀ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sẹ́ ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn àfikún owó kọ̀ọ̀kan ilé tó ní ṣe pẹ̀lú ọmọ Nàìjíríà tí wọ́n yóò máa láǹfààní àti gba ìwé ìrìnà ìrìn àjò sí òkè òkun eléyìí tí wọ́n pe wọ́n fi ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣe ibùgbé lábẹ́ ètò ìlànà tuntun kan eléyìí tí wọ́n pe wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Bákan náà làmọ àfòyín pé àjọ elétò ìdìbò olómìnira lẹwà INEC ni wọ́n ti ṣiṣẹ́ lójú àwọn ètò ìṣọwọ́ṣiṣẹ́ ọ̀tún eléyìí tó wà láti ṣe àgbérò ìgbáradì wọn àti ṣíṣe ìdámọ̀ àwọn àdójúkọ kọ̀ọ̀kan ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tí ó wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ làmọ àfòyín pé ẹni tó ti gbà kẹ́rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna Mallam Nasir El-Rufai òun ló ti dúnkokò lágbọn ètò ìgbẹ́jọ́ ta kwẹntí ṣe mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ọgágun fẹ̀yìntì Christopher Musa lórí àwọn ẹ̀sùn àti àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ tó sọ lásìkò tó ń kópa lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan. Bákan náà làmọ àfòyín pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti ṣe lójú ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ẹni bíi fàpòsù kan eléyìí tí ọwọ́ iṣẹ́ bí wọ́n ní ṣe pẹ̀lú jíjí àti mímọ fẹ̀yìn pọn àwọn ọmọ ọlọ́mọ jáde káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti kọ àbá kan tó ní ṣe pẹ̀lú ìdápadà owó ìrànwọ́ lórí epo nígbà tó sì ń pè fáwọn ọ̀nà àbáyọ míì nípa ṣíṣe ètò rírà àti títa àwọn ẹbu ìfọpo ṣíṣe àwọn epo rọ̀bì àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àdínkù tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa láǹfààní àti ra epo pẹtiró nílẹ̀ yìí. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kúnlé Olówó. Ẹ̀mí gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wells Radio 893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóró ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olú èdè lémùrè náà wá sí ti gbọ̀nyín ẹ̀ṣẹ́ tẹ̀gbẹ́ ìkànnì kọ̀ǹga àgbọ̀mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, orun ayọ̀ làó sùn.

0: ọdún apẹ bá a bá se dọgbọn osù a kò láyọ ìgbà tọgbọn ọdún tá a bá ti dáhùn tó bá ti pé dọgbọn osù ilé ìta adá tó bá ti kò ẹni tẹmí rẹ bá ti wá rá kókó ọhún tó sì wà láyé wà láàyè dà kókó ọhún de dandan ó fọpẹ fọlódù ọmọ rẹ.
1: wọ́n bèbí yorùbá lónìí káàkiri nìkan jọ.
0: onípọ́jọ́ tá a bá dá ni kì í pé oṣù tá a bá dá ni kì í kó.
1: jọ
0: èyí tá a bá ti dá ó di dandan kó pè.
1: yorùbá
0: ó bá ti wá pé.
1: ká lónìí ká.
0: ó jẹ kọjọ ọhún pé tó sún ọhún kò láyọ.
1: sọ ìgbà
0: lójú náà wá pé tẹsẹ pé.
1: lọ́dẹ
0: kíkan kan ò pẹ̀ dẹ́nu wa.
1: yorùbá
0: ó tọ́ pẹ́ o.
1: ká lónìí ká.
0: ó jọ pẹ́ lọ.
1: fìrí wa ìrọ̀ àti bùnbà ọkùnrin wa gbọ́dọ̀ ká sọ dúró lára wa yorùbá lọ́gùn.
0: ẹ mọ̀ pé lé ayé tá a wà yìí ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà ni.
1: mo ní o.
0: ẹnìkan mi ọ̀hún bí àṣà èèyàn mi kan ọ̀hún nù ó pé òkú ń sunkún òkú.
1: yorùbá
0: lọ. ó túmọ̀ sí wípé kò sẹ́ni tí ò ní lọ.
1: bẹ́ẹ̀ni
0: wọ́n. wọ́n la jẹ́kú ń gbèsè. gbogbo wa la dágbádá kú.
1: ọmọ ẹ.
0: lọ́jọ́ kan lọ́jọ́ kan.
1: yorùbá
0: mọ̀. ọmọ là á lọ. àwáyé ikú kan ò sí nílé ayé yìí ẹ mọ̀ jà á fẹ̀ kọ́ taná lójú fúnra wa ẹ mọ̀ jà á pe pupa ká mọ̀ pé funfun ń dúdú fúnra wa ẹja rìn sàn.
1: yọjú mọ ẹrẹ ló mọ
0: wa. kò sẹ́ni tí ò ní lọ gbogbo wa la jẹkú ń gbèsè.
1: máa.
0: ṣùgbọ́n ohun tó ṣe kókó àti pàtàkì náà ni pé kí ni wọ́n sọ lẹ́yìn èmi àtẹ̀ǹgbà bá lọ tán.
2: ọmọ yìí.
0: bó o ní wọ́n ṣe po òsè lùsẹ̀mí ayé rẹ̀ ṣé wọ́n sọ nípa ti ẹni ti dáadáa ni. àbí ní dàkejì.
2: àbá.
0: àṣàlẹ̀ ètò ní bó ti gbànú o.
2: àmì àjọ.
0: mo fẹ́ sí wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ ká pe àárọ̀ àtọ̀dọ̀fin inú wa. ẹja ṣeré.
2: ọmọ
0: yìí. o lè bá a da.
2: ẹ̀rù.
0: ohun tá a bá ṣe lónìí yóò dìtàn bó bá dọ̀la o.
2: bá
0: ẹ sì mọ̀ pé.
2: àmì àyọ̀.
0: àwọn àgbàlagbà pé bọ́mọdé ò bá tàn yóò bá rọ bá. àrọ́ bá sì ré bàbá àtàn ni. ohun tí ìran kan ṣe tó wò pọ̀ ń ṣe òun mú jẹ. àrọ́ ọmọdọ́mọ rẹ̀ wọ́n ẹ̀ máa pa wọ́n ń tàn pé báyìí báyìí làwọn baba ńlá baba rẹ̀ ti lò lákòókò ògbà tiwọn. ẹsẹ̀ èrè kò lè dáa. ẹ̀jẹ̀ ń rí tàn rere pàtẹ ẹ̀ bá kú ò ń bẹ̀ tán bẹ́ẹ̀ bá lọ tán. ẹ̀yìn gbà tí èèyàn bá papòdà tẹ èèyàn bá yíṣẹ̀ tẹ èèyàn fi lé ayé ilẹ̀ tó lọ rè sinmi. àwọn tó bá wá ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fún èèyàn ká sì máa sọ̀rọ̀ yàn ní ti dáadáa pé a ò nínú rẹ lọ. èèyàn pàtàkì ẹni tó jẹ́ pé kèé fẹ́ kí èèyàn sunkún. aláàánú ẹ̀dá
2: èyí
0: ju olódùmọ̀rẹ̀. àwọn èèyàn sì máa kan sára sínú ń tọ̀ ohun tó dáanu o. ṣùgbọ́n kí èèyàn wá papòdà kó wá di pé wọ́n wá ń bẹnu àtẹ́lu táwọn èèyàn tún wá ń dúpẹ́ pé a mọ̀ dúpẹ́ ó ti lọ rò pé wọn ò ní lọ ni a sá dúpẹ́. àìyàn òun kù díẹ̀ káàtó. ẹ̀já yẹ̀ wá ọwọ́ wa wò. báwo ṣe wa.
2: lẹ́sẹ̀
0: tí mo bẹ̀rẹ̀ sí í wù níwà yìí.
2: lẹ́sẹ̀
0: tí mo fẹ́ fi ilẹ̀ bí n bá lọ tán rèé. kò sẹ́ni ó mọjọ́ tó dá o. ẹ mọ̀ pé kò sẹ́ni tó mọjọ́ tí ọjà ó yá. kò sẹ́ni jọ́ tó mọjọ́ tó ta ọjà ó tà jù. bẹ́ẹ̀ náà ni ò sẹ́ni tó mọjọ́ tí kálukú wó lọ o.
2: ayé lórí lónìí.
0: bó bá ti yá ó ti yánu o.
2: ìgbó.
0: kò sí dé kò sọ adájọ́ kan tí ó dájọ́ rẹ̀ pé ẹ dúró ẹ rì láàṣẹ ẹ wá nǹkan fìdílé ẹ mọ́ ti ṣe bẹ́ẹ̀.
2: ògbó.
0: ẹ sì mọ̀ pé wọ́n pé bí kú bá gbowó bó bá gbobì ni ṣe bá àbá fún un.
2: ìyó.
0: bó bá sì jẹran ẹran tó ní gbá lẹ́yìn gbágbágbá ló fẹ́ gbà ni ṣe bá àbá gbà àbá fà kalẹ̀ fún un. ṣùgbọ́n kò ní gbowó kò ní gbobi o. bákòókò ni kálukú bá ti tó bí ìgbà tí èèyàn bá wà nú ọkọ ni ó di dandan kó ní kálukú ó sọ kalẹ̀.
2: ìgbó.
0: ṣùgbọ́n ilé ayé tó wá.
2: lọ.
0: tó ṣe bó ti yẹ ò ṣe.
2: kó
0: o tọ́ nílànà tó jẹ́ ọ̀tọ̀. tó o rìn bó ti yọ rìn.
2: ìbá akọ́ dé yìí.
0: èyàn kò sí wa lọ́wọ́ wọn ní bó bá kọjú sí ọ̀tá bó bá kọ̀yìn sí ọ̀tá bó bá wá kò wọ nìkan kó o tẹ́rù ara rẹ pa. èmi ti pè yín sákèésí mo sì yín gbẹ́rẹ́ pàkọ́ ta lé òní nù. tó ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa tiwa làṣà ìkànnì kànga gbọ́mọgbẹ́ wells radio 89.3 fm. òun náà lẹ ti ń láǹfààní àti mọ gbọ wa gẹgẹ bẹẹ ti mọ pé bá aago mẹsàn-án àbọ̀ bá ti rẹ kógó nù kò lóhàn ẹni gbogbo ọjọ́ ajé ti wa lasa ona yo ma gbina ya ti o mo ba fe fe sori atun ti denu o awa na ko o olodumare ni o enyo e mo wo pe a o me ke wo wa ni wa nsoro bi agbalagba ye ola yin na la fi mi e bi o seyin ko sa wa enyo ole eyin agbagba o na la fi mi o mo kini e to yununu ase bi arugbo to mi dan e jojolo gbogbo yin patapata mo kin ololodi eni kankan o mo ke ori ade mo korun leke e awon ologun mo se karo le gbogbo yin patapata mo kini bi te ba tin gbo mi lasale to ni mo kin nu le yo e ku joko e wa nkan fidile nkan o ka tun jo gbadun eto ti wa lasale eto ni gege be ti mo pe lori eto yi o lati mo kora wa ni toro mo asa ti se le Yoba, that's a monster I want bere kakota monk bere wakpada walepe, asa awa, ishe wa o bodo baje, kosi bodo paron tori ko baje la yo lupa, besi le ko baje la yare sa, eti wa se to wa jori emi ati awa fe ko paron ko mong bodo paron, kosi bodo baje o, e komo ba baje em nan la se bere wakpada wale, ek pada wale, tete pada wale.
2: Oh, iba tada oru.
0: Mo pa won agbagba pe ebeyan ba nsoro ka bo se o nbo sa bo nbo egun kan e ti won le omode kuro ndie o tikini ohun odidana o fe ki nkan ohun parunu sugbon te eyan ba nse te eyan gba won omode laaye se mo pa mo kekere adan pada bo wa dagba lagba bo ba dola enjo te eyan ba nse te eyan sin foju awon omode mo ke bayi lati se bayi lati tonu ran wa bayi lati se nu dile wa ko ni parun lai lai to ro omode adan ohun ti o pada dagbalagba lola bo na ba ti bi ti e bi o ti fi to ti o si fi lole funu pe bayi lati ise o
2: e mo se ba bo lenu mare oba ti be ki bebe o
0: e mo ja so asa wa nu ka mo so se wa nu e ja gbe laruge nani nani nani ohun abanila nani o saju ohun gbogbo ruko temi o yi pada o oye olorun adekoke loko ti mo je ka lele kan sinu leyi
2: to mari gbogbo mo ada
0: Oh, Lord, you my head. Hey, you just said, Koko, I'm going back there. Long for me, I see log bojo give a lot of Facebook. Wa Wells Radio 893 FM fan page. Ben, you. Wells Radio 893 FM fan page. Ekpe kale ekpe kako e man bo wawle e man baba ni fere. E ti wala shangbi na ya lawa lawa. E ye lo wombe. Kaya darakwa mwa wake wobe mo tinshi ni no kuluwa. Hein?

0: oni mo ki gbogbo yin pa
1: won ti wa ti wa won ti wa nbe un mo tin rowo won e won ni ha won ti n fi kini sowo si wa loni ran loni runru e se won o te wa nbe nitori woju yin oni fo eti te se fin gbowo oni di lase letu mori ni papa e mo ja ka mo fa koko sofo enjo ati sorisirisi nkan lori eto yi toro mo asa ati ise wa ba ati menu ba toro mo asa igbeyawo lati soro nipa ba ati nsara loge ile yoruba ati soro nipa eto osinku ati soro nipa ayeye odun ibile ati soro nipa ounje ibile be lati ti mo awon ayeye ibile nlo lesese lokoke ejeji awon se abinibi ta ni ile yoruba awon se abalaye awon ounje abalaye to je pe o ti nlo sare ti nre koja o ti roje rodo to je pe pupo nu awon omo igba lodi o ti e fe mama ati so lori eto yi lo niranran lo niru ru baun lati menuba amenuba titi ti aso nipa ewo aso nipa owe ile yoruba ati pa lo apamo ati pata pagbe lo niranran lo niru ru o lati menuba lori eto yi sugbon bo wa gan la nlo lale yi
0: mi o momo lele di eni kan kan ba
1: e mo pe mi a ma so kini kan ma ma pe yoruba lo lasa awa lalede awa lanise be la tun ni isese baba ni a soro ka fa ko mo okun oro yo yoruba gbaye won gbeye bo baba ni a pon ede ka fi ewa ede ka fi pon yan le ka fi se ni lojo abi ka tun fi ti abuku eni agbekale re adan moran moran se wa soro nipa ka se fari ni ka sara loge ni yoruba gba fe
0: opole
1: kan wa tun mu ni ba ni pe a n pate ariya en yo yo bo gbeyin ni be bo ba so be ni n gba won ba muro ohun ti won wo buba tan lo pele tan ta waya gele e ma won gele to je pe won ya ya nya bayi bo si sokun eni to ge fila ohun iba se gobe iba sabe ti aja lara to wu won ati dansi kini o abi ke nbe ni o baba fon sara bayi pelu awon nkan eso asara loge orisirisi iba se lekeyun iba se segi atawon alumoni orisirisi yoruba a ma sara loge pupo pupo wa ma se fari koda bo ba sobirin bo ba bu ebu lubulu boju bo bu tiro to dirun ohun lodi mole ti n dako lodia to ko awon girisi pa isokun eni to fa ori ohun ti n dako la to bu ade agbonra ti kini ohun danko lodia awon obin go mo tun wo lekan abe meji pe bele yi o ba si jale eni e a si joko eni bi o ba tun wa joko eni ajale eni be na lo be na yoruba gbo fari pupo baba wa ni a mo menuba awon ounje loniranran loniruru atun gbeyin ka wa tun soro nipa kari ni ka sapole ka soyaye eni yoruba tun gba iya gbeye bo nbe bee si ni yoruba sapole eni to ba jomo lu abi ti eso niwa panle iwa re leje n ti yoruba mu lokokodun to si se pataki to ni kimi sugbon be nko la nlo lale eto ni o ibi a nlo lale eto ni gangan lálẹ́ òní ìgbàgbọ́ yoruba nípa olódùmarè ńlá mẹ́nuba.
0: níṣẹ́ ẹ bá dákun má gbà gbé orin sùn wà torí ọmọ tó bá sọ ilé inú wo ó sàpọ̀ ìyá nǹkan.
1: èèyàn mi kan bí mi pé ó yọ lọ́hún tí ó gbọ́ àwọn èèyàn pé àwọn yoruba ò nígbàgbọ́ ń pa olódùmarè mo ní èyí ti ṣe kí ló dé tẹ́ ẹ fi rò bẹ́ẹ̀. ó ní tó ń gbọ́nà mo ní ó dáa kò burú á gbé wá sórí ètò ìyá sì náà ń bẹ á yànnà náà. yoruba nígbàgbọ́ púpọ̀ púpọ̀ nípa olódù ọmọ rẹ̀.
0: ẹ jẹ́ agbada
1: ẹni ńlá hàn yín
0: àwa lárúkọ
1: ó da ẹwà nǹkan fìdílé.
0: ẹ gbogbo ọmọ òjòjú wa o gbogbo ọmọ òǹdáyé.
1: àwọn yoruba a máa pàṣùwọ̀n wa máa pòwe pàṣámọ oríṣiríṣi tó rọ̀ mọ́ bọ́ ti nígbàgbọ́ nínú olódò tó mà re.
0: ṣé
1: ẹ mọ̀ pé nílé ayé tá a wà yìí ẹ̀sìn pọ̀ lọ́sálálú ni bẹ́ẹ̀ ló níranran àṣà náà sì pọ̀ lọ́sálálú ẹ̀yà náà pọ̀ lọ lóríṣiríṣi lóníran ran Olodumare da wa sile aye bo ti da kokoru be lo da giga bo ti de ni so yoruba lo delede mi lo ran lo ni sirisiri si ba mu ede ko wa waya to sira wa be ba le ti ri kankan be ba po nle yi be tun re le bo mi e tun ro niruuru asa oniruuru ede oniruuru mura be ba tun wa po lorilede yi te tun te ko le ti lorilede mi ba n ba na lo se wa be le sin wa si yato ẹ̀sìn olóríkálùkù yàtọ̀ síra wọn. Yorùbá ẹ̀jẹ̀ ń jẹ́ kékeré nìkan yìí ẹ̀yìn lásàlẹ̀ ẹ̀tò ní. Wípé ìgbàgbọ́ ènìyàn ló dìrọ̀ mọ́rú ẹ̀sìn ènìyàn. Ṣé ẹ mọ̀ pé bí èèyàn bá ń sin ẹ̀sìn kan tí ò bá nígbàgbọ́ nínú ẹ̀sìn náà. Irú ẹni bí ó sì mọ fòfòkìfòkì láti ibì kan síbòmíì. Torí wípé kò nígbàgbọ́ nínú ẹ̀sìn tó ń ṣe ni o. Oníkálùkù ló ní ọ̀nà tó fi ń bá adẹ́dá rẹ̀ Olódùmarè rẹ̀ sọ̀rọ̀. Ẹ̀sìn ìyá le mọ́ papọ̀ mọ́ ti tọ́ mọ́. Bẹ́ẹ̀ sin bàbá àti tìyá le mọ́ papọ̀ sí tira wọn. Ṣùgbọ́n ìyún ò túmọ̀ sí wípé wọn ò jọ sin Olódùmarè o.
0: Àwa Yorùbá ló kókó.
1: Ẹni òye yín. Ní tí mò ń gbìyànjú àti sọ ni pé oníkálùkù ló ní ọ̀nà tó ń gbà sin Olódùmarè tiẹ̀.
0: Yorùbá ló
1: ní. Ìyún ò wá túmọ̀ sí wípé ká mọ̀ pin lẹ́pin ká mọ̀ sí lélẹ́yà ká mọ̀ tì hàn sẹ́gbẹ̀ẹ́ níwọ̀n gbàgbà tó ti jẹ́ pé ọba tó dá gbogbo wa náà ni kó wa wá ń sin ọ̀tọ̀ọ̀tọ̀ la kàn ń gbà á sìn. Èèyàn ẹlẹ́ran ara sì ní gbogbo wa. Ẹnìkan pé kò sẹ́ni ó lè gbìjà Olódùmarè.
0: Ó
1: nìkan náà ló lè gbìjà ara rẹ o.
0: Àti bàbá tó bí irin lọ́mọ, ó bí irin kọ́ jìn.
1: Yorùbá gbàgbọ́ pé Olódùmarè ń bẹ lókè ọ̀run wọn pé ọ̀ta fàsókè yídó borí bọ́ba yóò parí ọ̀tọ̀run wọ̀ ọ́. Ṣé ò bá sí pé Yorùbá gbàgbọ́ pé ọba ọ̀run a máa wo òyàn. Báwo ni wọ́n ti wí pé bọ́ba yóò bá rí ìyẹn yún kábíyèsí tán dáde fún ilé ayé. Báwo ni wọ́n ti wá pa pé tọ̀run ń wo òyàn. Ìyún túmọ̀ sí wípé wọ́n nígbàgbọ́ pé Elédùmarè kan ẹnìkan ń bẹ lóde ọ̀run. Tó fi sálú ọ̀run ṣe bùgbé. Ó sì jẹ́ Olódù tó mààrè tó ń darí gbogbo wa. Ó sì jẹ́ pé òun nìkan náà ló mọ bá a ti wáyé òun ló mọ̀ ṣẹ̀dá oníkálùkù òun ló mọ ìgbésí ayé wa ló mọ̀ sẹ̀mí wa. Òun náà ló mọ bá a ti wáyé bá a ti rí bá a ti dà. Òun náà ló ṣe mọ̀gbà tí kò wá àwọ̀ òfilẹ̀ ṣàṣọ́bùra. Bẹ́ẹ̀ wá rí àṣà àti ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlẹ́sìn míì. Ó wà ẹlẹ́sìn àbáláyé ń bẹ. Ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ń bẹ o. Ẹlẹ́sìn ìgbàgbọ́ ó wà. Ẹlẹ́sìn mùsùlùmí ó wà. Báǹbáǹ ló níranran lẹ́sìn tó wà nílé ayé yìí o. Kìí sẹ̀sìn mẹ́ta péré ni ń bẹ nílé ayé o. Oníranran lẹ́sìn tó wà. Ibi èèyàn bá rìn dé lèèyàn ó ti mọ̀ dé pé báyìí o. Ẹ̀sìn pọ̀ lọ ṣalalu ni. Ṣùgbọ́n kálukú ló mọ bó ti ń sin Olódùmarè rẹ̀. Lẹ́ẹ̀rí nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn ìbílẹ̀ wa. Ó ń lẹ̀sìn ìṣẹ̀ṣẹ́ o. Torí àwọn Yorùbá gbàgbọ́ pé àwọn òrìṣà làwọn rí ju Olódùmarè táwọn lè máa bá fọhùn táwọn lè máa bá sọ̀rọ̀ láti máa ran sí Olódùmarè. Bẹ́ẹ̀ náà ló sì ṣe rí inú ẹ̀sìn àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Wọ́n gbàgbọ́ wípé ànábì òun náà ni ìrìjú Olódùmarè tó jẹ́ wípé àwọn ó ti paṣẹ rẹ̀ mọ́ Bólódùmarè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà lẹ̀sìn ìgbàgbọ́ náà. Ẹ̀sìn ìgbàgbọ́ náà fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípa Jésù Kristì tó jẹ́ ọmọ kan ṣoṣo Olódùmarè. Tí wọ́n gbàgbọ́ wípé òun Olódùmarè rán wá sí ilé ayé tí wọ́n sì tún gbàgbọ́ pé òun náà tún ní mẹ́ta lọ́kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́.
0: Ìpàdé
1: tó. Ló ní kálukú ló nígbàgbọ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Yorùbá gbàgbọ́ pé Olódùmarè ń bẹ lọ́run.
0: Yorùbá o.
1: Wà á mọ̀ pé. Atẹ́rẹ̀rẹ̀ kárí ayé. Olódù ọmọ rè. Àwọn míì á tún pè ní ẹlẹ́dàá wa. Kò wọ́n mọ̀ pé òun ló dá wa, òun ló rọ wá, òun ló mọ̀ wá.
0: Àmọ́ ọmọ lọ́dọ̀ kan jẹ́rẹ́ ọmọ lọ́dọ̀ kan ò dára. Ọmọ odò tó san fẹ́rẹ́kẹ́ tó.
1: Àwọn míì á pé olú ọ̀run Olódùmarè tó ń bẹ ní ọ̀run ẹni tó fi ọ̀run ṣe bùgbé. Lóríṣiríṣi ló níranran lórí kí Olódùmarè tó pọ̀ lọ jáǹtìrẹ́rẹ́. Àlẹ́ ìkátán tá a bá ní àkátán. Tá a bá ní àbẹ̀rẹ̀ láti há tá a ní àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. Bá a ní bí tá a ní bàbàlagbà, bàbá àgbàlagbà arúgbó ọjọ́.
0: Àmọ́ lọ́dẹ̀ ìkúnlẹ̀ Adélábẹ̀ ló.

0: bá gbàgbọ́ pé Olódùmarè ń bẹ̀.
1: Ibẹ̀
0: o. Wọ́n sì gbàgbọ́ wípé gbogbo òwúre táwọn bá ti wúre rẹ̀ ń tọ Olódùmarè lọ o.
1: Tọ́lú.
0: Ìbá àṣẹ pé wọ́n wúre rẹ̀ nípa ẹni táwọn gbàgbọ́ pé ó nìrí ju Olódùmarè lọ́dọ̀ títí wọn.
1: Onílé orísun.
0: Òun ní kálukú ló ní irin tí gbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́.
1: Agogo ngogo ayamala.
0: Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀.
1: Yo.
0: Ṣé ẹ mọ̀ pé ọmọ ẹ̀dá ni gbogbo wa, ènìyàn adá irun ni gbogbo wa?
1: Gbogbo ọmọ ọ̀yọ́ pátá.
0: Bá a ti wá jẹ́ èèyàn adá irun yìí.
1: Àwọn
0: ológojúmọ̀ ọ́kọ́. Ẹ̀yà nílò láti mọ gbìjà Olódùmarè toró tó gbìjà ara rẹ̀.
1: Bí lọ́wọ́ lọ́wọ́.
0: Torí kò nìkan lọba tó mọnú ènìyàn.
1: Ọ̀yọ́.
0: Ó mọ kọ̀kọ́ kọ́ lùkò níbi tí ẹ̀yàn wà tó ti ṣe nǹkan bòńkẹ́lẹ́ ní kọ̀kọ́ òun ló mọ̀.
1: Ọlá.
0: Nítorí ẹ làwọn Yorùbá fi ń pè ní ọba rínú ròde. Ìdílé táwọn Yorùbá fi pè ní ọba rínú ròde olùmọ̀ràn ọkàn. Tòró mọ tó wà lọ́kàn àyà kó wá wa. O tó wí ó ti mọ̀. O tó gbèsè ó ti mọ tó o fẹ́ ṣe nínú àyà rẹ̀.
1: Gbogbo owó ibi tàbí kọ́ ọ̀wọ̀ bá kọ́ fàájọ́ rẹ̀ tàn ọlọ́mọ láti.
0: Lálẹ́ yìí mo wá fẹ́ fi rọ̀ wá, mo fi ń pẹ̀tù sí wa lọ́kàn, mo fi ń ṣìpẹ̀. Bára wa jà ká èèyàn mọ́ gbìjà Olódùmarè. Òró tó gbìjà ara rẹ̀. Bó bá wọ apé kílẹ̀ mọ́. Bó bá wọ apé kílẹ̀ sú. Bó bá sì wọ apé kọ̀sán dòru. Bó bá wọ apé kéèyàn jí. Bó bá sì wọ apé kéèyàn mọ́ jí mọ́. Ta ló fẹ́ mú sí kò sí.
1: Ọmọ ẹ̀kọ́ ọmọ àrùn ọmọ òfò ẹkú
0: ti pọ̀. Ṣé ẹ rí bí oníkàlùkù ti lẹ́sìn rẹ̀ tó lásàá rẹ̀ hun? Ẹja ṣépọ̀ nínú àlàáfíà. Àtẹ̀mí ìṣọ̀kan. Ẹja bára wa gbé nínú àlàáfíà àti ìṣọ̀kan. Bẹ́lẹ́sìn ìgbàgbọ́ bá rẹ́lẹ́sìn mùsùlùmí ẹja kíra wa káyọ̀ mọ́ra wa. Bẹ́lẹ́sìn ìbílẹ̀ náà bá ṣe pàdé yín lọ́nà ẹ kí wọn.
1: Àjíṣe.
0: Ẹ má jà wá mọ tàbùkù ara wa ká mọ ṣàlùfànṣá ọ̀rọ̀ síra wa. Olódùmarè gò nífẹ̀ẹ́ sírú ẹ. Ṣùgbọ́n Olódùmarè ló dá gbogbo wa.
1: Ọ̀yọ́.
0: Ìwọ wa jẹ́ wípé ó yànyàn kan pọ̀pọ̀ sìn, ó wò ó pé àwọn eléyìí ò tọ́ láti gborí ọ̀fẹ́ mi ni. Ẹyin ìbá ti ronú ọláńlá rẹ̀ kó ti káwọn kan lẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún dá wa papọ̀ náà ni pé ó yá gbogbo yín mo dá láwòrán ara mi.
1: Ẹni kan pé ó
0: pọ̀. Ẹja ló pọ̀ nínú ìfẹ́ àti ìṣọ̀kan lé ayé yìí.
1: Ọmọ Ìbàdàn ó Ìbàdàn mi èsì ọ̀gá nílé olúyọ̀ ọlé ọmọ àjọ òrosùn.
0: Bá a bá rẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tó nílò àánú,
1: tó
0: sì wà níkápá wa pa a lè ṣe é.
1: Fíjẹ.
0: Ẹja ṣe é.
1: Garanbi.
0: Ẹ má jà á wo torí pé àìsín rẹ̀ ò bá tèmi mu.
1: Garanbi.
0: Ìwárí ò bá tèmi mu.
1: Ìbàdàn kí n bá ní sọ̀rọ̀ ẹ̀rọ ni lọ sójú ògùn ìjàgbọ́ ìjà gbogbo Ìbàdàn. Àwọn ọlọmọ agbọ́sọ̀ ń sọ́sọ̀ mọ́ ń sá.
0: Àwọn àgbàlagbà pé kàkà kó mọ olóore jìn sí kòtò mọ̀nàmọ́ná òtàn náà mọ́lẹ̀. Bẹ́ẹ̀yàn bá ń sore bó ń ṣe tó ń ṣe tó rí ore ọ̀hún gbà padà. Olódùmarè ò gbàgbé. Ó lè mọ̀ jẹ́ pé wọ́n gan ló padà kẹ́sàn ore ọ̀hún. Ó jáwọn ọmọ rẹ̀ àbára ọmọdọ́mọ èèyàn ni ó padà jorí ọ̀fẹ́ ohun tí ó ṣe jàǹfààní ẹ̀.
1: Bàbá lóòótọ́ ìlú àjà yìí ní ìfikúnlé ló kún mọ́ lálọ́.
0: Yóò bá mọ̀ pé Olódùmarè wà lókè ọ̀run tó jẹ́ adẹ́dá ṣẹ̀dá wa.
1: Ó
0: sì ń wo sí ọwọ́ ọkọ wa wà pé bó lẹ ti ń ṣe ilé ayé. Ó sì jẹ́ wípé òun náà lákè sí lákòókò ògbà tá a bá nílò rẹ̀ pé ìwọ ló dá wa tún wá bá wa ṣe kinní yìí.
1: Ọwọ́ gẹ̀mí.
0: Tí ó sì tún gbọ́ wa gẹ́gẹ́ bí bàbá tí í gbọ́mọ.
1: Ebi. Àgbàlá ogun
0: bá. Ṣùgbọ́n ọ̀nà tí kálukú wa ń gbà á pé ló yàtọ̀.
1: Alájọ oko bàbá ló mi.
0: Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò túmọ̀ sí wípé a ò ní gbàgbọ́ ńlẹ̀ Yorùbá pé wípé Olódùmarè wà. Yorùbá gbàgbọ́ nípa ẹni tó ń jẹ́ Olódùmarè pé ó fi òde ọ̀run ṣe bùgbé.
1: Ẹ̀kọ́.
0: Bẹ́ẹ̀ ló sì ń jọba lórí ayé.
1: Ooo.
0: Wa ń darí ayé.
1: Ẹ̀kọ́ akẹ́kẹ̀ lọ gbọ́. Ẹ̀kọ́ ara.
0: Ara tó sì wo ni foníkálukú dà. Torí bó bá wà pé kẹ́nìkan kúrú.
1: Ẹ̀gbẹ́lẹ́.
0: Bó bá wà pé kéèyàn mí ga.
1: Gbẹ̀kọ́.
0: Bó bá wà pé kéèyàn mí nà gbọ̀nà sàn.
1: Ẹ̀gbẹ́.
0: Bó bá sì wà pé kéèyàn mí rírù múrùmú.
1: Ẹ̀gbẹ́.
0: Bó bá wà aṣẹlòmíì lọ́pẹ̀lẹ́ngẹ́.
1: Ẹ̀gbẹ́.
0: Bó bá tún wà aṣẹlòmíì lẹ́ni ó mọ́ra.
1: Ẹ̀mọ́mọ́.
0: Bó bá tún wà aṣẹlòmíì lẹ́ni ó dúdú.
1: Mo ní ta
0: lọ. Ṣé bó ti wá ń dára ohun tó lẹ́nìkan tí ó mú sí ni kò sí.
1: Ẹlòmíì.
0: Àbí tó lẹ́ni tí ó bile re pe e ti si o si adele iba e ko si.
1: Iko e bi won pe ta lo ni abata.
0: Awon kan awon nise wadi kan won wa lati tu di awon se aramanda won se yanu mi. Iko o da fe mo bi bayi a fe mo bele ti je. Sugbon awon se wadi kan wa to je pe papo lo ja si.
1: Bi won pe
0: ta. Je je pa won se wadi kan won ra won kankan tan le fi salaye ninu ede gesi. Sugbon awon kan si tun wa to je pe ko se bo se fe salaye to. Eyin go mo wo pe awa mo ri tini si olodumare. E wo bomi o kun se lo salalu. Osa na lo salalu ni. E wa wo sanmo e wo bo se terere kari aye. Sibe sibe bo ti wa loke orun ko mo jale wa lori ri. E wo le na. E wo le bo ti lo salalu bi Olorun. E wo yepe e wo yanrin le. E tun wa ja wo pelu inu odo, inu odo, inu omi. Awon emi kan wa ni sale omi tan se mi.
1: Da omi le.
0: Awon se mi tan se mi inu omi.
1: Ya te ko omi le ni ewele.
0: Awon kan foju orun se bugbe o ti won fo kaakiri loju orun to je pe Bolodumare ti da won nu. Sibe sibe awon na nje won mu nti won. Awon kan wa tan se fa ya wonu gbo ta won na nje tan mu o. Bolodumare deran ko. E o da won ewe ko ewe be. Awon na se mi. Se mo pa awon ewe ko na ni bo tin wo nje funra won. Eni ba lo sise wadi nipa ntoro mo ba won nkan ogbin awon koriko nkankan bo tin je eyan mo pa awon na wa bo tin je funra won. O la won kankan ta won na o ti o gbe ti o ti o di pe kini ohun ra mo won labe ti o fi di pe awon na ri ti won na je.
1: Tano gbogbo mo nje sa o.
0: Bes la won eja nbe nu odo tan je ja sanra. Lolodumare wa mu omo eda eniyan o se fi wa so lori lori ko wa won pe awa ne ka je ori lori won
1: e baba tobi ila
0: Olodumare fi wa so ori lori eran ko nu gbo lori eyi ti nfo loju orun lori gbogbo ewe ko ewe be o ni pa wo omo eda eniyan ni ka mo se mi ka se mo lo won bo ti wu wa Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀. Pẹ̀lú Bolodumare se fi ọlá ìkẹ́ àti ọwọ́ àti iyì àtàánú tó se fi kẹwà tó. Ayọ̀pọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dá ènìyàn. A máa ń yọyọ ayọ̀pọ̀rọ̀ ń gbà mí. Torí rí ẹlòmíì inú wa tó bá ní ká wò ó. Èmi àti ẹ wà láláǹfààní àti wà láyé láyé yìí wà láyé a wà láàyè látàlẹ́ tòní o. Tó rí èmi tèmi àti ẹ rọra mí tá a jọ mọ yìí rẹ̀. Àwọn tó nílò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé owó náà fi mí wọ́n mọ yìí rẹ̀.
1: Ó
0: jẹ́ pé ní ìṣẹ́jú ìṣẹ́jú ó níye tí wọ́n ń san tí wọ́n sì ń gbàládùúrà. Ìpé Kọ́lódùmọ̀rẹ́ yí àwọn pọ̀ nù pọ̀ yìí káwọn náà bẹ̀rẹ̀ sí ní mí dáwọn dá mí fúnra àwọn padà.
1: Lẹ́yìn
0: mo sì nígbàgbọ́ pé bẹ́ẹ̀ Olódùmọ̀rẹ́ ó ṣe Olódùmọ̀rẹ́ ó yọ wọ́n kúrò nù àìsàn. Wọ́n mọ yìí rẹ̀.
1: Ọ̀jàjà làwọn.
0: Ẹlòmíì pé mo ti lọ látàárọ̀ n ò rí nǹkan kan mú wálé Olódùmọ̀rẹ́ sẹ́mi wá lójú ó tọ́ sí ó ṣe yìí dá o. Olórin kan kọrin ó ní bẹ́rù bá mọ̀nú ròyọ́ mọ̀ pẹ́ dùn. E ti ṣe bó bá jẹ́ òrònú jinlẹ̀ ni kó o lárò jinlẹ̀. Ìwọ náà wò ó ṣe láti gba àwọn tèbi ọ̀sìn ilé ayé. O fi dépò tó dé ní wákàtí ọ̀wọ̀ yìí. O fi wà bó o ti wà ń. O rò páwọn ọ̀tá ò gbìyànjú ni. Olódùmọ̀rẹ̀ ni òjò ṣẹ. O rò pé kò sógun nú ayé ni. Ogun bẹ́nu ayé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo làálàá kókó jàn-jàn. Pẹ̀lú lílọ bíbọ̀ rẹ. Pẹ̀lú gbogbo ìlàkàkà rẹ. Pẹ̀lú wàhálà fìtínà ìdààmú ti ń bẹ nílé ayé. Ó ń lọ gẹ́lẹ́ o sì ń yọ kúlú. Olódùmọ̀rẹ̀ bí ti ń fọ̀ lọ́wọ́ lọ ní fọ̀ lọ́wọ́ bọ̀.
1: Ó
0: wá ń ronú pé kò sówó orí nǹkan jẹ ló sì wá ń panu ó wá ń pẹ̀ gan. Ó ń sọ̀rọ̀ àlùfànṣá Olódùmọ̀rẹ̀. Tó wá tọ̀ sí ọ̀ lẹ́nu bí.

0: sele baba to bi won lomo awon lomo oni
1: e je ro pe beru ba mo nuru yo mo pedu o eni to wa logbe won o mo tan pe lominira
0: ni yan fun mo lele
1: e mo o da bi igba te eyan ba nsin nkan osin te eyan de monu bi kan ni gele te ba ti jaja tule ti o raye rin lorin bo to gba tegun e ri pe awo re gan o tun yato si bi igba te de monleun e tori afefe tura o de ba lakoko gba na emi ati e mo lori ofe lati rin lati lo lati bo o si tun ro o si tun pe gan o tun gbe bi folodun mare
0: adoro ma de o
1: bo pe loye o ma du
0: o ma
1: se ba lo pe lo njo lodun mare ni bo ku gbo nje fun ko ni gba bo gberan fun ko ni je o le gbe mu oguro
0: do
1: ru pasapasa bi ose lori ko se ni o bo mu iwo lo pada gbe nkan e
0: bo
1: wo o ma je nkan o fi eyin si bi meja bi merin ko ko si pe lodun mare eyin le ni meta temi nikan ko se ni o fowo ba
0: ogogo
1: na ni gege bawo ni mo ti so
0: awon
1: ni mo pe ope na le yo gbe fun olodumare o na si ni tin je
0: bi awo ki
1: ope yo si ni mi ati eni kankan o se benu to fun wa lofe ta fin fohun na la tun fi ma yin koda eni to olodumare o tun fun lohun gan tun so pa pelu nu okan re
0: a
1: fi yo eni kankan
0: e ba ta jo o de
1: a fi mo riri ore olodumare ati bi si owo re ti tobi toni olodumare nbe o olorun nbe o ba si nigbagbo pe olodumare wa
0: ba
1: nigbagbo pe ise olodumare po ise re tobi yo ba gbagbo pe awa mo ridi ni pe ni ti won wa ti won ori di re ni awon kan ririn ajo won si se wadi won lawon fe mo bi olugo si
0: sugbon
1: sibe sibe won ori
0: yo
1: pe kan olodumare njo kini ana ni bo lo wa
0: lo
1: ni kan kori o ni pe eni ajo sananda e won ti ku won ti lo eni ta tun wa ajo so ni ko o le do lo la ka tun mo rira mo emi ati e le mo sese kankan pato koda a le ro pa mo wa wu o le ro lokan re pe o mo ro so o le ro pe mo ma gbe kale oro o le ro pe mo ni wa re le mo nse bo ti ni nse mo n pon le ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ ń kọ́ bàbá wo olódùmarè bó bá póyá kò sí bàbá ńlẹ̀ ẹni tí ò mọ̀ sí ó yá náà nù ó àdákẹ́dájọ́ sì tún ni yorùbá gbàgbọ́ pé olódùmarè jẹ́
0: orí
1: kò ní fọ́hùn kò ní sọ nǹkan kan tó wà lọ́kàn rẹ̀ kò ní pariwo ńlé ẹjọ́ kankan kò ní bọ́ fa wàhálà kankan àbí máa bọ́ fàṣọ́tù máa bọ́ fàṣọ́tù mọ̀ pé olódùmarè sọ rẹ̀ ńgò gbà ńgò gbà ẹbí ó ti dákẹ́ tí ó mọ wọ́ rẹ̀ tí ó fi dájọ́ tó wà nù rẹ̀ yóòbá tún gbàgbọ́ pé ẹrù jẹjẹ ní gbogbo lẹ̀kílẹ̀ lọ́lọ́dúnmọ́rẹ̀ nípa bí wọ́n ti bọ̀wọ̀ tí wọ́n ti bẹ̀rù bí wọ́n ti ń pọ̀sùbà fún olódùmọ́rẹ̀ wọ́n gbàgbọ́ pé ẹrù jẹjẹ ní kábíyèsí ọ̀hún ọba tó ju ọba lọ yóòbá gbàgbọ́ pé olódùmọ́rẹ̀ lọ́ba ti ń fọ bá jẹ torí pé bọ́lódùmọ́rẹ̀ ò bá fàṣẹ sí i pé orí ọba yìí ó dàdé ọba òun ò lè dé o bá fàṣẹ sí pé yóò dé kó tó di àárọ̀ ọjọ́ kejì tí wọ́n dádé ọ̀hún fún ó lè wàjà olódùmarè bá sì sọ wípé ọjọ́ kan péré lọ́bọ̀ òun ó lò lórí ìtẹ́ bó bá ti dádé ọ̀hún fún kò ní kọjá ọjọ́ kan òun o olódùmarè bá wá pé ó ló pẹ́ ó di dandan kó ló pẹ́ o ẹnìkan pé wọn a máa dọ́gbọ́n sí i ṣé ẹ mọ̀ pé àwọn àgbààgbà wọn a máa sọ wípé béèyàn bá já ewé béèyàn bá jágbò tó bá ṣiṣẹ́ fún òyàn olódùmarè fàámi sí ó fàṣẹ sí ni o torí pé bọ́lódùmarè ò bá fàṣẹ sí i ó ṣeéṣe kéwì ọ̀hún sunko kò jẹ́ pé kò tiẹ̀ ní jẹ́ rárárárá
0: ọmọ yorùbá
1: ẹni bá mọ̀ tó bá nímọ̀ tó nímọ̀ jẹ́. ìjìnlẹ̀ nípa olódùmarè bá àsàwọn oníṣẹ̀ṣe bá àsàwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ bá àsàwọn ẹlẹ́sìn mùsùlùmí bọ́n bá ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá ti kí wọn pé ẹ ṣé wọn á pé ẹ fọpẹ́ fún olódùmarè ẹ̀tọ́ rán mọ̀ pé olódùmarè ló ni gbogbo ọpẹ́ ọ̀hún lórí ń táwọn ṣe ọ̀hún tó ṣiṣẹ́ ọ̀hún wọ́n mọ̀ pé tólódùmarè ò bá pé yóò ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ ẹjẹ fún yín lápẹẹrẹ bóyá bóyá ọmọ kan ń kàn ṣàdédé gbé ìṣe rẹ̀ dé bóyá ó ń ṣàìsàn ráńpẹ́ kan ẹ wá gbé dìgbàdìgbà lọ́dọ̀ àwọn onítọ́jú tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ nínú olódùmarè wọ́n sì tọ́jú rẹ̀ wọ́n wò sàn ibi ẹ bá ti ń kí wọn pé ẹ ṣé mo dúpẹ́ ara ọmọ yìí ti yá o ó ní wọn ò ti mọ sọ fún yín pé olódùmarè ló ni gbogbo ọpẹ́ o bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ ràn yín létí bẹ́ẹ̀yàn bá lọ ilé ìwòsàn lọ́pọ̀ ọgbà ó ní nǹkan kan tán mọ̀ ń kọ lédè gẹ̀ẹ́sì ayé ìtumọ̀ rẹ̀ ń yorùbá fún yín wọn a máa kọ́ pé àwọn máa ń tọ́jú èèyàn lóòótọ́ o ṣùgbọ́n olódùmarè lọba ti wò nísàn mo nígbàgbọ́ pé ń yé yín ẹ̀ ń débi mo ti ń sọ́hun àwọn ń tọ́jú èèyàn lóòótọ́ ṣùgbọ́n olódùmarè nìkan lọba ti wò nísàn ṣé ẹ mọ̀ pé àwọn iṣẹ́ ìyanu kan a máa ṣẹlẹ̀ kódà nínú ilé ìwòsàn tí ó sì kọjá òye dókítà ó jẹ́ pé yóò di hàn ẹni tí dókítà ti pé bó o ti wà yìí o kò ṣeé ṣe mọ́ ẹlòmíì àwọn aṣẹ́ ti fún pé oṣù méjì péré ló kù fún ọ ṣùgbọ́n nígbà tó lódùmarè bá ní lákòrí bẹ́ẹ̀ ó gbèsè ọwọ́ mi yọ lára ẹni yìí wọ́n sì jẹ́ ká máa fi ọ́ dúpẹ́ ká máa fi ọ́ yìn mí ká sì fi ọ́ rí sí ọwọ́ mi bó ti tóbi tó lódùmarè a sì fún tọ̀ ń dára re olódùmarè wọ́n fi kankan nù wá dára bú o ara re ni ó máa fi wá dá o olódùmarè bá wá fi rú ẹni bẹ́ẹ̀ dára re o oṣù méjì tí dókítà ilé ìwòsàn ti fún pé ni ó lò tí ì jáde láyé ni ó bá kọjá oṣù méjì ni ó kọjá mẹ́ta ni ó kọjá mẹ́rin ó di márùn-ún mẹ́fà ni ó sì lò títí tí ó dàrúgbó tí ó dògbó kó tó sílẹ̀ ọlọ́run wò kó tó filẹ̀ ṣaṣọ́bùra bí ọ̀rọ̀ rẹ̀ ó wàá dìtàn tí wọ́n wàá máa pé lágbájá nígbà ó wà láyé wọ́n pé kò lè lò jọdún kan lọ ṣùgbọ́n olódùmarè jẹ́wọ́ agbára rẹ̀ mo ti wò olódùmarè ni mo ń sọ lá o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo wàá pé ìwọ tó sọ ní fọ́lọ́ sọ kó o lọ mọ́ fokùn ọ̀gẹ̀dẹ̀ gànpẹ́ o mo pé torí pé wọ́n ti sọ ọ́ ní orúkọ ẹ̀yẹ orúkọ ẹni ńlá bóyá wọ́n sọ ọ́ ní dáníẹ̀lì wo pé bí dáníẹ̀lì ti ṣe nù bíbélì nìwọ náà ó ṣe àbí wọn wá fún ọ ló ń kọ nù bíbélì samson kò wá ní alágbára ní ìwọ gangan ló lọ mọ kojú ẹkùn ó mọ kojú kìnìún.
0: ẹ̀dá ọ̀rọ̀
1: èmi ò wí ẹ ṣe bẹ́ẹ̀ o.
0: lẹ́rìí ire mo ṣe bàbọ́lẹ̀.
1: ẹni tí mo kàn ń gbìyànjú àti sọ fún wa láṣálẹ̀ ètò ní ni pé yorùbá gbàgbọ́ pé ọlọ́run ń bẹ olódùmarè ń bẹ àti ìgbàgbọ́ wa
0: ẹ̀bẹ̀ ó tó bá ọbẹ̀.
1: ìgbàgbọ́ èèyàn ni ó sọ ẹ̀sìn èèyàn lẹ́yìn bá ń ṣẹ̀sìn tí ò fi ìgbàgbọ́ tó dúró ṣinṣin tì í irú ẹni bẹ́ẹ̀ ó mọ ṣiyèméjì yóò sì mọ fò láti bí ẹ̀sìn kan síbòmíì ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ yorùbá nígbàgbọ́ pé olódùmarè ń bẹ ọlọ́run ń bẹ ẹlẹ́dàá ń bẹ lóde ọ̀run tó bá sì gbàgbọ́ pé òun ló ń ṣàkóso gbogbo wa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gbàgbọ́ pé àwọn òrìṣà náà jẹ́ ìríjú olódùmarè lórílẹ̀ èpè ńlẹ̀ ayé nílẹ̀ yorùbá yìí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n gbàgbọ́ nípa ọmọ màríà àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n gbàgbọ́ nípa ànábì bẹ́ẹ̀ làwọn ẹ̀sìn yòókù náà àwọn bí wọ́n ti nígbàgbọ́ tiwọn tó sì ń ṣe ẹ̀sìn tiwọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ ọmọ ìyá kan náà ni wá o ẹjẹ́ àfìfẹ́ bára wa lò ká wà nínú ìṣọ̀kan kò sẹ́ni ó lè gbìjà olódùmarè ìfẹ́ ló ṣe kókó bá a bá lò fẹ́ bá a fìfẹ́ bára wa lò inú ìlú tán bá ti ń lò fẹ́ tán fìfẹ́ ṣe ó rí dandan kírú ìlú bí ó tùbà kó tu se.
0: Oge si lawa.
1: Yo si ma gboro si ni. Sugbon ilu to ba ti je ipe.
0: Oni mo.
1: Oro eyin.
0: Gbogbo yi.
1: Ipe gan nikan. Ti tabuku eyan.
0: Angboro.
1: Ikisi. Lori sirisi awon iwa ida ba n to ba ti je peru e na se ninu ilu be. Ifa seyin ni.
0: Lori
1: ni. Ilu be a ma oni fa seyin ko ni te waju oni gboro.
0: Olodun
1: mori oni jari fa seyin nle yi o.
0: Baba.
1: A ni ri nle bomi na o.
0: Bebi dudu la.
1: E tori baba la gbe po nle yo di le bomi eyan wa na si wa nbe. A ni ri nle ya a ni ri nle bomi la se olodun mori. Ite si waju nla mo ri. Eja fi fe bara wa lo. Yala elese kini abelese keja abelese keta. Eja lo po ninu fe. E mo ja gbogun tira wa. Eja se ra wa lomo ya kan na ka se ra wa bi osusu owo
0: Yoruba tata ngogo
1: iwa pele oro pele pele oni eja jo fi bara wa lo abara wa se
0: lawa
1: pe gan ara wa
0: Yoruba
1: si mo gbija olodumare o to gbija ara re o
0: toro
1: n lo da ko wa wa
0: alolede
1: wa si wu afoluwa re dara to wu ebe lawa mo be ko mo fi wa dara abu o ara re ni o fi wa da
0: agba

bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí wà láṣà ń lètò tẹ́ ń láǹfààní àti máa gbọ́ lọ́wọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm òun náà lẹ ti ń gbọ́ wa kìtìkìtì lálẹ́ yìí.

0: àwọn baba ńlá baba wa fi lọ́lẹ̀ yálà pé ẹlẹ́sìn kan ní àbẹ́ lẹ́sìn kejì ẹ bá lè jò bá wá nílẹ̀ yorùbá nígbà wá sẹ̀ bí àjèjì kan wọ̀lú tí wọ́n sì rí pé ìrìn àjò ló ti ń bọ̀ pọ́ rìnrìn àjò lọ síbi tó jìnà ilé tírú àlejò bẹ́ẹ̀ bá kanlẹ̀kùn rẹ̀ kókó kó láàjìn tán sì sílẹ̀kùn fún tán rí pé àjèjì ni o ó ti dandan kan ṣe ní àlejò wọn ò fún ní jíjẹ wọn ò fún ní mímu bó ti ẹ̀ jẹ́ wípé ayé òde òní ò gbarú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú báyìí òde òní ti ṣe jẹ́ ọ̀rọ̀ oníkágbà ká máa ṣe nítorí tìfura tìfura tó ráyé ti lé ayé gbẹgẹ́ síbẹ̀síbẹ̀ àwọn tó jẹ́ alábàágbé wa tá a mọ̀ pé wọ́n nílò ìrànlọ́wọ́ tá a sì lè ṣe ó jẹ́ à lè nawọ́ sí wọn ìfẹ́ lolódùmarè a fẹ́ ká máa bára wa lò kìí ṣe pé ká máa dira wa ní ká máa pẹ̀gàn ara wa.
1: àárọ̀ kọjọ balẹ̀.
0: èèyàn bá rẹni tọmọ rẹ ń ṣàìsàn tó o sì mọ pé àìlówó lọwọ rẹ ní òjò gbọmọ eré ilé ìwòsàn tó lódùmarè sì ṣe fún ọ nínú ọlá ńlá tó o lánìí tó àtàníṣẹ́ kù èyí ti ṣe tó wo nínú ọlá ńlá rẹ nínú nǹkan tó lódùmarè fún ọ kó o sì fi ṣèrìn lọ́wọ́ kó o wá wò bóyá lódùmarè ó tún bùkún sí ọwọ́ rẹ àbí kò ní bùkún.
1: ìyá àti bàbá.
0: ẹ lódùmarè gan nífẹ̀ẹ́ sí ẹni tọ́kan rẹ̀ ń ṣoore.
1: tóbìnrin lọ́mọ tóbìnrin
0: lọ́mọ. àwọn yorùbá pé òkè òkè lọ́wọ́ afúnni ń gbé ẹ mọ̀ pé bí yorùbá ò bá rí nǹkan kan tí wọn ò tí ì gbé yẹ̀wò wọn èé kàn ṣàdédé sọ. ẹ torí ìpọ́n ti gbé yẹ̀wò wọn ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ti rí náà fi sọ bẹ́ẹ̀.
1: kúnlẹ̀ fún ìyá àti bàbá tóbi ilé ọmọ.
0: ẹ mọ̀ sì mí gbọ́ wọn ò pé tó o bá ti lówó o máa ṣe bí ẹlẹ́dà kó o máa fọn káàkiri o.
1: ọmọ
0: yẹn ni tí mò ń sọ kọ́nù.
1: yorùbá
0: ṣùgbọ́n ẹni tó jẹ́ aláàánú ènìyàn tó jẹ́ onínúure.
1: ẹ jẹ́ àgbàsà wa lárugọ ẹ jẹ́ àwa ẹni sọ.
0: ó ìdandan kó lódùmarè náà ó síjú àánú roro ẹni bẹ́ẹ̀ ẹ yóò bá ló pé òkè òkè lọ́wọ́ afúnni ń gbé.
1: gbogbo ọmọ òǹdáyé o.
0: wọ́n sì pé kàkà kọ́ ọmọ olóore ó jìn ín kò tó mọ̀nàmọ́ná ó tanná.
1: gbogbo ọmọ
0: wọ́n sì pé.
1: bàbá

0: orí a máa gbé èèyàn. Bẹ́ẹ̀ náà sì rèé ká máa gbé èèyàn o. Méjèèjì ló ń gbé èèyàn. Ṣùgbọ́n èyí tí èèyàn bá wá fi ó gbé èèyàn lèèyàn ò múnú méjèèjì o. Tó bá jẹ́ òre ló fi ó gbé ọ ṣe lóore. Tó bá jẹ́ pé kà ló fi ó gbé ọ ṣe kà. Wọ́n lẹ́ni sore sore ó máa ṣe lọ. Ṣèkà ṣèkà náà ó máa ṣe lọ. Àtórí àtìkà.
1: Òwe ẹ̀kọ́ ó dẹ̀ ìkúlé ọtílẹ̀ ló dàgbà tàmọ́ lọ́dẹ̀ ìkúlé Adé Lámẹ̀ lọ́dọ̀ òkú. Onípẹ́lẹ́ ọjọ́ gbọ́dọ̀ pọ́nmùrà bàjẹ́ ọgbọ́dọ̀.
0: Ọkàn ò ní gbénú wọn. Ẹ̀wọ́ tó o sore tó o sore. Tinútinú tọkàntọkàn. Tí ẹ ṣe pé o kàn ṣe pé wọ́n ní iṣẹ́ kan sáàrí mi mo ṣe.
1: Ògùn wẹsẹ̀ ilẹ̀.
0: Ẹ bó ba yóò san lẹ́sùn orí ọ̀hún tolódùmarè ó san.
1: Ọmọ
0: ẹ̀ máa wò pé ẹlòmíì àti ẹ̀ pé kíni. Ọlọ́mí ò bá ti san fún mi láyé ń bo ní ìtiwá rí.
1: Mo lè nífẹ̀ẹ́ kan.
0: Ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀ ọgbà nínú ìsẹ̀mí ayé wa àwọn oore kan máa tọ̀yàn wá wọ́n sì máa wò pé ṣé kinní ìtọ́ sí mi báyìí o lè mọ̀ jẹ́wọ́ gan-an ló jẹ́ wípé bóyá o sori ọ̀hún tó o sì wá rẹ̀sán rẹ̀ o lè jáwọn tó o tara wọn jáde.
1: èèyàn
0: máa ráwọn àánú kan gbà nígbà míì tí wọ́n sì máa sọ fún yàn pé bẹ́ẹ̀ òbí rẹ ti ń ṣe nìkan máa ṣe lọ.
1: ìwọ
0: kọ́ ẹṣẹ́ wọn àṣẹ́lẹ̀ wọn olójèré rẹ ẹlòmíì báyìí orúkọ rẹ̀ ni ó dá níbi tó bá lọ bóyá ó fẹ́ gbaṣẹ́ ni kété táwọn èèyàn bá ti gbó kọ ọ̀hún wọ́n sì máa rọ bàbà yìí káwọn ó sì máa kẹ lọ́tọ̀ọ́ kẹ lọ́sì. òun náà kọ́ àwọn tó ti jó kọ ṣáájú rẹ̀ ó ní bọ́n ti lorúkọ ọ̀hún nílò tó dáa ni. ìbá ṣe pé wọ́n ti borúkọ ọ̀hún jẹ́lẹ̀ ni ibi ó bá débẹ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ àbò fẹ́ ṣe kankan lójú ẹsẹ̀ ni wọ́n ti jó máa mọ̀ tí wọ́n ti máa fi yé wípé ìwọ wo lẹ́yìn tó jẹ́ pé báyìí báyìí náà máa ṣe nù dílé yín lẹ́yìn tó jẹ́ wípé ìwà yín ìwà ẹ̀dá lẹ́mọ̀ hù wọ́n sì máa fi tàbùkù tí wọ́n sì máa fọ̀rọ̀ ọ̀hún gun láàpẹ́ bọ́ ti ṣe nù dílé rẹ̀ rèé wá wọn ò yẹlẹ́ ni à ń bá tò torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ rò ó a ò jà á máa gbé wà á wá yẹ̀ wò ẹ̀bẹ́ èèyàn bá lè gbóòórùn wà èèyàn kéèyàn yẹ̀ wò pé ṣé lè yí ìsódùn tó ṣé lè yọ ọ́ tó dáa tó ẹ̀ mọ̀tún wá já jẹ́.

0: àwọn kan wà tó jẹ́ pé wọn ò dánú lé ìtaná ti dáa.
1: ẹsẹ̀ bẹ̀rẹ̀ má jẹ́ ọmọ.
0: yóò rẹwà kò dáa tó.
1: láti kọ́.
0: ó burú jàì.
1: owó gbogbo owó.
0: yóò bá pélé láti kẹsọ̀rọ̀ dé.
1: fìtá ti kọ́.
0: èèyàn bá bẹ̀rẹ̀ já dà nínú ilé tá a ti jáde.
1: bàbá kọ́.
0: ẹ̀wọ́n ìjẹ́ baba tí ó mọ ṣe fáàrí níta tí ó sì máa wọ àwọn ọmọ rẹ̀ lọ́bùn pàṣẹ ọ̀sẹ̀ ọ̀nù ilé.
1: ajá rẹ̀.
0: àwọn ìjà ṣe bẹ́ẹ̀.
1: ọlọmọ.
0: ẹ tọ́jú inú ilé kínú ilé dùn.
1: láti.
0: nígbà ẹ bá tọ́jú inú ilé yín tínú ilé yín dùn táwọn ọmọ yín dùn ìṣẹ̀dá wọn àti tìyàwó àti tọmọ ọmọ yóò sì máa wúre fún yín ní gbogbo ibi tẹ́ ẹ bá ń dáwọ́lé. ó bá sì jẹ́ pé ìyàwó náà ni ò ṣe dáadáa sí baálé rẹ̀. ẹ jẹ́ yí padà. ẹ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí wọn. nínú yín bá dùn nù lé àtọkọ àtìyàwó. ó di dandan kó farahàn lára ọmọ yín náà. bẹ́ẹ̀ sì rí àwùjọ táwọn ọmọ yín náà wà. ẹ yóò hàn nínú àwùjọ òun náà torí pé tìdùnnú àtayọ̀ làwọn ọmọ yóò fi mọ bá wọn aráàlú wọn fi mọ bá wọn rẹ́. kò ní jẹ́ pé wọ́n mọ dùkú gúgúgú wọ́n wá yà wọ́n sọ́tọ̀ pé àwọn ìdílé wọn ò ẹ́ ṣèdílé onínú dúndùn.
1: ọmọ ẹ̀kọ́ ọmọ.
0: ẹ bá gbìyànjú.
1: ọmọ òpó.
0: kádà nínú ilé kádà níta.
1: mo ti pọmọ ti bàbá ń dúpọ̀ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ̀ gbin. àti ṣe rí bí ọ̀yọ̀lá orin o.
0: ká fìfẹ́ bára wa lò.
1: ọyọ́ jẹ́ ẹsẹ̀ bí ìbàbẹ̀ nìkan pé pọ́pọ́ ìbàdàn.
0: a sì mọ tàbùkù ẹnì kankan nítorí ipò ń sẹ̀sìn kan.
1: èsì ọgbà.
0: ó lè mọ sẹ̀sìn mi lóòótọ́. ó jẹ́ pé ẹ̀sìn ìgbàgbọ́ lè míyàn láàyò. tí wọ́n sì yan ẹ̀sìn mùsùlùmí. n tó wọ̀ ọ́ ló yàn láàyò. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀.
1: ìmọ̀
0: túmọ̀ sí pé kẹ́mi àti ẹ̀rí ra wa ká wá máa takora wa ká máa ṣèkọlù síra wa. a ríra wa a kira wa a yọ̀ mọ́ra wa. a gbà bí kóluwa wa ti ń sin lódùmarè rẹ̀ lọ. ṣe ẹ̀ tí wàá mọ kínní kan tẹ́yìn púpọ̀ nù àwọn èèyàn ò mọ̀. púpọ̀ nù àwọn èèyàn ò mọ̀ wípé. bí èèyàn bá ṣe ṣe sí ìyàn.
1: o
0: ní yóò mú ẹlòmíì yí inú yóò mú inú ẹlòmíì yí padà láti wò pé a. ṣe ẹ̀sìn tẹ́ ń ṣe yìí sóun náà fi kọ́ yín wípé kẹ́ ẹ mọ wà báyìí ní tayọ̀ tọ̀yàyà ti dùnú. irú ẹni bẹ́ẹ̀ sì lè fi wò ó kó wò ó kó òun fẹ́ darapọ̀ mẹ́sìn rẹ.
1: ọmọ ẹgbẹ́ yàyà.
0: ṣùgbọ́n bóyá ìwà ríra yín ẹ̀wọ́ wò pé àláìfà àbàdà ń ò lè bá ṣe torí ẹ̀sìn báyìí ló ń ṣe ó ta ko tèmi.
1: ìmọ̀ya ìbàdàn ló jẹ́ ìlú àjàyí.
0: ó sì ṣeéṣe kó jẹ́ pé ẹni tó ló lè bá sọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣe ta ko tiẹ̀. ó lè ṣeéṣe kó jẹ́ pé àtọ̀dọ̀ rẹ̀ lórí rẹ̀ ó ti wá o.
1: ìfikúnlẹ̀
0: lọ. torí bọ́lódùmọ́rẹ́ ti wà bó ti wù ní ti ń sọ láhùn.
1: ẹ
0: mọ̀ sí mi gbọ́ wọn ò pé wọn ó kówó lé ọ lọ́wọ́. ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé. ẹjẹ́ ń tó fọ̀rọ̀ ọṣẹ́ ṣàpẹrẹ. nígbà míì rẹ̀ ẹ̀wẹ̀. ẹlòmíì á bẹ̀rẹ̀ bóyá ń tó lọ kọ́ nílé ẹ̀kọ́ àbí tó kà nílé ẹ̀kọ́. ṣé ẹ mọ̀ pé ńgbà wọn bá fẹ́ gba òṣìṣẹ́ ṣé wọn ò ní sóo ti nírìírí ọdún báyìí. ṣùgbọ́n ó tó di kó nírìírí òṣèbíbì kan ni ó ti bẹ̀rẹ̀. àwọn kan ni wọ́n gbọ̀ ọ́ láì nírìírí tí wọ́n sì fọ́ ọ lọ́wọ́ sókè. ó jẹ́ pé wọ́n wà á máa tọ́ sọ́nà pé bá a ti ṣe rẹ̀ bá a ti ṣe rẹ̀ kó tó wá di wípé wọ́n náà dẹni tó nírìírí ọ̀hún tó fi lé ń gbéra rẹ̀ lárugẹ pé mo ti nírìírí ọdún mẹ́wàá. mo ti ní tọdún mẹ́ta mo ti ní dọdún méjì. ṣùgbọ́n táwọn tí ó sílẹ̀kùn lálákọ̀ọ́kọ́ tó fi dẹni tó nírìírí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́. láì mọ̀ tún yàtọ̀ sósì. báwọn èèyàn ò bá gbọ́ tọwọ́ tẹsẹ̀ tí wọn ò sílẹ̀kùn ọ̀hún fún ọ. tí wọn ò taari rẹ wájú tí wọn ò fọ́ lọ́wọ́ sókè tí wọn ò sílẹ̀kùn ṣe lógun ọ̀hún. tó o mọ̀ pé kò ní ṣe tó o mọ̀ pè ní rírí ọ̀hún. ẹ onítọ̀hún ó wà nípò tó wà náà ní láì ní rírí kankan. nígbà tó o bá sì mọ gbéwèé ẹ̀rí ọ̀hún kiri wọn pẹ́ ni ó ní rírí làwọn rí. ó ní mo ṣe pé àwọn èèyàn kan wà tó lódùmọ̀rẹ́ sí lọ́jọ́ fún wa tó jẹ́ pé wọ́n ó sílẹ̀kùn àánú fún wa ni. wọ́n lè má gbé owó ọ̀hún fún wa. ṣùgbọ́n nípa wípé ó dáa mọ́ ọ bọ̀ ibì kan náà ló ti bẹ̀rẹ̀ ó yá báyìí ni ó ṣe ṣé báyìí ni ó ti rìn. àwọn ẹlòmíì àmọ̀ràn dáadáa ni wọ́n mọ̀ fún ọ tí ó sì mọ ràn ọ́ lọ́wọ́ nínú ìsẹ̀mí ayé rẹ̀. olódùmọ̀rẹ́ ló ṣe wọ́n bẹ̀ pé ẹ̀yin ni mo dá láti ràn wọ́n lọ́wọ́. àwọn ẹlòmíì olódùmarè dá wọn gẹ́gẹ́ bí onínú rí ọlọ́kan rẹ̀ láti máa fa àwọn èèyàn lọ́wọ́ sókè.
1: Ó
0: ti wo olódùmarè ní sọlá o kò sẹ́ni tó olódùmarè ò lè gbé láti ràn èèyàn lọ́wọ́ lára iṣẹ́ rẹ̀ tó jẹ́ àwa mọ̀rí tínú.
1: Ẹbí wọ́n pẹ́ ta lọ́nà.
0: Yorùbá máa wúre wọn a máa pé bóyá kò bá jẹ́ ní kúsù láríwá níwọ̀ oòrùn nílà oòrùn lolóore èmi bá wà. Ó wá mi rí ní gbogbo ibikíbi tó bá wà o. Inú ò túmọ̀ sí wípé bóyá ìran rẹ àbí bàbá àbí ìyá rẹ lolóore rẹ. Ẹni ó bá wù lolódùmarè lè rán o. Kódà olóore ọ̀hún lè má gbowó wá. O lè má gbèsè wá. O lè jẹ́ nípa àmọ̀ràn kan tí ó sì mú gbéya ìgbésí ayé rẹ yí padà láàrin ìṣẹ́jú àyá ni ó sì fún ọ táyé ó sì yí padà. Oríṣiríṣi ọ̀nà lolódùmarè ń gbà sóore fọmọ ẹ̀dá.
1: Ìjẹsà mo tù wá pànàdà ọmọ ẹlẹ́ni àtẹ́kọ̀ọ́
0: mẹ́. Ẹ wò ó ẹjẹ́ mọ́ dánu dúró ń bi mo bá a dé lálẹ́ yìí o. Ntí mo fẹ́ gbìyànjú láti sọ fún wa mo nígbàgbọ́ wípé a ti de kíní ọ̀hún. A ti kọ́ lẹ̀. Ẹ a sì ti ọmọ oyọ́lọ̀ ń ti sí wa ń yè lálẹ́ yìí. Ẹ mọ ìjà á jà ká mọ̀ bára wa jà. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí a pé ìfẹ́ lọ́lọ́run bá mọ̀ ọ́n mọ̀ ṣe.
1: Olú ẹ̀dúwẹ́ wọn ní ti pẹ́pẹ́ yẹ.
0: Ìfẹ́ lọ́lọ́run bá mọ̀ ọ́n mọ̀ lò.
1: Ìjẹ̀jọ́ rí.
0: Ẹ̀jẹ̀ wa náà báwọn èèyàn lò fẹ́.
1: Ìsánú.
0: Àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọn a pé Ọlọ́run ìfẹ́.
1: Fọmọ ǹjẹ́.
0: Ẹ̀jẹ̀ á lò fẹ́.
1: Ṣáò.
0: Nínú ẹ̀sìn ìbílẹ̀ gan ìfẹ́ ń bẹ̀.
1: Ìjẹ̀jọ́
0: rí. Ẹ̀jẹ̀ á lò fẹ́.
1: Ìdí
0: ìsánú. Nínú ìfẹ́ láti máa ṣògo.
1: Ìlera.
0: Nínú ìfẹ́ láti máa ṣe rere.
1: Ẹ̀rọ wa
0: jẹ́. Bẹ́ẹ̀ yẹn bá ti nígbàgbọ́ ìbá nígbàgbọ́ ìbá mọ́ nígbàgbọ́. Ayé ọ̀tọ̀ọ̀tọ̀ lolódùmarè dá wa. Ẹni tí ò nígbàgbọ́ tó o bá tó fi ó nígbàgbọ́ sọ lódùmarè ó tún ní bó o ti ṣe ń pẹ̀lẹ́ kùtù. Kì í wá ṣe pé a wà máa gbójú àgàn síra wa a máa sọ̀rọ̀ àlùfànṣá a máa takora wa rárá. Ẹja fi ìwà àrẹ̀lẹ̀ ìwà ìṣọ̀kan ìwà ènìyàn ìkáàánú ara ẹni nínú ìfẹ́ nínú àlàáfíà ẹja gbé pọ̀ nínú rẹ̀ pọ̀. Àwọn ìjà máa bára wa jàjẹ́ ẹ̀sìn. Ẹmọ̀jà takora wa nítorí ẹ̀sìn. Ẹmọ̀jà takora wa nítorí ẹ̀yà. Èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. Ẹja fìfẹ́ lò.
1: Àrẹ ìjọ.
0: Fi mọ̀ sọ̀kan.
1: Jẹ́ òjà jàjàjàjàjà.
0: Kílẹ̀ yìí ó lè túbọ̀ máa tẹ̀ wájú kó sì lè máa gbòòrò.
1: Mo ní bẹ́ẹ̀.
0: Olódùmarè ń bẹ o.
1: Ẹyin o.
0: Òun ló sì dá wa.
1: Jàjà.
0: Ó sì ń wò wá.
1: Ọ̀dà.
0: Ó ń wò ṣe wa.
1: Àjálà o.
0: Ó ń wò àwọn èèyàn tó dá lé ayé.
1: Àpè ilẹ̀.
0: Ní pẹ́ sáwọn tí mo dá láwòrán ara mi náà rèé. Ọjọ́ kan gbogbo wọn padà lọ jábọ̀ níta wa gbélé ayé ṣe o. Ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà ńlẹ̀ ayé yìí.
1: Ìrẹ̀ mọ̀.
0: Ó wá kù sọ́wọ́ rẹ o.
1: Ààrá.
0: Báwo ló ti ṣe tó jẹ́ pé níjọ́ tí ẹsẹ̀ mẹ́fà àti ẹ bá tó.
1: Lágbẹ́.
0: Tí wọ́n wá sọ lẹ́yìn rẹ pé bó o ti lo ilé ayé rẹ rèé.
1: Ìrẹ̀ lọ.
0: Kí ni wọ́n wí lẹ́yìn tiẹ̀ pé bó o ti ṣe rèé.
1: Ó lọ lọ.
0: Nígbà o bá dán jíyìn fọlọ́dúnmọ́rẹ̀ lákòókò ọgbà tásìkò bá tó.
1: Báàmọ́.
0: Kí ló fẹ́ sọ níwájú olódùmarè.
1: Kọ́dá ni
0: o. Bá kọjú sí ọ̀tá o.
1: Ó
0: bá kọyìn sí ọ̀tá.
1: Mìíràn.
0: Ó bá wá kù wọnì kó di dandan ó pààrọ̀ àtọ̀dọ̀ fún inú rẹ kó o tẹ́rù ara rẹ pa o.
1: Ibà ọmú sùpọ̀ wá tó bá jọ̀lá lé bàbá débi kí ló mọ Èkìtì.
0: Ẹ jẹ́ máa fẹ́ léèṣẹ̀ lọ lórí ètò lásàlẹ̀ ètò ní ṣùgbọ́n kí n tó mọ ọlẹ́jì ń sáré dójú òpó Facebook ra àwọn olólùfẹ́ wa ti fa àtẹ̀jíṣẹ́ sọwọ́ sábala àríwísí. Adéwùmí Kazeem Adikaz wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò láti New Garage Sango. Àrọ́mọdọ́mọ ìyá onírú wọ́n ní àkú sẹ́lẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ní good job. Ẹ ṣe púpọ̀ tẹ́ ẹ wà ńbẹ̀ nítorí tiwa tíwà làṣà ńlẹ̀ ètò tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí níkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Oyé Ọlọ́run Adégòkè ló kọ tí mò ń jẹ́ orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì sí mọ́lẹ̀ àlàyé ṣùgbọ́n ọmọ gbàgbé o wípé ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà ńlẹ̀ ayé kí ni wọ́n sọ nígbà tó o bá sí ń bẹ̀ mọ́. Ẹ ṣeun ó dàárọ̀.